0: FM 94.9. I'm Fanny Babu Kwaye.
1: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Ìrìn díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ. Fèrànṣẹ́ ayé rẹ̀, Apostle Dr. SM Mustafa JP, Bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, Màmá ṣe bí ọba. Nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi. Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026. Ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o, pẹ̀lú Bàbá àti Màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ, Bàbá ṣe bí ọba, tàbí lẹ́yìn kí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé, ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, tá a pè ní gbàrà mi fún mi, pẹ̀lú Bàbá àti Màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ́yìn.

Ẹgbẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run. In Jesus' name, ìrànlọ́wọ́ máa ń jókòó ni, but téèyàn bá ilé gbé dìde, ọ̀tàn, wọ́n á ní gbé ìrànlọ́wọ́ dìde fún mi. Ọlọ́run gbé ìrànlọ́wọ́ dìde fún mi náà. In Jesus' name, ẹ jẹ́ wá mẹ́nu kúrò níbẹ̀ yẹn. Ọ̀nà mẹ́ta, àwọn ìpele èèyàn mẹ́ta tí wọ́n nílò ìrànlọ́wọ́. Alákọ̀ọ́kọ́, àwọn tí wọ́n ti ṣàìfà àwọn tó pin. People that have tried all their effort and all the effort proves abortive. Those are the first category. Àgbàdua yẹn, a tó tó gbà ń bọ̀ bá di Wednesday. The second category, òun làwọn tó jẹ́ pé the problem, the battle, the forces that are against your life are higher and stronger than you. Àwọn tó jẹ́ pé ipá tí ń dojú kọ ayé wọn le, ó sì lágbára jù wọ́n lọ. And the third, òun làwọn tó jẹ́ wípé the people that promise you, people that are promising you, they are failing you. Àwọn tí wọ́n ṣèlérí fún ọ pé àwọn ò ṣe nǹkan báyìí, wọ́n ń já okun. Ẹyin wo lè ń fẹ́ ìrànlọ́wọ́?

lọ́wọ́ ẹ̀mí mímọ́ in the name of Jesus kí ọlọ́run kó gbé ìrìnà lọ́wọ́ dìde fún ọ bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ lọ́sẹ̀ yìí bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ kó tó dalẹ́ ìrànlọ́wọ́ jáde máa wà lórí Facebook ni by 6:30 máa ti bọ́ síbẹ̀ bó gbó ṣe ń jẹ́ ti ọlọ́run Facebook àti YouTube ọdẹkùnlé Epaphras mi sí ìbáyan church ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook sí àkíní ní ìgbà márùn-ún márùn-ún ó túmọ̀ sí orí ọ̀fẹ́ ò ń gbọ́ mi lórí Facebook ò ń gbọ́ mi lórí YouTube sí ààrẹ ní ìgbà márùn-ún jẹ́ àwọn ohun tí bàbá mi ọ̀dánwò and onílódì omi méjì ni ó pe number 2 nínú omi tá a fi ń gbàdúrà.

yírí ẹ wo ìkànnì adẹ́rìn pòṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

0: sa. Mọ mi ara ẹ. Sọ pé ẹrù tán gbé sí mi lára.
1: Even Lord bless my body.
0: Tó ń pa mí lẹ́kú ìkọ̀kọ̀.
1: Making me cry secretly.
0: Àwọn kan mọ̀ fún ọ̀nà ládùúrà
1: yìí. Some people don't pray as much.
0: Ẹrù àwọn àjẹ.
1: A lot of witches.
0: Tó ń gbomi jẹ́ ìkọ̀kọ̀ lójú
1: mi. Making me shed bitter tears.
0: Wà á máa jẹ sẹ́mọ́lẹ̀.
1: You will stop your bitter
0: tears. Wà á ní jábọ́ọ̀lẹ̀.
1: You say follow.
0: Jábọ́ọ̀lẹ̀.
1: Follow.
0: Gbogbo ẹrù àwọn àgbà máa jábọ́ amen. Kọjú sọ́nà mi máa change ibi tó wà bí mo ṣe ń pe àdúrà ẹ mọ̀ kẹ́ ìdè àìfojúrí tó dá mi dó sójú kan máa já lára mi àtọwọ́ àtẹsẹ̀ ló máa ṣiṣẹ́ ìdè àìfojúrí oh my god tó gbé mi sójú kan ìdè máa já ariwo rẹ̀ a máa lò kí ìdè máa já.

0: 32 FM, 94.9.
1: Bí gbogbo igi bá ń wọ́wé ní gbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Kò sí Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìrí ìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mokola road ní vesinari bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK sọ díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀

0: ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm dòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn kan ni 32fm ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
1: Baba Fendo de
2: ìyẹn mélòó ni wo station government mọ private ni ìkọ kò ní tùmọ̀ tán wọn sọ má fẹ gbọ́ mísì private radio ni máa gbọ́ television ni máa gbọ́ mi ìléwó ti government ìkọ kò ní oríkẹ̀kẹ̀ tó tùmọ̀ ta fẹ́ wọ́n bẹ̀ ju ọ̀rọ̀ tí ó ní tùmọ̀ lọ.
3: Ẹ lò lẹ sọ fọlú wẹrí owó tí fún omi ẹ tẹ fi pe ìpèsè iná ṣé rí irẹ jẹ wà ní gbogbo abẹ gbogbo nǹkan tí wọn sọ fún wa yìí
4: nípa bẹẹ ọrọ odò lẹnu yóò lè wọn lọmọ ẹjà lè oníbà máa ṣe rí nu
3: ṣé rí tí ààrẹ tinubu ò bá járe ìgbà tí ò bá járe ìgbà ọlọrun má jẹ kómi tìdí wọgbìn lẹnu.
5: Àwọn politicians ti kọ wọn ti kó gbogbo nǹkan jẹ wọn ti kó gbogbo ẹ jẹ jẹ pé àfàwọn àti family wọn.
6: Àṣemúyangàn àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun làwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn awù ẹ ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojúbojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

0: Let's let you me. That 2 FM you are okay.
1: Baba friend, don't die.
2: Akiwa kabo pada lati oju de oja 32 FM 94.9 royin baba fendon test waju
3: eh lori n ton sele ni ipinle osun ati to wa eni ojo aba meta saturday eja wo ah ti abawo ninu eto dibo orilede wa Nigeria se ale yowo dibo ko se be nbe kuro awon eyan mi won ofibo o si yen lomi ari ti won fi oko ti won fi garage lo sile nikan o si nso wi pe eni bye ni ki won o dibo fun emi mi ti wa de pe won gba PVC won ba o si pe lagbaja ni ke dibo fun eni bye lo ni ka fun yin eyun ba n bakan na ta ba woju iwe kesan iwe royin the point to jade laro yin ah aregbesola won soro awon soro nbe wi pe e wo sheri ah awon egbe oselu ADC ni ke dibo fun ati pe legacy awo lowo pon fe da pada eji kawo kini ati ma se bo baba awo lowo ki lo je ki awon oloselu o ko nipa baba awo lowo ka wa wo ti aregbesola na gba ti won je gomina nbe se legacy awo lowo ti won fi sibe gba na lohun ni won fe da pada ademoruko ti won so won nigba ti won je gomina nbe
4: ka bere lati ibi ta ti bere bere yen seri o se mi laanu yi pe ni Nigeria okunrin meta lani ani awon ile ise ani awon nkan to je ajumoni wa to je gbogi to je sam to ni samasan gudu tin ba fe so loyibo ani strong men sugbon ani strong institutions ohun lo fa ti awon kan ti won ni polaya bi ira ti won ayo to ma wa bekun ti won ma gba kaadi dibo lo alalope lowo awon eyan ti won ma fun won ni resi ti won ma fun won lowo ti won tun wa laya laya won tun wa gbe sori ayelujara nitori pe tani o mu mi ohun ni nkan ti won so fun wa yen ki se awon ara osun ni won fi abuku ko gbogbo wa gege bi orilede ti a ni very weak institutions ta wa ni strong people iru awon to n gba kini yi won si ni ile ise are won si ni ile ise gomina su aradu ni won sugbon won ti mo wi pe ta won ba rojo ebi are la won o je nitori pe awon leni ni mosan awon o le mu kikan a ni strong institution niyan strong personalities lani okunrin meta lani a ni awon ile ise to pe ara kan gudu ile ise tabi awujo ohun lo faru yen iru awon to pin to gba card tun ateni won gba card e ateni to gba card lowo won yen
3: ton sin da fun pe eni bayi ni ke dibo
4: o ye ateni tun won fe ti won daruko pe kon dibo fun gbogbo won lo e ko fi gbe ki gbogbo won kon lo si kon lo rojo ni waju ofin ton ba jebi kon ma lo si kon lo mu gari
3: lori oro ti mo bo ati aregbesola so wi pe awon fe return awolo legacy pada si ipinle osun
4: o ti le ni bi ogbon do ti baba awolo lowo ti won ti fi dalele ti won ti lo ba won baba nla won to ba je wi pe awon oloselu ta ni nisin ti won ba se bi awon bi baba wolo ni baba wolo wa laye baba ko awon eyan ti awon olopolo pipe awon ti won gbogbon ti won so le agbon mo ri awon ti won moran ti won mo yun nugbe ninu kara won ni baba to sodu are won ronu nipa baye awon eyan se ma da se bi won gbo awon eyan pe awon eyan yi ti won ba je ka mo won kawe ojo waju oni da oru aje ori ipinle worun oni da ko yi awon eyan pa omo won ni lati kawe won kan pa fun won pe e je ka omo kawe won kawe ah ma ni tisha won ronu won sare pe ti awon tisha ah ma ni gbogbo kawe won ronu won kan gbogbo gbogbo kawe won tun wa ba awon eyan awon baba yen soro awon baba agbe yen soro pe e da iye bayi gege bi owo ori fun eto eko yi e jere e omo baba agbe ma di professor omo baba agbe won di eyan nla leyin igba ti baba wo lowo ti wa kuro ni oselu eyan bi baba wo lowo melo la ri
3: won ma lo fi la baba
2: e da pe mi ti e wa fe bere
4: eyan melo
2: ko to di wi pe eyin agbalagba ma soro wi pe onile ni lowo alejo di eru eyan kan ni won lo gbe iresi ba boya eyin na ri aworan yen ninu moto to nja kale to sin daruko eni to gbe wa to n fi enikan to n pu awon oro ko ba ko gbe to fi ranse ese niyan edakun kini ẹgbẹ́ òṣèlú àbí kí ni ipò orú ẹni tí wọ́n lọ gbé ráìsì bá nílé tó ń fi já wípé mọ́tò ní ńlá yẹn ó tọ́ sí òun láti lọ fi gbé ráìsì bá nílé títí ẹ̀ ìbò mélòó ni yóò dì èèyàn mélòó ló lágbára láti dìbò fún ẹ̀yin náà wá wò kó tó di wípé àmọ́ ọ̀nà kan kò tọ́ sáàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu tàbá ààrẹ tó bá wà lóróyè ká tó máa bú sẹ́nítọ̀ èyí ti ń bẹ ní constituency kálukú ẹ wo ráìsì tí wọ́n dì yẹn ṣe ni wọ́n jẹ́ fodidi ọdún mẹ́rin ká wo ṣàgbà kọ́là ń fi nǹkan ṣe ra
3: wa. ẹ lẹ́kìn fẹ́lẹ́ ẹ tí wọ́n ń sọ àtúrí bí àwọn ọmọ pọ́bi méjì àbí mẹ́ta wọn tún wà lẹ́yìn rẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ mí ní mi fẹ́ràn mí ló ní pé wọ́n fẹ́ gbé mi irú ipò ló dì mú tagán ló yẹ kí wọ́n máa fi àwọn ọlọ́pàá sọ.
4: ṣẹ́rí nǹkan kan tí mo fi fẹ́ràn àwọn ọ̀ṣun bóyí tọ́wọ́ bá ti yí padà kúrò ní ìbò tí wọ́n dì mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe nígbà tá a dìbò 2020 ìbò tí wọ́n dì kọjá tó ráwọn ọba wa dìbò ní 2020 ìbò tí wọ́n dì kọjá tí wọ́n ṣẹ̀fẹ̀ wá dì mí nísìn mo rí pé àwọn ọmọ kan wọ́n ń kọrin lórí ayélujára pé owó wọgbó owó wọgbó 10,000 owó wọgbó pé àwọn gba 10,000 lọ́wọ́ wọn àwọn dẹ̀ di ìbò gẹ́gẹ́ bí
2: ẹ̀rí
4: ọkọ̀ àwọn ṣe rí ẹni tó ń gbé ìrẹsì fún yàn ẹni tó ń gbé owó fún yàn ọ̀daràn pọ̀nbélé ni wọ́n ṣe rí ó ṣe mí lànú pé àwọn tó ń gbà náà ọ̀daràn ni wọ́n o ṣùgbọ́n in tí àwọn olóṣèlú ń ṣe wọ́n kó wa sínú àgò nísìnyí lọ́sùn wọ́n ti ṣí wọn sílẹ̀ nínú àgò tí wọ́n bá kó adìyẹ 25 sínú àgò kékeré ẹ mọ̀ pé yóò fún wọn wọ́n tún wá febi pamọ́ fún ọjọ́ méje ó wá ya wọn wá tú àgò sílẹ̀ wọ́n ṣí àgò sílẹ̀ wọ́n dàmọ̀ sílẹ̀ lẹ̀ wọ́n wá da àgbàdo hóró mẹ́wàá sáàrin adìyẹ 25
3: wọ́n tẹra wọn pa
4: ẹ̀ṣẹ́ wọ́n tẹra wọn pa wọ́n á ṣara wọn níṣàkúṣà ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́sùn nìyẹn ohun tó ṣẹlẹ̀ Lekiti nìyẹn ohun tó ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà nígbà tá a bá fẹ́ dìbò
2: tó ṣe káwọn èèyàn ó sì tún máa gbarú àwọn
4: nǹkan wọ̀nyí mo ti sọ lẹ́ẹ̀kan ẹni tó bá gbarú ẹ̀ ọ̀daràn ni ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ẹni tó gbà yẹn náà tẹ́ ẹ bá wo nǹkan tó ṣẹlẹ̀ sí kó tó gbà wọ́n ti kó sínú àgò ọ̀pọ̀lọpọ̀ kò sì ń ṣe gbogbo èèyàn ló lè sọ wípé oúnjẹ kò tọ́ leléyìí kí n má jẹ àwọn ẹlòmíà ni ẹ wo àkúmọ̀gbà tá a rí mi jẹ ẹ̀jẹ̀ àjẹ́ ṣùgbọ́n ní ọ̀ṣun ìbò tí wọ́n dì kọjá wọ́n jẹ ìjẹkújẹ yẹn ṣùgbọ́n wọ́n di nǹkan tó yẹ kí wọ́n di torí wọ́n ń sọ èmi ò sí ń bẹ́ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tá a kà àti nǹkan tá a rí wọ́n ní wọ́n fáwọn olówó àwọn ọgbà ṣùgbọ́n àwọn di nǹkan táwọn fẹ́ di.
3: ẹjọ mo fẹ bèrè ìbéèrè ìta àrí tó yẹ pé bí wọn ṣe fún wọn rẹsì wọn gba pvc wọn káàdì wọn ṣé tí n bá mú pvc tiyín káàdì yín tí n bá mú lọ sọdọ àjọ inec pé mo fẹ fi dìbò ṣé wọn ò ní ìyẹwò ni.
4: àbọ̀dé nìyẹn wọn ti gbà bọ̀dé ni ìbò kan tó dì kọjá láìpẹ́ wọ́n ta ni òṣà ìmọ̀ ìpẹ́tọ́ bá máa wojú káàdì yẹn fọ́tò obìnrin ni wọ́n máa rí lórí ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe wọ́n ṣe ní ìpínlẹ̀ kan ní òkè ọya ní ìgbà ayé buhari àlọ́mọ kékeré ọmọ ọdún mẹ́fà méje ó dìbò ọ̀gá ọlọ́pàá níbẹ̀ nígbà yẹn sọ pé ó sọ fáwọn journalist àwọn akọ̀ròyìn pé ó ṣe lè sọ pé ọmọ kékeré ni tó bá jẹ́ pé rán ni ńkọ́ tó bá jẹ́ pé rán ni ńkọ́ ọmọ obìnrin a mú káàdì bàbá bàbá ẹ a lọ fi dìbò àwọn nǹkan tí ò jẹ́ kórílẹ̀-èdè yóò dàgbà nìyẹn ṣe rí ìjẹkújẹ àti pé a ní strong institutions àwọn èèyàn kan ni wọ́n rò pé náà ń ṣẹ̀yìn bí náà ń ṣe ìtàn bí ẹ̀yìn tó ń ṣẹ̀yìn bí ìtàn tó rò pé èèyàn ńlá làwọn èmi ò rí èèyàn ńlá kan
2: ẹ̀jẹ̀ àwò lórí ọ̀rọ̀ ṣùn yìí
4: ọ̀daràn ló pọ̀ nù wọn.
2: ìwé ìròyìn the guardian ló kọ̀ròyìn lójú ìwé kẹjọ ó ní pẹ̀lú àkọsílẹ̀ tó jáde ó fojú hàn pé wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ làlúrí fàákàjà ṣáájú ètò òdìbò nípínlẹ̀ ọ̀ṣun ni o wọ́n nígbà tí wọ́n kà lé ní èjì ó jẹ́ 73 73 incident ahead of polls wọ́n wá sọ̀rọ̀ wípé èèyàn 29 òun ló ti pàdánù ẹ̀mí rẹ̀ ṣáájú ètò òdìbò nígbà tí ẹ sì ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹgbẹ́ òṣùbọ̀ akáre fáwọn èèyàn nípínlẹ̀ ọ̀ṣun wípé wọ́n ń dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn wọn ṣàrántí tá a bá sì rántí ká má tá a bá rántí ká má gbàgbé ká rántí dáadáa ìdìbò inconclusive nípínlẹ̀ ọ̀ṣun ìlànà wo làwọn èèyàn fi dìbò wọ́n ṣe wọ́n dìbò pẹ̀lú tọkàn tara wọn ni àbí àbájáde inconclusive òun ló sọ ìdìbò táwọn èèyàn dì.
4: ṣe rí ìdìbò inconclusive yẹn gẹ́gẹ́ bí ìròyìn tí àwọn akọ̀ròyìn tó wà ń bẹ̀ ati nkan ti won tun ko ati awon araalu egbe kan ti n gboke lo o ti fe ibu yen won ti fe pari e won ti fe ka ton kinkini loku no ba leni to n ka ibo to so pe egbe bayi niye bayi eni o niye bayi ni won ba pe lori ero pe lati ibi kan ngbogba iru to ma pada le lo ba ni eh awon wogile bo yi tori pe aribi ba yara eja o wa inconclusive awon araalu pari wo ni ngba won wa ma tun di ti to ni o wa inconclusive yen awon ti wa pon mi okeru todo won ti so ni waju pon mo ti papo won sa se bon ife se

0: láti tọ́tọ́ ti ń ṣòṣèlú yìí láti 1999 ẹja bẹ̀rẹ̀ láti 1999 ṣáàlè rí 50 àádọ́ta olódodo olóṣèlú lórílẹ̀èdè yìí tá a bá rí 50 bóyá ìbá ti sàn lára wa ju bó ṣe rí báyìí lọ àwọn tó jẹ́ pé fẹ́nu wọn nǹkan wọn fẹ́ jẹ àti nǹkan tó fẹ́ jẹ́ ló sún wọn dé agbo òṣèlú okòwò òṣèlú ni wọn dẹ̀ fi wá ṣe ló jẹ́ kí á bára wa níbi tá a gbé dé
1: yìí. ṣáwọn olóṣèlú ló yẹ ká dẹ̀ bi ọ̀rọ̀ rù ni àbáwa tá à ń dìbò lábẹ́nú lábẹ́lé níbi mọ́.
0: ó pin sí méjì.
1: ẹ ṣáwo.
0: mo sọ nígbà tá a ṣètò olóṣèlú sórí nígbà tí
2: ní olóyìnbó
0: nígbà tá a ṣètò olóyìnbó nígbà kan nígbà tí mo ṣì wà lẹ́nu iṣẹ́ ìròyìn lójú páálí kí n tó di ọ̀yanugba bàbá kan wà ní Adéṣeun Ògún Dóyin Polytechnic Lẹ́rùwà bàbá yẹn bàbá babalédè tá a bá jọ ń sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ pé bàbá yẹn ní ọpọlọ òṣèlú lórí mo wá sọ fún bàbá bàbá ó yẹ kẹ ṣòṣèlú olólùkúnlé ẹrù ló ń bà mí mo ní kí ló dé ó látùbọ̀ tán wọn kì í dáa ni ó ní gbogbo àwọn tá a jọ máa ń jókòó nígi ìdígi ọdún tá a jọ ń jẹ̀pà tá a jọ ń mu ẹmu ó ní gbà wọ́n bá gbàpò tí wọ́n ta gbá tán tàwó tí wọ́n wá gbàpò tí ó ní wọ́n wá tilẹ̀ wọ́n wá mú wíńdò mọ́tò wọn wọ́n wá yí sórí àwa tá a jọ ń ṣeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa fi mọ́tò ta eruku sí wa lára ni ó nígbà tó bá wa tọdún mẹ́rin bá wa pé wọ́n tún wọn wá bá wa nídìí ẹ̀mú.
1: ṣé gbogbo wọn ni ṣé gbogbo wọn ni
0: ọ̀pọ̀lọpọ̀ wọn lórí bẹ́ẹ̀.
1: mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni pé
0: ọ̀pọ̀lọpọ̀ wọn bí pé lórí bẹ́ẹ̀ ṣe rí káṣọ tó ká dàbọ̀ òfò bàbá kúrò ẹ̀yẹ kú wa lọ bóyá bá ṣe ń sọ bóyá jẹ́ kí wọ́n tiẹ̀ ní ìrònú pìwàdà ọ̀pọ̀lọpọ̀ wọn nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ mo mẹ́nìkan tó wà ní agbo òṣèlú tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà mo mọ̀ bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi ká jẹ ìjẹkújẹ ká fanu wájú pọ̀ mọ́ tí pàkọ́ yìí ó bẹ̀rẹ̀ sí lówúra lówúra níjọ kan ló tiẹ̀ rí mi a padà lọ́tẹ̀lì kan ní Àkúrẹ́
1: kílẹ̀ wà lòtẹ́lì kílẹ̀ yìí náà wà lòtẹ́lì
0: o ṣeun bẹ́ẹ̀ làbí ni ìgbà yẹn ilé iṣẹ́ tí mo ṣiṣẹ́ fún a fẹ́ ṣe ìmọ̀ yìí fáwọn èèyàn a wá lọ sí ìpínlẹ̀ Ondo
1: yóò ti yé mi
0: wọ́n wá fún wa ni wọ́n fún òtẹ́ẹ̀lì yẹn ni wọ́n ní kásùn ní ilé iṣẹ́ ní kásùn aṣọ́hun náà wà bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan àwọn tó tẹ̀lé wọ́n á tó 14 sí 15 láì jẹ́ gómìnà bó ṣe rí wa báyìí lọ́wọ́ ọkùnrin yín rè èmi ló ń sọ yẹn o àṣà yìí náà tiẹ̀ máa ń sunú hòtẹ́ẹ̀lì báyìí mo ní wọn ọ̀dà fẹ́yìn nìkan kò ń torí tí nìkan kọ́ ni wọ́n ṣe dá ẹ wo nǹkan tó sọ yẹn àṣà yìí náà tiẹ̀ máa ń sunú hòtẹ́ẹ̀lì báyìí lẹ́ni tẹ́mi mọ̀ tá a jọ ṣiṣẹ́ tí mo mọ̀ bó ṣe rí nísìn ó ń gbádùn bí èrà tó bọ́ sínú
2: ṣúgà
0: ni aráàlú òde rí jàsa iṣẹ́ òṣèlú lára àwọn wọn ṣe faraàlú.
2: ẹ̀sìn ẹ kí n tó lọ síbi ìbéèrè tí mo fẹ́ bèrè ẹ sọ lẹ́ẹ̀kan wípé bàbá wọn ní pé àtúbọ̀tán àwọn olóṣèlú pé kì í dáa ṣé pẹ̀lú àwọn olóṣèlú àgbáyé ni àbí orílẹ̀-èdè wa nàìjíríà nìkan.
0: mo ti sọ orílẹ̀-èdè wa ni allah ni strong institutions wọn bí ṣo nígbà tí wọ́n fẹ́ gbé màdàrú òṣèlú wa ni wọ́n ní òṣèlú tiwa òṣèlú àwa ara wa ti lé ni wọ́n ní homegrown democracy làwa ń ṣe níbí kì í ṣe conventional democracy tí wọ́n ń ṣe káàkiri àgbáyé homegrown ní tiwa.
1: ifá
0: ẹdáàkúwájú pọ̀ mọ́ tí pàpọ̀
1: ifá dákun torí ọlọ́run dórí tẹ́ ẹ sọ pé kò sí jàsà osùn kankan ni káwọ̀rọ̀ tí ó jáde láti inú ìjọ methodist church tá a bá ń sọ̀rọ̀ lápá àwọn ilé ìjọsìn lórílẹ̀‐èdè nàìjíríà àti jákèjádò àgbáyé methodist náà kì í ṣe ilé ìjọsìn tá a lè sọ pé àmọ̀rí ẹ lọ fọwọ́ jókòó síbì kan ilé ìjọsìn ńlá ni wọ́n wá sọ̀rọ̀ wípé àwọn owó rabandẹ̀rabandẹ̀ tí wọ́n pè ní allocation tó ń wọ́n wọlé sáwọn ìpínlẹ̀ pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ò rí jà sáosun rẹ̀ lára wọn wọn ò mọ láríjà rẹ̀ wọn ò mọ túdì rẹ̀ lára ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kí ni ojúwo lẹ́yìn fi wo ṣé bẹ́ẹ̀ náà ló ti rí njọ́ ṣe é ṣe kí a tún máa retí èsì ọ̀rọ̀ padà láti ọ̀dọ̀ àwọn ẹni ọ̀rọ̀ kan.
0: ṣe rí wọn rí sọ dáadáa inú mi dẹ̀dùn pé methodist àwọn náà sọ̀rọ̀ ṣe rí ìkíní ni wípé bá a bá bú àwọn gómìnà yìí pé ààrin jàsà owó tó ga tí wọ́n rí gbà nísìn ààbò ilé ìjọba àpapọ̀ náà nítorí pé wọ́n ń gbàjọ àwọn ìpínlẹ̀ lọ mo ti sọ ohun tó bá fi lè mú kí àwọn ọlọ́pàá kí wọ́n má ní mọ́tò tíjọba àpapọ̀ tó gbé fún wọn ní àwọn àgọ́ ọlọ́pàá wa káàkiri ohun tó lè mú káwọn ọlọ́pàá sọ pé kò sèpo nínú mọ́tò àwọn láti fi lé ọ̀daràn ó yẹ ká bèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ pé security vote yín kílẹ̀ fi ń ṣe ohun tó lè mú kí àwọn ọlọ́pàá àwọn sójà kí wọ́n má jẹun kánú kí aṣọ ọlọ́pàá kó máa lójú kìíní ojú kejì ojú kẹta kó máa ṣá kí wọ́n máa wọ bàtà lé sí aṣọ ọṣẹ kini won fi kin federal government n fi allocation ti eh to je kino te tin gbe yin security force ti e kilo fin se be na ni awon gomina awati di di bi se bale afiti wa dat amotekun sile sugbon a le ra irinse gidi fun won nitori pe joba opapo ti gba awon ipinle ti o la motekun won ti won ti e ni ti won ni akata depo ti ko amotekun nko awon gomina awon ipinle gomina ipinle won o seto ijoba apapo ko seto ohun lo je ki se pon mi si awon eyan la beta awon eyan o le je un kanu yato si yan se wa ri awon methodist mo like nkan to so ko yato si nkan ta won catholic na so nkan ta won de so ni pe ara o ti ro ara ilu sugbon se ni laanu fun awon agbenuso fun are o ti wa foju o ti foju han sara bayi pe are ko ni isoro wa are da awon abanika awon abesika wo are ni osun won tori oro ti awon bishop catholic so ti awon abesika wo are ti won bere si soro ko ba kun pe si won si awon bishop yen won ti gbagbe pe oludibo ni gbogbo awon bishop yen oludibo ni gbogbo awon omo omo omo jo won e wa wo bi akume secretary of the government of the federation e wo bo se wa dogbon domi tutu si to wa so pe ah wi pe nkan ta won gan bishop yen so na da awon amojuto awon amojuto bo se ye ki awon to gbe da won ni communicators to la won lo awon read mass communication bo se ye ki won se niyan sugbon won kon pon mi waju won farun waju po mo teyin ni nipa be anilo awon oloselu bi 50 bi awon lowo ki se pe ke wa ma foruko awon lowo campaign ibo
2: nipa gbogbo
0: ke ma de file nipa gbogbo e si be 50 politicians to ma da bi awon lowo ka wa wo bi
2: country awa re so ka to lori owo tun wole si akoto ijoba bi owo se npo si ati ni awon ipile to tun gba tun ru gogosin iroyin kan jade laaro eni oju iwe kokandini ogun iwe iroyin the punch won ni pe awon ipinle meje to fi mo oluluwa abuja won ni pe owo tun ye laarin osu meta o sin lo kan bi 355 billion naira owo sin wole sin owo tun wole to npo si kini won fin se debi kun tun wa nya owo
0: seri tona won ipinle yen o se mi lanu pe mo gbagbe oro ti won anu won se mi die owo n wole ni toto sugbon ori amo o fe da be ni pe ko ran ke ata akara fe da be ni pe ko ran iko omi gbona da be ni pe ko le na ese aro owo ti won gba o po si sugbon value ti kere ju because igba ti won ti float naira ti won ti yo subsidy o ti mu ki gbogbo nkan won o ti ton ba fe se kilometer ona kan ilopo bi meta owo ti won fi se eyo kan tele
1: yato fun owo ti yato fun owo to nwole latodo ijoba apapo
0: se
1: bi ijoba apinle tawon na npa labele nko
0: mo gborobo se ri inflation ti bu ori awon owo yen sugbon emi o soro fun won o I'm not a spokesperson for our governors bo bo ti ma mo na lo se ma mo oko yawo alosomodi
1: amo 355 billion naira laarin osu meta nkan ti jo eleto meta eja loju oja
2: mbo eja loju oja mbo
3: FM 94.9

0: to me. 32 FM ti wa oke.
1: Baba fẹn do de.
2: Ah, e ka bo pada. Ah, ejo ti lo. Baya kama kan san ale.
3: A ma kama mo wonu ra. E je baba o wa ko egbe abi se ti to ba si je be awon orilede Nigeria. Won ni line na ni bi won se npa won ni pa ko pa lorilede South Africa pelu ikolu ologore. Sibe iwe rina ti rin ajo lo sile South Africa won lo awon to
2: fe
3: lo
2: be
3: won ti pe pelu o ti po si
0: bipe
3: na
0: Yoruba ni ti ya ba je eyan de bi pe o le ku le babe irikuri ni ori leyin odi
3: chai
0: iya lo iya iya ni je pon modun ko se nti o mo pa weran lasan ni
3: ama won tin be ni le okere so pe orilede Nigeria lo dun lati gbeju
0: o to ni won puro orilede se ri awon ara oke ita ti won ba wa Nigeria won gbadun ti won ba ni tewo po lowo ijoba Nigeria sugbon to pe awon mo ona ton fi n gbaru wo won Nigeria ronu lati gbe sugbon iya nje omo orile se ri floating of naira ati subsidies gone igba subsidy o go omo Nigeria o je nibe awon kon ni awon kon awon ka ba kan no nje igba te dogun dogun ya mo fi ya jo mo Nigeria igba te do gbodo gbon ya jo mo Nigeria igba ti won gbadun owo yen gbogbo an to so pe won ji owo subsidy awo jenu e awo igba to wa mu kuro awo to wa jiya awo to de wa je owo subsidy to wa ye ki won mu ko mo si gbaga won to ga pa ka kiri
3: ni eja ma lojo eja lo kan sa won
2: 0705 5949 0809 7949
3: e karo
4: ba
3: bi npe e karo oruko yi
4: adu ayan gba gbogbo yin
2: ami
4: omo logun to so wi pe e tori pe gbo ta fi fe gba ijoba e ti Burkina Faso ati Niger igba ta gba ijoba won ra ju bere si wo pe awon se kini awon bo ni mo re ha ijoba yi fo mu ni ra ko lopo do nyan bele bele ko si fe e ti se buku ka ki wọ́n ti fáwọn ìṣèjọba tó dá tẹ́gbàgbé 1966 ni wọ́n gbàgbé bẹ́ẹ̀ ti gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú ọlọ́run yìí yàn padà.
3: Àmì ẹ ṣeun bá mi ẹ ṣeun àdúpẹ́. +234 hello.
5: Hello àǹtí Bímpẹ́.
3: Ìyá Bímpẹ́ ẹ káàárọ̀ mọ̀.
5: Ẹ káàárọ̀.
3: Yes ma'am.
5: Mo kí ifá ńlá mo sì kí bàbá wa tó wà ń bẹ̀ yìí. Láti tó ẹ̀fẹ̀ mọ̀ ní jóná ìyá Elizabeth ni látọ̀jú. Ọ̀rọ̀ torí ìdìbò tọ̀tún yẹn lèmi fẹ́ sọ. Ẹbẹ̀ lèmi fẹ́ bẹ gbogbo àwọn alágbára tó wà ń bẹ̀. Torí ìpínlẹ̀ tèmi ni o. Kọ́jọ̀ torí Ọlọ́run ká gbágbára lẹ̀. Kán yé pa àwọn èèyàn bí ẹni pẹran lórí òṣèlú. Òṣèlú bóbó pábò bòbù lẹ́sọ́ fi tó gẹ́ kí ló dé. Ó dẹ̀ ń bú báńtìsì wọ́n ń bú arákùnrin tẹ́rọ́rìsì. Ẹ̀yin tẹ́ wọ́n pààyàn lórí òṣèlú kí ni ká ti fẹ̀ yín. Kọ́jọ̀ torí Ọlọ́run ká gbágbára lẹ̀. Kán jẹ́ kí ìbò yín ó rọwọ́ lọ ní ìrọwọ́ ìrọ̀ṣẹ́. Ọlọ́run la fi bẹ̀ wọ́n o.
3: Kọ́mọ̀ tún jẹ́ kí wàá
5: lò ṣe. Ẹṣẹ̀
3: ma ẹṣẹ̀ ọlọ́run ti ẹ̀ṣẹ̀ ń tẹ́jọ́ mọ̀ ìpínlẹ̀ Ọ̀sun. Ẹni tí ń gbàrẹ̀ sí náà ẹ sọ fún torí ẹni tó náà ti gba nǹkan bí wọ́n bá tún ràn láwọn iṣẹ́ mi ó ṣe ṣe kan náà ó ṣe. Ẹ lọ́wọ́ ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sá o.
6: Ẹ káàárọ̀
3: o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè wá pápápá.
6: Ọlọ́run bá fi dúró sí i ọlọ́run dẹ̀ ràn yín lọ́wọ́. Kẹ́rí gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn ń bá wọn sọ lórí rédíò bẹ́ẹ̀ yẹn ṣe oore yẹn ṣe mú oore yẹn wá àǹfààní yẹn wá fún láti rẹ́ káwọn èèyàn rí ọ̀rọ̀ sọ. Tó bá yẹ pé bí àwọn èèyàn ṣe ń sọ ọ̀rọ̀ lọ́lọ́run fún ọ ní ẹ̀mí ẹbí sùúrù láti tẹ̀lé ọ̀rọ̀ àwọn èèyàn ni. Oore èèyàn bá ti lékún ọ̀rọ̀ wà ti tọ́ Nàìjíríà yìí.
2: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹyin lè máa fi àtẹ̀ránṣẹ́ máa fi sọ́sọ́ lè takùn ayélujára àmọ́ àkà àti àkókò bàtú. Ẹ káàárọ̀.
7: Ẹ lọ ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sá.
7: Ẹ sọ mo kí ìbádé ń pé mo lè kí ipa ńlá kí àyàn àná. Agbára ìlú pàtẹ́rẹ́ ní ṣe máa dé tó láti ṣe àyíbánlẹ̀ yọ. Ìwé náà kò sànú orílẹ̀-èdè wa. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń dárúkọ awolowo. Ṣé ibà awolowo ti ti tọ́ba ni? Nígbà tí awolowo ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń sọ̀rọ̀ awolowo yìí wọ́n jẹ àǹfààní awolowo ni wọ́n jẹ kọ́ọ̀fẹ́. Ṣùgbọ́n bá táwọn fẹ́ ṣe àwọn nípa àwọn ọmọléèwé máa yáwó òun ni jin èmi ti àǹfààní awolowo tiwọn. Tó àwọn ọmọ orílẹ̀ ní ká gbé làákàyè
8: o kere si la se leji bo lo su e ko soja ni 15000 lo be o kwa ra mo e ni soja e ro lo pa ku lo be ki lo de se be na laye le toni ori pa sa fe gba ile ti pa ti pa se dojo ni ka gba pile kan ni nigba ka ti gba imo ye pile so olohun olohun wa laye o olohun ko laye o ajo ni ba je o
2: esun ah kafara factory adewale won ni pe ki lo de so fi je pe nigba ti awon orile ti won ba n pariwo abi ti won ba yin awon ijoba tan tu wa ninu isako agbara won o ni ri ti won ro sugbon gba ti won ba soro ko ba kun gbe abi ti won ba pa kesi won so to igba ni won wa mo ndode won won ni pe awon ti won ndode ke se awon ti won awon mo le okere pe awa ara wa na ni afi ya jira wa won ni pe aje olooto ati iwa ibaje won aje banu ona lo je wi pe o ti di mercenary si eka eto joba baka na en to ni se pe loro esin ati ninu ebi gan papa o wa nbe
3: e ka ro Yes, sir. Oruko yin ati bi te ti pe wa.
9: Ibrahim won pera ti nani ni.
3: Na ngbo yin sir.
9: Aki wa ba ton do me. Eri ilu yi abosu po lodo awa ta je Yoruba. Nigba ti wa bo ba ton do wa me yara du a Jonathan ati Buhari. O ti gba kankan ti budget me je o kin le si. To to ri pe ti se ma defend jara won. Awa ma ti wa ta won governor. Igba Jonathan fo ko epo ngba yen. Gbogbo awon governor na lo gbo. Ego lenu Jonathan o ti wa la Nigeria so la won governor to ba kan Jonathan a se to ba pa won governor kan se so du mo tori pe ni je Yoruba o de so en tokan to do te ya mi ba di pe iba la yo bo bere protest bi pe nba don se len lu oda nba ta won pastor kan ti won gori yin fun awon joba to wa nbe won an soro ba ti babo na yin kan lo nisin to di pe bi to bi lo support ko si awon pastor kan kan ti won ni en ton support Ṣébá nǹkan náà sọ́pọ̀ dáwọn tí gbogbo tó ń pèsè wọn. Wọ́n á sọ̀rọ̀ nígbà yẹn pé àwọn tó ń tẹ̀lé àwọn ló ń sọ́pọ̀ sí àwọn. Ṣùgbọ́n dá sí nǹkan bá wọn tó tọ̀rọ̀. Nǹkan tó yẹ ká gbé ẹ̀wò ni pé ṣé nǹkan tẹ́ni yẹn sọ tóòótọ́ ni. Èmi ò fẹ́ má bẹ yá ẹnìkan lẹ́nìkan sọ̀pọ̀. Ṣé wá pé tóbi náà ló wà nbẹ̀ tí ìlú bá rí báyìí. Àwọn kan náà jáde wọ́n á sọ̀rọ̀ nípa tiẹ̀ náà ṣùgbọ́n tí ìlú bá ti dá ó di dandan bá àwọn èèyàn sọ̀rọ̀.
3: Ẹ ṣeun adúpẹ́ hello ẹ káàárọ̀
10: Ìyá wa ìmọ̀ pé ṣe máa kú sẹ́ẹ̀.
3: Adúpẹ́.
10: Ọmọ ìsinmi lọ́tọ̀mí ló kò mú kí iye ṣe ẹkú àtúntò nù yóò da o. Ó lè dè bá fẹ́ da gbogbo aráàlú ní ọmọ tọ̀rọ̀ ìfẹ́nukò ló mọ̀ lè da ìforíkò ní lọ́mọ̀ lè dín wọn ti ta fẹ́. Ìta fẹ́ bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n wọn ò lè ṣe láìsí tó a bá yarí fún wọn. Ẹ wọ Jonathan nígbà wọn fẹ́ fowó lé bá ti gbá wọn dànù nígbà wọn bá gbá bọ́ọ̀lù. Ẹ rí pé nǹkan yẹn padà sáàyè.
3: Ẹ ṣeun adúpẹ́ nǹkan padà sáàyè rẹ̀ ilé ẹ̀kaàrọ̀. Yes sir.
11: Ẹ máa kó ìtàn àti gbogbo.
3: Dàlọ́ ni o.
11: Ipa.
2: Ẹ káàrọ̀ sá.
11: Gbogbo yín o. Bàbá mo kí ni ẹ káàrọ̀ sá olórí àti ti ọmọ lè rìn. Bákanlọ́kọ̀ àpàpà náà ni ẹ kú iṣẹ́. Ṣé rí pópó ìṣe ní kàn fẹ́ mú kí ọ̀ṣun ni mo fẹ́ mú. Ṣé rí náà títọ́ àti dodo ẹ fẹ́ kí a máa parọ́ sanra wa jẹ. Kò sí president kankan tó máa wà ń bẹ̀ tí ò lè fẹ́ mú state yẹn bọ́ọ̀d. Kò yẹ kó ṣe bó ṣe ń ṣe ó ti hàn ju. Ó ti jẹ́ kíkiri yẹn hàn ju.
3: Ẹ ṣeun. Wọ́n
11: ti jẹ́ kí agbára yẹn agbára wọn jẹ́ kó mọ wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn APC tó wà ní ọ̀ṣun wọ́n ń lo agbára òkè kò yẹ kó jẹ́ kó hàn tó tó yìí.
3: Ó dà ẹ ṣeun adúpẹ́ o torí ìjọba àsìkò.
2: Torí àkókò ni ẹ má bínú ẹ má bínú.
3: Ẹ
12: Ẹkáàrọ̀ sọ ẹkáàrọ̀ mọ̀.
3: Ẹkáàrọ̀ alàgbàdé.
12: Ayé Adélùkù láti àdùnnú kí àǹtí àti ọ̀nkú mi lè ṣe àdájọ́ ìsìn. Yẹ́n lèmi tí mo sọ̀rọ̀ ọmọ ṣùṣe ìsìn nínú. Mo wà Nàìjíríà ń gbà léyà. One of the commissioners tó ń sáàbù lọ́n sí ọ̀rẹ́ mi ni. Mo lè láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé opposition ni wọ́n. My sister, my brother. Àjọ jókòó àjọ ṣètàjọ torí tí wọ́n jẹ àti ẹ fẹ́ gbàjọba wọn ò fẹ́ kú torí wọ́n jẹ bó wà ní àwọn kan sí bó lórí orí àwọn kò ṣe pé kí wọ́n máa lò wọ́n táwọn máa fẹ̀mọ́ ewéwu. Dábàá àwọn tí ọpa yìí ó lẹ́yìn pé kò sọ̀rọ̀ kò sọ̀mọ́ àbí fámìlì ìkankan ní àwọn olóṣèlú inú wọn o. Gbọ́dọ̀ yẹn fẹ́ tó gbà láwùjọ làwọn yẹn fẹ́ tó gbé gbẹ́ná táwọn fẹ̀mí ara ń wéwu nítorí àwọn kan pé ẹ wọ nǹkan bẹsẹ nìyẹn
3: o. Àmì ẹ ṣeun alàgbàdé.
2: Ọmọ tọ̀ṣọ́ wálé tó ń lọ́kọ́ ni pé ìgbà kan ni suffering and smiling. Bọ́ ní báyìí ó ní suffering and crying ní báyìí kọ́lọ́run sànù wa.
3: Àmì ọlọ́run èèyàn mọ́kàndínlọ́gbọ̀n wọn ló ti kú gẹ́gẹ́ bí nǹkan tí ròyìn kọ nínú ìwé ìròyìn vangard ẹni ó kú ní tiẹ̀ tán ẹ jẹ́ kálukú ó tẹ̀ ẹ́ jẹ́jẹ́ kò sẹ́ni tó fẹ́ kú ní tòótọ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò gba àlàáfíà ko de ni kokan wa ni oni gbona baba wa oluwa femi oluwa kunle ese wa jinde ara yo ma jeun e ma gbagbe gbogbo eyin ololufe wa ojo kokan di logun alagbade e mo ti ra ticket amala eh boya kawun eyan ba ma ti dibo losun tan eni ki won wa jamala na ni pele oyo e ore adada na ni ojo kokan di logun osu kejo do ta wa ni ni recreation club ni bi ti a ti jo sodiwu keje amala pelu egberun meta naira una la fera ticket form with DJ Oshiwa lofe una fi gba form ebe ba dodo ya dija alamala ticket wa nbe ya oyo ni gbaremu ati odo bibere food canteen loki ado amala ticket amala na wa nbe e si le pe number yi lati ra ticket yin 0806 218 5194 0806 218 5194 so bami e seun o lucky so much on lope wa wole gege bi Usman bi o na ti bo si enu ise ohun a ni jo sise lase olojumare olubi n pe fatoye lo ko mi ka ni ojo rere happy tuesday o
2: emi ni kole fani e ko kale

0: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Ọ̀jẹ́ ti kú ò ní tànà, egun ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tó lórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
3: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tàbí máa ra bí sólà ìbátà nǹkan àtúntà ní CDCare àtúwá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá wò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDCare wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wá rí tonímọ́tò dé ohun ẹ̀ à ní yẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fáwọn káwo wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá bára mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó ètò jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbi kan tó wo ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yí gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbéwà fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjì láàdọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti ń download app yẹn báyìí àyè tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ ẹ le wà
2: Office ni gbadoye pe ni epe kakakiri.
4: Office wa ni Junction Veterinary ni Mokola ni Ibadan. Junction Veterinary gangan le Mary office wa. Ele pe ti Mokola yen si 070-7454-3005. Ato ni office ni akpata na ninu lepo Sanctuary Filling Station opposite Fairview Supermarket. Ele pe ti akpata si 070-7460-3911. Bako na ato ni Ogumosho. Ni shop 3 and 4 Free Mall Shopping Complex opposite former Nitel Oni Ewa ni Alajiki Road Taki Ogumosho ele pe wa si 070-7485-7555
2: Oro le ti gbo wore eyan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro bi pe bo le se se bawo ni kina won se bo si ona na re e tele won CD Care o di gba kan na e seun
5: CD Care there for you
6: oh yeah She no le resisa iro dede ni to de eto to poju owo ko nilo ayen nu kiri gbe si 32 FM 94.9 Laughter House ori oke tete premier Mokola Ibadan
7: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32 FM 94.9.
8: After the tactics comes the play.
9: It's Connor, what's he gonna do? Oh!
8: After the play comes the goal.
9: Could be the match winner from Lionel Messi.
10: Ronaldo!
9: Aguero, that'll do it. It's a terrific goal.
8: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9.

0: ojú ọ̀pẹ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mẹ̀ ṣekeṣeke. Ọ̀pá òjé balẹ̀ o mẹ̀ worowo. Ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà. Àkókò tó láti gbọ́ gbàǹkọ̀gbì ètò náà. Gbelegbọ́ lọ́kùnrin pẹ̀lú obìnrin onílé ni ẹni àbí àjèjì. Ìwọ náà tẹ́tí lẹ́kọ. Wá kọ́gbọ́ nínú ètò yìí. Kò síbi tí ọwọ́ jẹ irin kò dé o. Dẹ́kọ̀ àwúsí títí lọ dẹ́dùn mà wúsẹ̀. Ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó. Gbelegbọ́ ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn. Gbelegbọ́ ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó mi gbó kìjikìji. Lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀. Ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa. Gbogbo yín la kí ẹ lẹ́ o. Ọmọ Oduduwa.

ọba èyí. Àwọn kan wọ́n wà láyé bí aláìsí ni ọdún yìí ò gbè wọ́n ní tiwọn. Inú ọdún yìí ni wọ́n kó àgbákò nínú ọdún yìí ni. Ó ṣòwò, ó pàdánù. Ẹjọ́ tó ń bẹ níwájú ẹlòmíì kéèsì tó ní níwájú adájọ́ kò tí ì mọ ibi tó fẹ́ yà sí o, kò ní sinmi, kò ní fọkànbalẹ̀. Nínú ọdún yìí, ó ni wọ́n dájọ́ fún àwọn kan tí wọ́n dẹ̀ wà nínú ọgbà ẹ̀wọ̀n báyìí lọ́wọ́lọ́wọ́. Nínú ọdún yìí niṣẹ́ bọ́ lọ́wọ́ ẹlòmíì, ẹ wò ó, àwọn tó kàn ló mọ.

àwọn kan ilé ìwòsàn ni wọ́n wà báyìí kí ni wọ́n fẹ́ ṣe wọ́n ti gbà ká mú ẹ̀mí wọn lókù tí wọ́n ń du nílé ìwòsàn tẹ́lòmíì wà bí ó kú bí ó yẹ wọn ò tí lè sọ ẹnu pé wọ́n ń tọ́jú ẹ̀ náà ni wọ́n wà nílé ìwòsàn yìí oníkálukú ló ní tó gbé débẹ̀ oṣù kẹfà nìyí tọ́mọ ẹlòmíì ti wà ńbẹ̀ oṣù kẹta nìyí tẹ́lòmíì ti wà ńbẹ̀ oṣù kejì nìyí tẹ́lòmíì ti wà ńbẹ̀ owó táwọn mọ̀lẹ́bí ti ná kò níye ojoojúmọ́ ni wọ́n náwó fún tèèyàn wọn tó wà ńbẹ̀ o

àwọn tó kàn ló mọ ẹ tún wò ó ẹ wo tàwọn tó gbé èèyàn wọn wá sí hospital ẹnìṣó ní UCH nìbàdàn ẹnìṣó ní lut lẹkọọ àtàwọn iléèwòsàn ńlá gbogbo tó jẹ ti ìjọba tàbí ti aládàáni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbé èèyàn wá sílé ìwòsàn ìta gbangba ni wọ́n ń sun ẹlòmíì ó tẹni síta ni yóò sùn bẹ̀ àbí ṣé yóò wá fìyàn tó gbé wá sí hospital sílẹ̀ ńbẹ̀ ni kò ṣeé ṣe ìyàwó ẹlòmíì ni wọ́n dá dúró sílé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ ọkọ ẹlòmíì ni wọ́n dá dúró síbẹ̀ tó ń gba ìtọ́jú lọ́wọ́ o àbí sẹ́ni tí wọ́n ń tọ́jú ọmọ ẹ̀ ní hospital tó jẹ́ pé wọ́n dá ọmọ náà dúró bẹ̀ ó di dandan kíyà ọmọ náà ó máa sùn tí ni kó lè fi ọmọ ẹ̀ lẹ̀ ń bẹ́ẹ̀.

0: where we find comfort in hearts that love. Love that's shared.
1: Shared meals like delicious jollof and chicken.
0: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
2: That's why we say, let's go home. There's food at home.
3: Enjoy the taste of home with the newly improved Onga Chicken Flavor Cube.
4: The taste of home.
5: So yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
8: Bí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
5: Ní tòótọ́.
7: Kájà sọ pé o ti rà wọ́n àbí?
5: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDCare wà?
8: Èwo ló tún jẹ́ CDCare báyìí?
5: Bẹ́ẹ̀ ni o, CDCare, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
7: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
9: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
10: CDCare, sanwó díẹ̀díẹ̀.

débì kan mo bá wọn ọ̀dọ́ tí wọ́n mú kinní kan báyìí ìyẹn ń yọ ìfin lẹ́nu mo ní kí leléyìí ná wọ́n ní ṣíṣàní ń jẹ́ àwọn òbí wọn ò dẹ̀ mọ tí wọ́n ń dánwò níbẹ̀ ẹ wáyé lóde ìwọ náà pinnu lénìí wípé ó tó gẹ́ẹ́ ò ní bá wọn ṣe játijà tí wọ́n yìí mọ́ pinnu wípé ó tó gẹ́ẹ́ àti bú àti sìgá wípé ó ti ẹ̀ mú kankan mọ́ ọ̀dọ́mọdé nìyẹn ibi tó ń lọ jìnà ìwọ náà ó gbọ́dọ̀ gbé nǹkan gidi ṣe láyé.

0: and they stay there.
1: All we do is win, win, win, and win on the Call and Win Game Show.
2: Mondays through Fridays from 2 p.m. to 2:30 p.m. Insert Chop My Money song by Foursquare. Square.
3: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe àlè wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Káṣá sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí.
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
7: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
9: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
10: Shared meals like delicious jollof and chicken.
9: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
11: That's why we say, let's go home. There's food at home.
12: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor kit.
13: The taste of home.
14: Gaga ga
15: Gamsi
14: gbogbo ya ni pere lodun ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni Ganusi Aba Mixture agba ogun amara soji ta fogide ewe ategbose yo lo tinu Ganusi paraba wo demirin to ngun fe ni tele tele Ganusi Aba Mixture ni ogbelura binu ko tinu ngun godogodo ti sara gbogbo fe sise pe tori keri kara nro ni lati joko dide fuya wa dagirase on le sara die die nu ya sawari egbogi Ganusi Aba Mixture o si fe dalabuku lodo lolufe re bo ba dere ale Ganusi Aba Mixture ni ogbelura eran re o si kan si lori okele gedegede ara fifo danu mara fuye Ganusi Aba Mixture lagbade fun to bare ni 100 odun to tubu amade niyawo ara re tun takutukutu irufa Ganusi Aba Mixture nlo gbelura Ganusi Aba Mixture o tu akakire le taja ogun ati lagbe ni kari kari asin wa lagbata jake jalo le Nigeria Ganusi Aba Mixture fast canning Nigeria enterprises lo se idojuko NNPC filling station legbe bridge Olorun Kemi Lagos Ibadan expressway Mbadan lo wa telephone 08081689617 08081689617 617 Ganusi lo karauta kebe
15: gaga
16: Ganusi
17: mọ̀ lókútù pẹ́bẹ́ àdìó ta ń làwọn mọ̀ọ́lù tí ń rìn káàkiri láì lórí sùn yìí níbi ayé lajúdé káwọn kó tó máa da mọ̀ọ́lù káàkiri ìgboro kó mọ̀ọ́lù wọnú oko olóko ẹ̀ ń bá ní nǹkan ọ̀sìn ewúrẹ́tẹ̀ dórí mọ̀ọ́lù ó wá bìkan sí lọ́jọ́ kí wọ́n yé rìn káàkiri ìgboro ó ti dòfin ó ti dìwà ọ̀daràn àti mọ̀ọ́lù àtẹni ni mọ̀ọ́lù ni wọ́n jọ jọlàǹbà lábẹ́ òfin àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìmúlò òfin nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ló ń ké tantan o àtàtẹ̀yàn tá a wí lọ́rọ̀ tí ọ̀gbọ́ ń bọ̀ wá fi gbá ìrìn mumi kíkan ẹ̀yẹ da mọ̀ọ́lù kágboro nípínlẹ̀ Ọ̀yọ́.
18: Aṣojú ni ká gbé sí rédíò mi, 32 FM ti wà ókè.

pẹ̀lú àwọn ọmọ méjèèjì bó ti wọlé ó di ọkọ ẹlẹ́sẹ̀ mú kúnlẹ̀ ó ń sunkún ó ní òun mọ̀ wípé òun ti ṣẹ̀ ó ní dákun ọkọ mi èṣù ló tàn mí jẹ nígbà yẹn o tó jẹ́ kí n ṣiṣẹ́ tọ̀ fẹ́mi ní ọlá bàbá tó bá ẹ bẹ̀bẹ̀ yìí ó ní òun ti gbọ́ ṣùgbọ́n òun ó gbalé fún ẹ síta ni o òun ó gbalé fún ẹ síta ni tí n ó dẹ̀ mọ sojúṣe tó yẹ kí n ṣe pẹ̀lú ìtọ́jú àwọn ọmọ mi méjèèjì tó bí fún mi fẹ̀mi ni mo ti fẹ́ ìyàwó mi ọ̀nà wá dẹ̀ ti jìn púpọ̀ mi ò le kọ̀ọ́lẹ̀ o bákan náà mi ò dẹ̀ lè fẹ́ ìyàwó méjì papọ̀ bàbá ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ fẹ́mi ó ní òun ò le pé kó kọ ìyàwó tuntun ẹ̀ sílẹ̀ òun ò dẹ̀ tún le pa ní dandan wípé kó pa ìyàwó àkọ́kọ́ padà ó ní àmọ́ bó ti fẹ́ ṣe yẹn náà ó dáa báyìí ni fẹ́mi ṣe gbalé fún ìyáálé ẹ̀ yìí tó dẹ̀ ń ṣe ìtọ́jú àwọn ọmọ ẹ̀ méjèèjì bákan náà ìyàwó tuntun ó fẹ́ wọlé lọ́jọ́ ìgbéyàwó ìyáálé fẹ́mi ó wá tó dáná tó dẹ̀ sojúṣe ẹ̀ gbáǹkógbì tòní nìyẹn èyí tí mo pè ní àìmọ̀sìkò fèyí kọ́gbọ́n o.

0: kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé á tẹra mọ́ iṣẹ́ ẹni. Ìyá rẹ̀ lè lówó lọ́wọ́, bàbá rẹ̀ sì lè lẹ́sí lè kàn. Bí o bá gbójúlé wọn, kò tẹ́tọ́ ni mo sọ fún ọ.
1: Ó yá gbọ́ṣẹ́ o, ó ń dùn yùn gbà létí. 32 FM ló ń pè bí 94.9. Ẹ̀yin yẹn, à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Our fear is gone.

ẹ kásán èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè yorùbá nìkànnì 32 FM 94.9 ta kalẹ̀ sí laughter house orí òkè tẹ́ntẹ́ premier mokola ibadan peter ọlásùpọ̀ captain pitu lóníròyìn yín. ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn tòní ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ti ṣèkìlọ̀ láti mọ́tọwọ́ ẹ̀sìn bọ yíyan àwọn olùdíje. ọgọ́rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló ń pè fún ètò ìdìbò tó mọ́yán lórí tí ó lọ láyọ̀ àti àlàáfíà tí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà aráàlú bí ìpínlẹ̀ ọ̀sùn ṣe ń gbaradì fún ètò ìdìbò gómìnà. lábala ìròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ rírì alágbára bá wọn fínra nílẹ̀ colombia tó ṣekú pa èèyàn 138. lábala ìròyìn eré ìdárayá olórí akọ́nimọ̀ọ́gba ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti super falcons ló ti ṣetán láti pààrọ̀ amúlé ìyẹn goli chiamaka lẹ́yìn ìfìdírẹmi ife ẹ̀yẹ àwọn obìnrin nílẹ̀ áfíríkà. lágbo amúlùúdùn gbajúgbajà adẹ́rìn pò sónú ay comedian òun náà ló ti sọ̀rọ̀ bí ẹ̀fẹ̀ ṣọwọ́ fún two face wípé láìpẹ́ láì jìnà yóò darapọ̀ mọ ẹgbẹ́ àwọn ọkùnrin eléyìí tí kò láyà nílé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

0: gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ ti jẹ́ òde mímọ̀ wípé ipò adarí ló jẹ́ ìfira ẹni jìn fúnlù yàtọ̀ sí ìdarí láti inú ara ẹni tàbí tọwọ́ ẹ̀sìn tàbí ẹlẹ́yàmẹ̀yàbọ̀ gómìnà ẹni tó jẹ́ kọ́rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń ṣèlérí àtìlẹyìn tó gbọgbọ́n fún àti gbé agbára kalẹ̀ ní kété tí sáhùn bá ti tẹnu bodò rè mumi fún ẹnikẹ́ni eléyìí tó bá wọlé léyìí tó sì jẹ́ òdì mímọ̀ wípé òun kò ní tọwọ́ bọ bí ètò yóò ṣe lọ pẹ̀lú ẹni tó bá tẹ́wọ́ gba ipò lọ́wọ́ òun gẹ́gẹ́ bí ẹni àmì oríyàn òun Mákindé ẹni tó jẹ́ òdì mímọ̀ lásìkò tó ń gbàlejò àwọn mùsùlùmí léyìí tí ṣe wẹ̀jẹwẹ̀ mo ti jẹra 1448 tó wáyé nílùú ìbàdàn ti ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn tó ń sọ̀rọ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 gómìnà Mákindé rọ àwọn olùgbé ìpínlẹ̀ yìí pàápàá jùlọ àwọn tó jẹ́ ẹ̀ka ti ẹ̀yà mùsùlùmí láti rí dájú pé àwọn olùdíje gbogbo eléyìí tí wọ́n fìfẹ́ hàn lágbo òṣèlú láti díje lọ́nà kan àbómi ni wọ́n yẹ̀ wò fínnífínní kí wọ́n sì wò wọ́n látàrí ìjẹ́ wọ́n kájú òṣùwọ̀n ṣé wọ́n níwà rere ṣe jẹ́ ọmọlúàbí ṣé wọ́n sì gbájúmọ́ àti sin ìlú gómìnà ẹni tó kìlọ̀ wípé kí wọ́n yàgò fún ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn tàbí mọ darí apá kan fa apá kan sí látàrí irú ẹni tó ń bẹ lókàn aya ẹnì kọ̀ọ̀kan wọn.
1: We have written God's father anybody. I will not be insulting you. I think they want anybody. See one fellow about me. If they are ever me influence the next governor and all of that, who said to influence it in me, I will not do it. So I don't have a relationship with no one and support wants to get German people who got the cash so that. Nobody ti jọ́ náà náà ẹ wá sọ pé Ṣèyí mọ̀ mi dáadáa pé ilẹ̀ gidi ni mí mi ò ní dá sí o. So next time tí àwọn èèyàn bá wá ń bá yín sọ̀rọ̀ ẹ sọ fún ọ pé tẹ fẹ́ mọ̀ ò ní ibi táwa ṣe dé tó kù díẹ̀ káàtó kí lẹ fẹ́ ṣe sí to sort those things out so that any mistakes are about to make ẹ correct ẹ in the best interest.
0: Ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àjọ ajáfẹ́tọ̀ ọmọnìyàn yẹn National Human Rights Commission ló ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti gbé ìgbésẹ̀ kí a mọ̀ṣá láti lọ mú olórí ẹlẹ́sìn Islam kan kí wọ́n sì fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ ìyẹn Ṣèyí Ìkìyàyà Jingiri látàrí ẹ̀sùn ọ̀rọ̀ kò bákùngbé àti ìdẹ́yẹsí ní sọ̀kò ọ̀rọ̀ lu ni eléyìí tó ń sọ síta nígboro ẹnu àjọ ọ̀hún jẹ́ òdì mímọ̀ nínú àtẹ̀jáde tí síta lónìí látọ̀wé akọ̀wé àgbà àjọ náà tó ní ojúkò òbẹ̀nu àtẹ́lu ọ̀rọ̀ kò bákùngbé eléyìí tí ó ń sọ tó sì ń jáde lẹ́nu olórí ẹlẹ́sìn náà nínú fọ́nrán kan tó lọ kálékáko lópin ọ̀sẹ̀ àjọ náà jẹ́ òdì mímọ̀ kí àwọn bẹnu àtẹ́lu bí olórí ẹlẹ́sìn náà ṣe bọ́ síta bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ polongo ìbò kí àwọn èèyàn fi ẹ̀sìn ṣe nínú ọ̀rọ̀ òṣèlú ṣáájú ètò ìdìbò gbogbogbò tó sì ń lo àwọn ọ̀rọ̀ tó le tó burú jáì tó sì kù díẹ̀ káàtó nígbà tó ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ nípa wípé kí wọ́n lọ gba káàdì ìdìbò wọn kí wọ́n lè fihàn wípé àwọn tí àwọn jẹ́ ẹlẹ́sìn tàwọn òun náà ni àwọn dúró tí àwọn sì pọ̀ ju àwọn tó kù lọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ kò bákùngbé tí kò ṣe yẹ kó gba ẹnu olórí ẹlẹ́sìn àjọ ajáfẹ́tọ̀ ọmọnìyàn ọ̀hún ṣàpèjúwe àtẹ̀jáde àti ọ̀rọ̀ eléyìí tí olórí ẹlẹ́sìn náà sọ gẹ́gẹ́ bí ìsọ̀rọ̀ kọlu ni eléyìí tó tako gbangba làṣàtà àti mímọ dẹ́yẹ sí ni tó ń ti ìgbésí ayé tó yẹ kó jẹ́ alálàáfíà tó ń bẹ lábẹ́ ìwé òpin ọdún 1999 tí àtúnṣe ti débà tó sì jẹ́ òdì mímọ̀ wípé ojúṣe àjọ ajáfẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni àwọn ń tẹ̀lé àjọ náà wá rọ àwọn olórí ẹlẹ́sìn àwọn orí adé ìjìgbara lẹ̀kẹ̀ tó fi mọ́ gbogbo àwọn olóṣèlú láti yàgò fún àwọn ọ̀rọ̀ kò bákùngbé ọ̀rọ̀ eléyìí tó lè pinni bákan náà ni wá rọ àwọn ọmọ Nàìjíríà láti yàgò fún òṣèlú ẹlẹ́sìn àbí ẹlẹ́yàmẹ̀yà kí wọ́n sì rí dájú pé àwọn adarí wọn ń ṣe òun náà ni wọ́n mú ọ̀rọ̀ kan àbómi látẹnu wọn lórí pa wípé wọ́n kájú òṣùwọ̀n wọ́n lè ṣiṣẹ́ bó ṣe tọ́ wọ́n sì ṣetán àti bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn bí ìlú bá dìbò yàn wọ́n.

0: Látàrí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà ilé tí ó wáyé lọ́jọ́ Àbámẹ́ta nípínlẹ̀ Ọ̀ṣun, ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ti ń fi èrò inú wọn ṣáájú ètò ìdìbò gómìnà tó ń kalẹ̀kùn gbọ̀ngbọ̀n nípínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tí wọ́n bá akọ̀ròyìn wa ní Kànì 2 FM 94.9 sọ̀rọ̀ Emmanuel Adébánjọ, nígbà tí àwọn òǹwòye ìlú Gbọ́láhàn Adékúnlé, ẹni tó jẹ́ òdìmọ̀ tó sì ń pè fún ètò ìdìbò alálàáfíà eléyìí tí ó mọ̀yán lórí tí ó sì jẹun tí aráàlú bá dìbò sí òun náà ni wọn ó kà léyìí tó jẹ́ òdì mímọ̀ wípé ń ṣe ni ó sì ń kọ àwọn lóminú kí ètò ìdìbò ọ̀hún kí ó lè lọ láìsí pakaleke ibi tí wò mọ̀. Bákan náà ló jẹ́ òdìmọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ó ti ń rí àwọn ètò ìdìbò tó ń wáyé tó sì ní àwọn kùdìẹ̀kudiẹ kan àbómi láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ó wà ń pe àwọn ẹ̀ka aláṣẹ tọrọ kan gbogbo láti gbé àwọn ìgbésẹ̀ tó tó àti èyí tó yẹ láti dájú pé ètò ìdìbò náà lọ lálàáfíà. Ó jẹ́ ìtẹ́wọ́gbà, wọ́n sì kó àkóyawọ́ nínú rẹ̀. Bákan náà ló rọ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun láti yàgò fún dìbò kó o ṣe bẹ̀, bí kò ṣe kí wọ́n dìbò fún ẹni tó kájú òṣùwọ̀n tó níwà rere tó jẹ́ ọmọlúàbí tó sì gbajúmọ̀ àti jẹ́ kí ìdàgbàsókè kó lóore nípínlẹ̀ Ọ̀ṣun.
1: Kò sí ìdìbò náà tó wù bó ti wù kó rí, kò sí tó lè fi a free and fair election. Ìdí ni wípé èmi aroko sọ́dọ̀ mi, àwọn eléyìí aroko sọ́dọ̀ wọn, eléyìí aroko sọ́dọ̀ ara ẹ̀, ìwọ náà aroko sọ́dọ̀ ara ẹ̀, bó ṣe rí nìyẹn. So gbogbo ibi téèyàn bá níyàn sí ibẹ̀ ni gbogbo wọn máa, gbogbo ibi téèyàn bá níyàn sí gbogbo ibẹ̀ ni wọ́n máa sọ pé èmi ni kẹ́ ẹ dìbò fún lágbájá, ni kẹ́ èmi ẹ má dìbò fún lágbájá, èmi ni kẹ́ ẹ dìbò fún. Ẹ dẹ̀ wá wò ó, àwọn kan wà tó jẹ́ pé gbogbo kìràkìtà tẹ̀ ń ṣe yìí, àwọn kan ti lúwọ̀ sí kọ́nà kan tó jẹ́ pé àpótí ìdìbò yẹn làwọn máa tájẹ̀ tán máa jí gbé. Wọ́n ti yé bẹ́ẹ̀, wọ́n wá rí pé ti àwọn ò sí mẹ̀, wọ́n wá lọ di tiwọn torí gbogbo kinní wọ̀nyí wọ́n tẹ̀ sọ́tọ̀. Ẹ ti gẹ́ tìbẹ́ẹ̀, oríkàkù ló máa practices pọ̀ gan nínú ìdìbò. Wọ́n ti yé bẹ́ẹ̀, so wọ́n á ti tẹ̀, so wọ́n wá lọ mú yẹn, wọ́n á dànù, wọ́n wá kú mi. Wọ́n á kó sílẹ̀, wọ́n á sọ pé ọ̀nà ọ̀ka. Àwọn míì gan pọ̀ ní ká, wọ́n á kàn wò pé wọ́n á kàn bù fún ẹnìkan because inú INEC tí wọ́n ń ṣiṣẹ́ àwọn èèyàn wọn ó wà níbẹ̀. So ẹni tí bí IISB dà ni gbogbo wọn sábà máa ń tẹ̀lé pé lágbájá torí kò sí ìdìbò tó máa lọ láìsí kó bí wọ́n náwó.
2: Àkọ́kọ́ náà ìjọba tó ti wà ní orí àpèrè tó jẹ́ ìjọba àpapọ̀, ó ti fẹ́ di àṣà wa ní Nàìjíríà láti pé ẹgbẹ́ wa la mọ̀, eléyìí tó sì pé kò rí bẹ́ẹ̀. Ṣẹ́ni gàdá INEC sọ yẹn ní ọ̀dọ̀ títí lápá àti ọ̀dọ̀ tiwọn àṣìṣọ́ ni, torí bí fàṣì yẹn ó wà lára nǹkan tá a fi tẹ̀ka dìbò.
0: Àjọ elétò ẹ̀kọ́ kárí ayé nípínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Ọ̀yọ́ SUBEB, òun náà ni wọ́n ti ṣẹ́ délẹ̀ lórí àwọn ẹ̀sùn kan ilé ìtàn fẹ́ fi so wọ́n papọ̀ mẹ́sùn bí èsì ìdánwò òṣèlú fótóró jáde fún ti ìdánwò wọlé ẹ̀kọ́ gíga ìyẹn ti common entrance. Àjọ náà jẹ́ òdì mímọ̀ nu àtẹ̀jáde tó síta látẹnu alága àjọ SUBEB ìyẹn ọ̀mọ̀wé Nureni Adeniran. Ó ṣàpèjúwe ẹ̀sùn náà tí wọ́n fi síta lórí ètò kan lórí rédíò nílẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí eléyìí tó ṣe ni lọ́nà àti pé irọ́ gbuu ni. Ó ṣàlàyé pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lè ba ojú àjọ náà àti àwọn adarí rẹ̀ jẹ́ tó fi mọ àjọ tó ṣe ìdánwò ọ̀hún. Ọ̀yọ́ SUBEB wá ṣe àfọ́mọ́ ara rẹ̀ tí wọ́n sì jọ dúmọ̀ pé àwọn ò lọ́wọ́ nínú bí wọ́n ṣe ṣe ètò ìdánwò yìí, bóyá láti tẹ ìdánwò náà tàbí irú ìbéèrè eléyìí tí wọ́n béèrè nínú ìdánwò lọ́lé ẹ̀kọ́ gíga. Wọ́n jọ di mímọ̀ wípé gbogbo ìgbìyànjú àti so àwọn papọ̀ àjọ náà tàbí àwọn òṣìṣẹ́ àwọn mọ̀rọ̀ wípé èsì ìdánwò lu fótóró síta ó kù díẹ̀ káàtó. Àjọ náà ṣàlàyé pé nínú ìṣàkóso tí ń bẹ lóde yìí, ńṣe ni àwọn gbajúmọ̀ gbangba làṣáta kíkó àkóyawọ́ àti gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n sì ń rọ àwọn aráàlú láti dájú pé tí wọ́n bá ní ohunkóhun tó ń dùn wọ́n lọ́kàn tàbí ìbéèrè kan eléyìí tí wọ́n fẹ́ béèrè nípa ìdánwò náà tàbí àbájáde ìdánwò bẹ́ẹ̀, kí wọ́n fi ṣọwọ́ sí iléeṣẹ́ tó mójútó ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì ohun ìmọ̀ ẹ̀rọ nípínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tó jẹ́ àjọ gbòógì tí ọ̀rọ̀ ọ̀hún kan gbọ̀ngbọ̀n.

0: ẹwẹ agbẹrijọpọ àwọn tí ń ta ọtí inú ọ̀rá òun pẹlẹbẹ nílẹ̀ ìbàdàn ti ṣolóòlù ìpínlẹ̀ ọ̀yọ́ ni a ti ké pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti gbẹ́sẹ̀ kúrò lórí òfin kan tí wọ́n fi kalẹ̀ wípé kí àwọn mọ́ta àwọn ọtí inú ọ̀rá òun pẹlẹbẹ eléyìí tí ó bá ti kéré jọjọ tí wọ́n fòfin dè wọ́n jẹ́ òde mímọ̀ lásìkò ìwọ́de alálàáfíà tí wọ́n ṣe lágbègbè bẹ̀rẹ̀ nílẹ̀ ìbàdàn ti ṣolóòlù ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ lásìkò ìwọ́de náà ọ̀kan lára àwọn tí ń ta ọtí inú ọ̀rá òun pẹlẹbẹ ọ̀hún ó jẹ́ òde mímọ̀ pé ìgbésẹ̀ tíjọba gbé náà ti ṣe àkóbá fún okòwò àwọn nítorí pé àwọn kò ní agbára láti lè ra ilé yìí tó gara jù bẹ́ẹ̀ lọ tó sì ṣe àkóbá fún okòwò náà bákan náà ni ọjọ́ òde mímọ̀ pé iye tí àwọn ń rà á ló ti gbówó lérí tí ẹlòmíràn náà sì bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ kí wọ́n fún àwọn ní àsìkò díẹ̀ kí àwọn fi ta àwọn ọtí inú ọ̀rá òun pẹlẹbẹ ọ̀hún eléyìí tí ó ti wà ní ìkáwọ́ àwọn bẹ́ẹ̀ ni àwọn olùgbé mìíràn eléyìí tí wọ́n tún bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ ní ẹjẹ́ òde mímọ̀ wípé ọtí inú ọ̀rá òun pẹlẹbẹ ọ̀hún ló ṣe ìrànwọ́ fún àwọn láti lè jí pépé nínú iṣẹ́ òjò àwọn lójoojúmọ́ wọ́n tún ra wẹ́ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ láti fagilé tàbí kí wọ́n sún òfin tí wọ́n gbélé títà rírà ọtí inú ọ̀rá òun pẹlẹbẹ títí di oṣù kejìlá tí yóò fún àwọn láǹfààní láti lè mọ̀ nípa ọtí tinú ke
1: abẹ bridge mọ̀ ni tí mo ti ń pa ọjà nípa ọ̀rọ̀ lọ́tọ̀ ọlọ́ràá tó sọ ó àfẹ́tì wa gan ó àfẹ́tì wa gan because wọn ò jẹ́ ká rira mọ́ lábádẹ̀ mara wọ́n tún fi owó lé agídí kọjọ́ wàhálà ó la fi ń rira so a dẹ̀ bẹ ìjọba a rọ̀ wọ́n kọ́jọ́ nítorí ọlọ́run kọ́ fún wa ní ìgbà díẹ̀ àti àsìkò díẹ̀ tá a máa fi ta àwọn tó wà ní ọwọ́ wa tán like a máa bẹ́ sórí oníke ṣé tó oníkẹta tí wọ́n rà náà wọ́n tún ti fi owó sí i so ó ti pọ̀ jù àti dúkìá àwọn kọ́sọ́mà gan àti dúkìá kọ́sọ́mà ẹjọ́ ìjọba wa ẹjọ́ tó lọ́la bẹ̀yìn arọ̀yìn ẹjọ́ ẹ fún wa ní tàní díẹ̀.
2: actually àwọn kìíní ohun affect so many people a dẹ̀ understand nǹkan tí government ń ṣe lórí pé torí àwọn ọmọ kéékèèké tó ń mú sachet la mọ̀ pé torí ẹ̀nà ṣe fẹ́ báńdẹ̀ but we no withstand ó yẹ kó sì fi tí àwa tá ń ta ìrìnà because àwọn tá ń rà lọ́wọ́ wọn náà wọ́n ti tún fowó lé ó ti wá di ọjà táwọn fi orú rà bí ìgbà pá ń ra ọjà olè lórí bẹ́ẹ̀ bá ṣe ń ta ọjà tá a ṣe ń ra ọjà so kí gọ́ọ̀mẹ̀ntì ṣàánú fún wa bó bá tiẹ̀ dé bíi dìsẹ́mbà ń sìn tó ń bá ṣe kiri ẹ̀hẹ́ wọ́n wá lè bá wa balẹ̀ mọ́ ọkà àwọn èèyàn ti adapt mọ́ omi.
0: ní báyìí àjọ tó rí sí ìgbòkè gbogbo ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa nàìjíríà ti ra wẹ́ẹ̀bẹ̀ sí àwọn ẹgbẹ́ tó ní ń ṣe pẹ̀lú ìgbòkè gbogbo ọkọ̀ òfurufú láti mú àsọ̀rọ̀ dé ba ìwòṣẹ́ níran ilé tí wọ́n gùn lé ìṣẹ̀ni àsọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ tí wọ́n ṣàlàyé pé ìpàdé alálàáfíà eléyìí tí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkè gbogbo ọkọ̀ òfurufú festus keyamo pé òun náà ni ìpàdé ọ̀hún ò lè wáyé lẹ́yìn tí àwọn tọ́rọ̀ kan gbogbo kùnà láti wá síbi ìpàdé náà ìràwọ̀ ẹ̀bẹ̀ ọ̀hún ló wáyé látàrí bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka tó ń rí sí ìgbòkè gbogbo ọkọ̀ òfurufú ẹ ṣe ń tẹ̀síwájú láti mọ̀ jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ òfurufú kó já geere tí wọ́n sì jẹ́ pé àwọn tó fẹ́ wọ ọkọ̀ òfurufú àti àwọn arìnrìn àjò òun náà ni orí ti bẹ̀rẹ̀ sí níta látàrí ìgbésẹ̀ gbogbo tí wọ́n ń gbé ọ̀hún nínú àtẹ̀jáde tí wọ́n síta lónìí àjọ ncaa jẹ́ ọdúnmọ̀ pé àwọn ọmọ ipa ìwọ́de eléyìí tí àwọn òṣìṣẹ́ náà gùn lé ṣùgbọ́n àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ wọn láti ti dá wọn bakọ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ kí wọ́n ṣèràró títí tí ọ̀rọ̀ ọ̀hún ìjókòó papọ̀ lọ́nà tí ó fi lójútùú yóò fi wáyé àwọn aláṣẹ ni wọ́n fi ń dá àwọn tó ń wọkọ̀ òfurufú náà lójú wípé nítorí ìwọ́de gbogbo tí ń lọ yìí kò lè ṣàkóbá fún ààbò wọn nípa wíwọkọ̀ òfurufú tí wọ́n sì jẹ́ ọdúnmọ́ pé ojúṣe àwọn gẹ́gẹ́ bí àjọ tó ń mójútó ìgbòkègbodò ọkọ̀ òfurufú òun náà ni àwọn ṣì ń gùn lé

0: ọdẹ jẹ lọ sojú ọjà
1: ká wa lọ bujọ
0: ẹ bá ti gbọ pé sáré bujọ aṣẹ àti ẹdúpẹ bá mi torí ọrọ tá a sọ lọnu kunu
2: lágbára díẹ
0: gbogbo ẹdí pápá àṣẹ lọjọ sátidé ẹmọ mi kọlẹ ẹ wa tún débi kan tún ní ọdọ ọlọrun ọba ni tó kò wá ní bọsa burú atukọ àmójúbà ara wa lónìí lórí
2: sárébùjọ
0: ètò tí wọn ń gbọ káàkiri àgbáláyé níkànnì ìkànnì adẹrin pòṣónú laughter house lẹgbẹ́ latter house àbíbá mi mo
2: wú lọ
0: station wey sabi station wey know the way station wey too know and the station
2: asọgbẹnukọ bàbá ni wọn ń gbọ kárí ayé gbogbo ẹ náà ń gbọ nígbà tára amẹríkà pé njó ní ara jámánì pé
0: ètò
2: eléyìí ó yàtọ̀ sí gbogbo
0: àwọn ará àta ló ń pè
2: ẹjọ nítorí ọlọrun ẹjọ gbogbo èrè tó bá gbéra tó gbéra láti èkó lọ sí amẹríkà tó dé ní àtìtì tó dé washington
0: tó dé
2: florida tó tún dé chicago
0: tó
2: bá ti gbọ́ sáré ibùdó ìrìn ẹkù kan
0: yóò tún padà tún tíkẹ́ẹ̀tì gbà ní
2: ìrìn ẹkù kan
0: yóò padà tún mú àti ẹ̀wá síbi tí wọ́n ń bẹ lágbàláyé tí wọ́n ti lè gbọ́ wa bí wọ́n tẹ radio garden kò síbi tí
2: òde àwa ìlànà wà ń bẹ
0: 32fm 949 ìbàdàn ẹ̀mọ́ tó wà bẹ bẹ́ẹ̀ tún lọ sí mix dela rúkọ 32fm 949 ìbàdàn ẹ̀mọ́ tó wà bẹ ọba ajẹ́ túnẹ́dín lẹ́fẹ́ lọ
2: ọ̀sọ́jú
0: ẹ̀nu kò síbi tẹ́ ẹ̀ ti láǹfààní àti gbọ́ wa facebook rẹ 32fm 949 fẹ̀yìn ẹ̀ ángeyí káàbọ̀ sórí ìsáré ibùdó lọ́sàn-án tòní olúwamẹ́rì ọmọ òjò olórúkọ tèmi
1: esther falade ọmọ jùdáàdì tí o kọlà ló kọ mi.
2: báwo tó adimola adéjú wọn tún balẹ̀ kàṣàgbà sórí ètò ìtẹ̀ tí ń ròde
0: sáré ibùdó
2: ẹ̀ wọ́n láti sọ fáwọn èèyàn pé àwọn iṣẹ́ tí wọ́n rán ẹjẹ́ ìfẹ́ gbàgbé torí ìfẹ́ káwọn èèyàn ká máa dá wọn ní ìyálóde bàbá charles ọ̀kan làwọn wọ́n láti tún fún ẹlẹ́yìn kan fún tíkẹ́ẹ̀tì àmàlà ọ̀pá wò náà ẹyọ kan wá àgbà ni o mọ́jọ́ ó dúró díjọ́ náà o iye elizabeth náà látọ̀jọ́ àti
0: iye elizabeth látọ̀jọ́ inú omi dùn bẹ́ẹ̀ ni
2: àti àrílẹ́wọ̀
0: ìyá ọ̀yọ́
2: ẹjọ́ ń tọrọ ọlọ́run kí n mọ́ bàa gbàgbé lọ́jọ́ ń sáré sọ.
0: ó ti dá a báhùn ìyẹn nu tíkẹ́ẹ̀tì fáwọn tó bá wà ọjọ́
2: àmàlà yàtọ̀ síyùn àwọn tíkẹ́ẹ̀tì mi náà tún bẹ́ẹ̀
0: o
2: bàbá wa abiola yaliyali àwọn náà wọ́n tún ti tún ń ṣètò lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀
0: fún tíkẹ́ẹ̀tì àbí
2: bẹ́ẹ̀ ni
0: ọ̀dà àbáhùn bá mi ọ̀n yílura wọn
2: ni bẹ́ẹ̀ ni
0: tíkẹ́ẹ̀tì yẹn wá wà ńlẹ̀ o ó wà ńlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra tíkẹ́ẹ̀t 3000 naira péré lata ọjọ́ kọkàndínlọ́gbọ̀n inú oṣù tá a wà yìí ni
2: lórí sẹ́dẹ̀ǹsì
0: àti ń wò lọ́ọ̀kọ́ àwa gan ti ń gbáradì bẹ́ẹ̀ yẹn bá wá sí iléeṣẹ́ adẹ́rin pòṣó ní ìsẹ́ abala ní.
2: yọ jẹ́ abala ti tẹ́bìrọ ọmọ ẹgbẹ́ náà pamọ́
0: yóò mọ̀ kó náà làálàá ni ẹ jẹ́ bí pàdé ó dago méjìlá ọ̀sán ní sabo níbẹ̀ náà láti pàdé mo tún ní 32fm 3000 naira owó tíkẹ́ẹ̀tì yín ẹ wá mú tíkẹ́ẹ̀tì yín torí pé ó níye àwọn èèyàn tá à ń retí níbẹ̀ lọ́jọ́ yìí bó bá sì ti pé tẹ bá ń gbọ́ pọ̀ ti lọ ọtúndọ̀dún
2: tí ń bọ̀
0: kó tó wá di pé iye àwọn èèyàn tá wá ń retí ó pé tíkẹ́ẹ̀tì yín ẹ wá mú ní pápápá àwọn míì àmọ́ pé bó bá kó tó bá ti di ọjọ́ kan kó tó dọjọ́ náà ọjọ́ mẹ́ta kó tó dọjọ́ náà ẹ mọ́ jẹ́ ó falẹ̀ o ẹ tètè wá mú un báyìí 3000 naira lowó tíkẹ́ẹ̀tì yín ọ̀dà ẹ jẹ́ àṣìdè sáré budán ojú òpó facebook láti bẹ̀rẹ̀ àbọ́ká tó lọ sápá abẹ̀hún ẹ tí mo bá ṣe ń ṣe lórí sáré budán ẹyin ẹ pè wọlé kẹ mú nọ́mbà béèrè yín tẹ bá sì ti mú nọ́mbà tẹni tẹ fẹ́ báná jà pápápá àájú béèrè sí yín ẹ̀yin náà ẹ̀dẹ̀ fún wa ní dáhùn tó bọ́ sójú ẹ̀ láwọn ẹ̀bùn tá a kó wá sórí ètò lónìí ló bá ṣe kíni lòdì tí yín àwọn ojú òpó tó wọlé 07055949 tàbí 08097009 bákan náà 09062009 àwọn ojú òpó mẹ́tẹ̀ẹ̀ta tó wọnú òkúnlolu esther ò jẹ́ abẹ́rẹ́ látọ̀dọ̀ ẹ̀.
1: látọ̀dọ̀ mi ní àyín ìbéèrè ìlújáda fún tọ̀sán tòní òun náà ni wípé ọdún wo ni wọ́n kọ́ ṣe ọdún ọ̀ṣun òṣogbo ọdún wo ni won ko se odun osun osogbo e fi dawun yin sowo swa loju opo Facebook 32fm 949 feyin e ibe la duro gbangba gidigba si ko da iwo tin buna
0: tan buna
1: o tin buna
0: won tin gbe
2: o ti e jeri awon
0: won gbe anu
2: won
0: gbe anu
2: won rush wa sere
0: won
2: rush wa sere
0: won rush wa ni o
2: honestly
0: 32fm 949 feyin e odun osun osogbo akoko iru re
2: be ni ti e ko se odun wo ni e ma gba 500 years ago if ever 700 years ago
0: aduwo
2: gege ni
0: ah ni ti pe sare bo ti binu o da je age na pa bi hello
3: hello
2: e ma ka se lodo ju an
0: ni teyin na ti wa na we ni
3: ara na opo yemi lo npe yi lati ni
0: kan ah
2: opo yemi ti mi ni kan soso
0: eh o
3: baba mi e je omo kan fe ka funra wa maran seju kan
2: ni okay
3: Okay.
0: Ah, o ti yato lodun imami gbogbo eto. Gbogbo eto lo ti to.
3: E jo so yo lo e fun mi teju kan ni ko pe. Se ri awa ta npe lori radio yi Ibadan na npe bi o.
2: Wallahi, wallahi.
3: Bo ba tori ba nso to oro tin ko ti phone ma le ti. Amabe ati mura wa. Yo ti jere de owo re. Mo ma free back eni so so.
2: Kan ti pa ni njoki.
0: Eh ti e ku o.
3: Mo wa lodun to lo. Mo to iron jeja. Dugba a ti mu a se o ka mo so pe ene tara de nbe tan ele. Ta ba tu wa na lekeji.
2: Lagbara Olorun ko ni ri be.
3: Emi je number wa de control ma ba do pe a wa mo o.
2: Lagbara Olorun ko ni ri be. Lagbara Olorun. Lagbara Olorun ko ni ri be.
0: Oda mami ope yemi lati di kan.
2: Asu mama o ba lele yi. Ore mi daada ni, ore mi daada ni.
0: Ese ogo.
2: E ro wa mi laipe o. Ami ami.
0: Ese ogo ni gbogbo eto lo ti e ti wa to lodun yi. So ti ye yin ba mi.
2: Ko le da na ni.
0: Gbogbo e ko si
2: ori wa lokun te ba wa fa.
0: Gbogbo eto lo ti
2: to. Iroyin po last year ri. Iroyin po.
0: Ina la fi ni pe o ni ye awon eyan ta reti lodun yi. Gbogbo eto lo ti to ko ni.
2: Hello ma.
0: Yes ma. Ah.
2: Ma bi abi lati labo.
4: Ai be ni
2: eyin na pe mi.
4: Ma mi abi. Ma mi okola.
2: Ma mi abi e pe mi leyin eto.
1: Yes ma.
4: Yes sir.
2: Okay. Eh pe mi leyin eto. Ami Olorun.
4: Eh akan wa lati leyin wa.
2: Won gbo yin.
4: Owo buju wa lati okidi le da. Eh Abiola yali yali iswe gbogbo awon yoboro gbogbo won ati won lapato to ni baje.
2: Ami Olorun.
4: Ase te no ni wa di.
2: Ami no.
4: Eyin ta te n wa na e le mo wa we ni sare la
2: sare
4: ya pada ti aburu to ni so se ni.
2: Ami.
4: E fun mi ni ibeere karun anti Mary.
0: Ibeere.
4: Ibeere lodun yi yi
0: e. Oro akoko owo oro keji owo
4: owo
0: oro keta owo oro kerin owo oro karun owo oya
4: kilo talira won
0: ninu gbolohun kan soso ko nitumo
4: lo ni gbolohun kan soso owo owo lati wa de ogo gbata de do wo ai apowo aya ki le re kerin
0: owo
4: owo owo he owo lati le tabi lo se wo lowo apowo apowo mi la owo wa ye
0: ah mo be avivu ah
2: Eje wa nkan se fun mama yi o.
1: Ah.
2: Eje bi mo. Eje bi mo sare buda eje wa nkan se fun mama.
1: Ah,
2: agbodo wa nkan se soro re.
0: Won gbiyanju.
2: Won ti gbiyanju ju asejuwo, asejuwo.
0: A fi owo owo ra owo wale.
2: Ah, in fact. In fact.
0: Won lawon fi owo lo sowo.
2: In fact, professor
0: Adeoye. Won ba fi owo owo ra owo wale. Ah, mo ba bi e mo pata won fura ni bi te ba wa. Emo pa. Hello.
1: Edit lati river mother.
2: Honestly. Honestly.
0: Sare bude ka so.
4: Baba.
2: O pawo o Nigeria. Olomo je wole lo se yi. Ah.
5: Ju opo yen.
2: Ebe ba na fani ati pe wole pada oju opo ri ba kan ba kan o.
5: Hello.
4: Sare bu.
2: Sare bu da o ya lo de ko. Yes,
4: ma'am.
2: Oh,
5: yes, ma'am. 0705-5009-0809-7909 tabi 0906-2009-0809-7909
2: Hello, Ekason. Yes, sir. Yes, sir.
4: Ekweto.
2: Yes, sir. Ekweto, sir.

0: Ada eka bo pada lati oju di oja 32 FM 949 Ibadan sare budo le ngbo nikan ni aderin posonu. Hello.
1: Hello.
2: Sare
1: budo.
3: Eye le si po dada nbe iruka nibi suku e si
0: nbe ye ni iruka
3: nbi suku e mg adugbo mi ni o ba mi nbe iruka ni
0: ola olo ti ni be se gba o ibere karun se tin gbo e ti gbo oro yi ri isura
2: isura
0: oda e fun mi loro meji mi ta tu le pe
2: Isora.
0: Isora o de ni. Ibi tokan eni ba wa ni
3: sora
0: ni
3: wa
2: Iyera.
3: Ki won tu pe mu.
0: Won ni yera. Iyera bi lera.
2: Iyera ni.
3: Iyera.
0: E ba pate wa fu dada lati be eruka.
3: Ba ba ba ba ba.
0: Gbogbo e da yera. Hello. Hello e ka so ipe yen lore o. Hello.
3: E ma ka.
2: Hello.
3: Yes sir.
2: Ade lati apata yin o.
3: E ka bo sori to ba mi.
2: Ọjọ́ ìjọ yìí jẹ lé ni o.
3: Lágbára Ọlọ́run.
0: Ẹ fọkàn balẹ̀ jẹ.
3: Ta ni ẹ fẹ́ bá nájà nbẹ.
2: Ẹyin náà mọ̀ bí àwọn ìbéèrè yìí yẹn le jù.
0: Àbọ̀ dáadé láti àpáta bó o ló ṣe wá le.
3: Tẹ́ ẹ bá wàláì tẹ́ ẹ bá fara balẹ̀ ẹ sì gbá o.
0: Ẹ jẹ́
3: ẹ tẹ́ ẹ mọ̀ ni o.
0: Ọ̀rọ̀ ọ̀yá talẹ̀ tí ẹ fẹ́ bá nájà náà kẹ́ ẹ mú nọ́mbà.
2: Nọmba 7 látọ̀dọ̀ bàbá yẹn, bàbá Fámitì.
3: Ok. Ẹ mọ tẹ́ ẹ ṣe lónìí lọ́sàn-án yìí kọ́ ẹ lè jẹ ni mo ṣe fẹ́ fún yín lélẹ́yìí. O ni pé ẹ kàn bá ń dákọ̀ yunifásitì mẹ́fà péré tí wọ́n sọ ló kọ èèyàn ńlẹ̀ yìí. Mọ màmá ti sí wọn. O de ní.
2: Kọ́mọ̀dí
3: méjì wọ́n máa ń gbà á lọ.
2: Adékunlé Ajá fún yunifásitì.
3: Kọ́mọ̀dí mẹ́ta.
2: Àmọ́dù Bello yunifásitì.
3: Kọ́mọ̀dí mẹ́rin.
2: Papa Balewa University.
0: Hello.
4: Hello.
0: Hello, Ekasoma.
4: Hello, hello, Norway.
3: I want to get to Norway, dear. I mean,
4: I want to get to Norway. ara lọ́wẹ̀. Wọlé àtijọ́ tó ti dé mi ìwọlé mo pèpèpè mi.
0: Ọdún
4: ẹ̀ ní láàrin ràbàrọ̀ lọ.
3: Àmì.
4: Ìyá ni láti ìdí ìparun.
0: Bẹ́ẹ̀ni, a ti mọ̀. Ta lẹ fẹ́ bá nájà bá mi.
4: Auntie Mary náà ni ìbéèrè keje ọlọ́njẹ́ ajẹ.
3: Àmì àdúrà ló bẹ́.
0: Ó bá dúrà. Ìbéèrè keje màá mi ṣe ń gbọ́.
4: Ẹ
0: fún mi ní ìtumọ̀. Ẹ wá láti ìgbà mo ti dé láti náwó ìbéèrè òle. Ẹ fún mi nítumọ̀ méjì tí ògòǹgò lè ní. Ṣẹ̀rí pọ́rọ̀.
4: Ògòǹgò. Ẹ̀dọ́ yẹ ni.
0: Ṣé yẹ ni?
3: Ẹ̀yin lè wí bẹ́ẹ̀.
4: Ògòǹgò. Ìbá ń gbọ́ pé ògòǹgò bá dọ
0: yẹ. Ẹ ṣe yẹ wá ni.
4: Ìwọ náà ló mọ̀ ọ́ láti ẹ̀rọ.
3: Torí bàbá ẹyẹ wọ́n pé o. Bàbá ẹyẹ wọ́n pé o. Wo pé lẹ́yẹ bàbá ẹyẹ wọ́n pé o.
0: Ọlọ́run.
3: Kìnìún bàbá ẹranko. Ògòǹgò bàbá ẹyẹ.
0: Kí wàá lọ bá ẹkú.
3: Afe.
0: Afe. O ti lọ. O ti lọ. Hello. Ẹ ká sọ sá.
4: Mo àbáta ti ṣìlà ní ẹ̀lẹ́ àbá mi o.
0: Ẹ sá.
3: Ẹ káàbọ̀ sórí ètò.
4: Ọsùn ètò.
0: Yẹ sá.
3: Ilé náà lá.
4: Àwọn máa lọ wájú ni o.
3: Àmì àmì àmì.
4: Wọ́n ò ní bí o.
3: Pápápá ọjọ́ ti lọ bàbá.
0: Pápápá ọjọ́ mọ̀ ti lọ, àwa gọ́sẹ̀ wojú ago ni o.
4: Ok, ọ̀dà. Ìbéèrè karùn-ún lọ́dọ̀ dọ̀la mọ̀tà.
3: Ìbéèrè karùn-ún. Ṣé ń gbọ́ mi dáadáa?
4: Gbọ̀ngbọ̀ngbọ̀.
3: 110,000 kí ni yóò bá rè.
4: 110,000
0: ẹ̀ẹ́dẹ́gbọ̀kànlá mo fẹ́ ní kí wọ́n yí róbóróbó kí wọ́n ṣá bàbá yẹn láti ẹ̀wọ́ ni torí wọ́n gbìyànjú nù ayé wọ́n lọ ni wọ́n gbìyànjú
3: ilé yọ gbọ̀kànlá kankan
0: àbúyé ìjìlá ló gbà ọ̀dà látọjú òpó Facebook ẹjẹ́ àti ẹ̀wọ́ àwọn wo ló fi ìdáhùn pọ̀ o Adébáyọ̀ ti mi lẹ́yìn tí mo ní
1: ẹnìkan ní after death of Christ
3: lẹ́yìn kó olú
0: Oyedele Samuel náà bẹ́ẹ̀
1: ari bọ̀dà ṣẹ́gun ṣìgò
0: ìdáhùn sáà lọ rẹ̀ lójú òpó Facebook ọ̀dà ta ló wá
3: gbà ọ̀yà ta ló gbà nù ọ́
1: ààrẹ tó gba
0: ìbéèrè
1: ìpè ọdún wo ni wọ́n kọ́ ṣe ọdún ọ̀ṣun òṣogbo ọdún 1790 òun ni wọ́n kọ́ ṣe
3: ọdún 1790
0: torí ijọ́ mi
3: lọ́dọ̀ tèmi ń bì yìí torí ijọ́ mi o ikú òkú ìjòkú tí fẹsẹ̀ rọ ìgboro lálùpọ̀n torí ijọ́ mi nù wọ́n ní kò gbọ́dọ̀ pabọ́ rẹ̀ sídìí ètùtù káyé o lè rojú ọba díjọ́ mi 110,000 ọ̀kẹ́ márùn àbọ̀ náírà ni ó dà pé kù bíbá ni lọ́dọ̀ tèmi.
0: Ọ̀dà tí n bá ní ọ̀rọ̀ méjì mìíràn tí a lè pe ìṣura àwọn ilé ìbá mọ̀ pé ní treasure.
3: Bẹ́ẹ̀ni.
0: A lè pe ní ọrọ̀ a sì lè pe ní àlùmọ́nì torí ọjọ́ mi ìdáọ́dà láti bẹ̀yẹ̀ rúkà.
3: Kì í ṣàyẹra.
0: Ògòǹgò ẹyẹ ni.
3: Bẹ́ẹ̀ni.
0: Tá a bá tún wá fẹ́ mu lẹ́ẹ̀kejì kòkòrò kan báyìí tó ṣe é jẹ ni a máa rí nínú igi ọ̀pẹ tó bá ti bàjẹ́.
3: Bí katapila.
0: Ó ṣe é jẹ nǹkan méje.
3: Kì í ṣe katapila jẹ́ fi ń wúlẹ̀ o.
0: Kẹ́jẹ́ ti àgbẹ̀ kìlẹ̀ kìlẹ̀ níbọ̀ níka iye yẹn ní ìlọlé mọ́ padà. Ọ̀dà mọ́mí Habibu ṣé ká jókòó lórí ẹ̀ ní àbí ká fún wọn.
3: Ẹ já fún wọn.
0: Mọ́mí Habibu láti Labọ́ ẹtẹ àtẹ̀jíṣẹ́ sójú òpó 09062009 ká lè kọ́lẹ̀ torí ó dọjọ́ online ó dọ̀la ká tó fún gbogbo àwọn tó bá lẹ́bùn ká tó yọ̀ǹda ìbùkún wọn pátápátá. Títí dọ̀la tá a tún mọ pàdé ẹ dákun gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá lẹ́bùn ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó wo onílàámú gbogbo ẹ̀ 09062009. Àdúpẹ́ lọ gba àwọn aláfẹ́
3: yìí wà pátápátá. Bẹ́ẹ̀ ni o bàbá Abiola Yaliyali amọ̀rírì yìí o.
0: Bàbá Charles Ọ̀kọ́lá wọn ẹ̀ṣẹ̀ àdúpẹ́.
3: Bàbá Túnde Alámọ̀lá bọ́rọ́bọ́rọ́ booksellers ẹ̀ṣẹ̀ àdúpẹ́ amọ̀rírì yìí o.
0: Lọ́wọ́ gbogbo yín iná ò ní tọwọ́ yín lágbára
3: Ọlọ́run.
0: Títí lọ́tà mọ̀ pàdé lórí ìsàrè ìbùdán Olúwa Mary ọmọ òjò lórúkọ tèmi.
1: Esther Faladé ọmọ Jùtàdì tí ò kọlà ńlọkọ mi.
3: Bá àmọ̀tọ̀ Adémọlá Adéjùmọ̀ ìyẹ̀rẹ̀ o.

0: ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì dati two fm lòṣùpá àràkáyé 94.9 lọ bá àwọn ọkàn ni.
1: dati two fm ẹ̀dùnnú kẹfẹ́ yín
0: lórí 94.9.

0: Olorun ogo gwa si ogo go go go go go go go ni fun oruko re Oluwa ye mi sile mi nje oba obirin re afefe ikoni 32 FM na ni o 949 Laughter House Premier Hill Mokola ni ilu Ibadan lawa oke tin se Mokola lawa lati nja ye oloba so mo tun fe fi asiko iran yin de si pe e wa ra ticket amalayin o alejo wa ti agba lana won ra ticket fun eyan meta won ni ka ba won fi tore awon kan tun ti enikan tun ra si o ti di merin sheri ba se nfun ala fin tore yato sa won merin ti o je akonda ton si wa agba to ba ja won yen ni awon fe duro kan gba nbe yen lohun mi ni so nkokon mo gbe mi se ba reyin te ti ra ti mo ti ba yin koruko se ni ticket yin te ti sanwo mi o ni poruko yin tori isin le lomi ma wa ni ohun lohun je be mo fi olorun oba be yin e make sure pe tona yin ba je mo bi e wa gba ticket yin lowo mi tori awon eyan bo se ma nse ngba mi ki fi gbogbo ara like igba yin lo ma dijo yin na leti debe latago mewa le a ma fi phone pe mi ni da yin lohun fast ni mo so fun yin mi o ni da yin lohun igba si n ba to de ni e gba ke di mu igba si n ba to de ni o era ticket jo si mi lowo nsin mo ti ba yin koruko si ko wa tori pe bi ta n gbe jina a fe tete de kale tete ri bi joko si e wa debe lago mesan abole n pe mi nta fe be lago bejila be ba pe mi e kon pe mi ni mi ni down nitori idi eyi en te promise pe tun fe ba mi ra fa awon eyan ejo e wa ba mi ra ba se ran la npin ba se ran la npin kisi kankan mo ba ya to si merin yen ateleyi merin ta won ton si wa gba ati tana ti won ra si mi ni owo marun tana ton ra meta merin lana eyo kan le ni ko ye yin marun yen ta ti mo ti seri en ti mo ba fun ni ticket gift e ri gift leyin yen mama 80 years yen nikan mo koruko won seyin e ti mo de ko gift si e me pe mo so fun yin awon kan pe mi 2000 la won ni e ma send 2000 si mi o 3000 on ta ticket amala to ba send 2000 si mi gba pe oni kin fira data ni ma send o kankan si mi ti o ba pe 3000 mi tabi raja ka lo kabo o ejo ntori olohun o a de salaye pe ani ke ma mo wa bo omo ikoko ko se pe ke yato sawon akonda to je pe won awon awon eyan to fe mu o wa beside ko le wa nbo e ri bi komo si ẹ̀rẹ̀ bí ẹmọ ọdún bíi mẹ́rin ìlà kan dánilẹ̀ mú méjìlá dání àwọn ọmọ yẹn ò lè jókòó so ní jókòó àwọn tó ti jókòó àwọn tó ra sí kẹ́ẹ̀tù a ti níye gbèdéke èèyàn tá a fẹ́ wọ́n dẹ̀ ti fẹ́ close wọn tó bá ti close mọ́ a jẹ́ pé ṣẹ́gọ̀bẹ́dẹ́ hàlà ni ṣẹ́sígbọ́ ṣàìgọ̀bẹ́ ni so ẹjọ́ tẹ́ ẹ bá ń bọ̀ ọmọ òkókó tẹ́ ẹ lè gbé sẹ́sẹ̀ ni kò ń ṣe ọmọ tó jẹ́ pé òun náà lè jẹun ó lè jàmàlà tán te ba de be pe fa eyin le ka omo wa na e lo ni 3000 ti e treat awon omo yen nicely e ko won jade eh won igba yen won ti fe pari lesson era ticket fun won ko ti amala yen gokobo awon funds kon wa to ye pe you gonna catch the funds ah te ba ri awon to nbo e ma je kin be fun yin nitori na eyin olorunfe mi te se leri pe fera ticket fa eyan mo nreti yin wa te nte so pe e fe ra fun ra yin gan e wo ta no ti e si ojo te ni bẹẹni tó ayé péjú tèsí lè fẹ́ máa fi wo tọdún ẹ jẹ́ má miss out ṣe bá rí ẹ má tiẹ̀ jẹ́ kí n ròyìn don't let me ròyìn fún yín èmi ń ká ròyìn bí n pé ló ń ka news don't let me ròyìn fún yín ẹ̀yin ara ilé mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ ọ́ lórí o ẹ ṣe gan-an ni ẹ gbọ́ arákùnrin kan ló fi ọ̀rọ̀ lọ mí lábala ṣé mo lè ṣe tó bá jẹ́ mi ni àbí tó bá jẹ́ mi ni kí ni màá ṣe wọ́n ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n ọ̀rẹ́ gidi ni wọ́n close gan along the line ọ̀rẹ́ yẹn wá ní motor accident ó wá kú ó ṣàláìsí wọ́n ló ká wọn lára ṣe dẹ̀ mẹ́pẹ́ nílẹ̀ apá àti wá ń bí kí èèyàn kí ọkọ má tí ì kú ni àwọn fámílì ọkọ bó ṣe máa wà léyàwó lọ́rùn rèé wọ́n make sure pé wọ́n lè jáde wọ́n gba gbogbo nǹkan tó kú ọ̀run kó lẹ̀ bóyá ń gbà tán wá bóyá ẹ̀gbọ́n wọn ló kú àbábúrò wọn ló kú tí wọ́n léyàwó àtọmọ jáde táwọn jókòó lé ogún nǹkankan tí mo tí ò wáyé mi ni pé àwọn wà ní kú mọ́ ẹ̀ ní kú mọ́ àwáyé kú ò sí aniku is not a punishment gbogbo aladagba die bi ore won yi se ku ni won le yawo ata omo won jade ko de sibi to birin ife lo won wi pe won inu ogbala yi ogba olodun dele lade fa won na bi olodun se dele lade fun oko loogbe awon instead ti wa ta won mo te ma fi taraka kiri awon sha ni kon ma manage lodo awon penny the time ta ma fi gbale fun gba to de manage ton won ba won wale self con won gba fun won won ni gbogbo ojuse to ye ke won se to ye ki ore awon se nigba to wa laye to nse fun iyawo yen awon olorun ran awon lowo won ni meanwhile iyawo ta won na sick olorun lo le mi o but sickness yen po de bi pe n to ye ki iyawo se foko won le se awon sese n gba awon eyan to wa n ba won toju won to n ba won se won ni won lawon de ti so fun iyawo awon pe well iwo na mo pe mo ti farada o ma fe yawo le e won lo se ti agree pe a oko mi o ti e ti try won ni sugbon awon wo wi pe se ka won fe yawo ore awon yen ele ma wo pe won se be ile yoruba won ni se ta won tun fi lo fe lomi odu awon o ti iko enu si o pe iya lady pullover a ko bo nle abi o ni kokun pa won o ti ko enu si awon o ti ko si but okan of course awon ni okan drop si heart awon ni e wa no kilo fi se eyan ile ohun ile sika won fe iyawo ore awon yen won lawon de be pe ta won ba so fun won la gba sa won lenu won wa bi mi ah nte e biri lowo emi ah o ti ju ogbon ori ti mi lo sika ba yin be lowo awon ara le abi eyin ara le to ba je yin ni se ele se abe ele se e jo ntori olorun e ma ba mi bu eni kankan abi eyin le pe nko lo po re soro mi si yin nko lo e ma ba mi bu nti mo gbe wa gele oni keda si mo ti si oju opo sile ta lo wa lojide lohun to koko fe ba mi da si eto ni tosan yi 09062949 09062949 tabi 07055949 hello somebody hello
1: hello ma
0: my brother e ka sun sir
1: and the equator equator
0: e se sir
1: e ba ta ko ni le yin ko ni ni wala mo to ma na yin lowo
0: ami
1: Ọlọ́run ọkọ̀ bọ́dà yẹn máa ń ṣe ojú òní tì wọ́n ọlọ́run tó ń fún wa ṣe látijọ́ ìṣẹ́kí ń tọ́jú obìnrin yẹn ọlọ́run ní padà lẹ́yìn mi ò rí tó burú ń tọ́jú dé ọgbọ́n orí ìṣẹ́mi o. Àwọn èèyàn lè máa wò ó síbòmí bọ̀ kò sí láì ọlọ́run máa nú wọn ọlọ́run rí nú wọn kò sí láì sí bẹ́ẹ̀.
0: ẹ ṣe sà ẹ ṣe wọ́n ní lójú wòye tàwọn o ẹjọ́ abalẹ̀má kódànù ẹ̀lì kálábàdànù and individual ló ní right láti sọ opinion nẹ̀ báwọn ṣe fíò nìyẹn excuse me kí ló fi ń ṣe eyín ta ló wà lójúde lọ́run pẹ̀lú mi lẹ́ẹ̀kan sí hello ẹ káàsán o ẹ ṣe sáà.
1: Gàbáyé ọ̀pẹ yẹn mi láti ní ìsẹ́yìn ni o.
0: Ìsẹ́yìn oòrùn ọmọ ẹbẹ dímọ kọ. Ìlú tọ́jú ti búyàn tó ju ẹnu lọ. Omi kan ṣoṣo ló yí gbogbo òlú Sẹ́ǹkà. Ẹ ṣe sá, ẹ kú ijọ́ mẹ́ta, ẹ bá mi dá sí tó.
1: Káni pé nígbà mi kẹ̀yìn ṣẹlẹ̀ sí torí ìfẹ́ mi kẹ̀yìn wíwà mi ni.
0: Ẹ̀yin ò lè ṣe é.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ bọ̀ sí iwájú òkè kí ló dé tẹ́ ẹ lè ṣe sà.
1: Ẹ máa lé lára ẹ̀wọ̀n rẹ̀ ni.

0: ẹni o lè ṣe ẹṣẹ sa ẹṣẹ ìsáyìn ò ní bàjẹ́ ẹ bá mi kí gbogbo ìsáyìn ẹṣẹ ẹṣẹ wọ́n ní níta àwọn o ṣe mi pẹ́ lòmíì máa ń ní ìrira hello
1: hello ma
0: ẹ káàsán
1: ẹjọ nọmba yín gangan tí a lè fi sẹ́ndì tí màá kọ́ tí màá fi sẹ́ndì owó
0: ma sọ fún ìgbà tí mo bá fẹ́ sẹ́ndì owó ok ma pe nọmba mi síta ń sìn ma ṣe sì gbọ́ tẹ bá dẹ̀ ti sẹ́ndì kẹ sẹ́ndì proof àtorúkọ tí màá kọ sẹ́yìn tíkẹ́ẹ̀tì yín.
1: torí ọ̀dọ́ wa jìnà.
0: Kò sí wàhálà kò sí wàhálà ẹ ṣe ma ẹ ṣe o ẹ dàbọ̀ ma yes ma. Hello.
2: Ẹ
0: káàsán ma.
2: Ẹ káàsán ma. Ẹ ṣe àtúbọ̀ láti ẹrù mi.
0: Ẹ ṣe ẹ bá mi dá sétò.
2: Ṣé ẹ rí ọ̀rọ̀ yẹn? Ó gẹ́ta sí bí o.
0: Ẹ gẹ́ta sí bí o ní bó ṣe jẹ́.
2: Ẹ̀mí jáde
0: obìnrin
2: mi lè ṣe. Torí dẹ́tọ̀ rẹ̀ ní tímọ́tímọ́ wọ́n náà ti wọnú ara wọn. Ó kù díẹ̀ káàsán.
0: Ẹ ṣe.
2: Ẹ ṣe
0: lọ́dọ̀ tí ẹ̀yin ò lè ṣe. Ẹ jẹ́ ká túbọ̀ nǹkan tí àwọn ẹlòmíì máa sọ ká tó lọ sójúde lọ́hùn-ún ká tó wá bọ́ sórí ètò gan nísàn wọn láwọn ń ta wọn o láwọn ò lè ṣe o àdẹ̀rẹ́ lómi tó wò pé ẹ fi ń ṣe èèyàn. Hello.
3: Hello.
0: Dádì wa ẹ káàsán sá.
3: Ẹ káàsán wa.
0: Yes sir.
3: Akin Olamosis láti Mọ́níyà.
0: Gbogbo Mọ́níyà nǹkan lọ́sàn-án sá.
3: Àlàáfíà ni o.
0: Olúwa ṣeun ẹ bá mi dá sétò sá.
3: Kí ọkùnrin yẹ kópa òkè ìrajà.
0: Ok.
3: Kó wá obìnrin tiẹ̀. Kò dáa kó jogún ọ̀rẹ́ rẹ̀. Kó búyi kùn. Kó pọ́nlé. Tí ò da olóko méjì kò dáa ni mà.
0: Yes sir.
3: Sọ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ.
0: Mọ lórí sá ẹ ṣe sá. Ó ní kò pọ́nlé. Wọ́n rí sọ o. Ìyá ó rí bété. 09062949 tàbí 08097949 tàbí 07055949. Àwọn ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wọ 32FM949 Laughter House ó ní mo fi síta yìí. Hello.
4: Hello ma.
0: Mo wà pẹ̀lú yín sá.
4: Ẹ kú ìtò máa o.
0: Ẹ ṣe sá. Àmì.
4: Ṣé rí ọkùnrin yẹn advice mi fún wọn ni pé kí wọ́n jọ kí wọ́n wáyàwó wọn síwájú.
0: Ok.
4: Ìwọ̀n bá rí tí ọlọ́run bá fún aláǹfà láti máa ṣe fúyàwó àtọmọ olóògbé kan máa ṣe fún wọn.
0: Ok sá.
4: Nítorí ọ̀tọ̀ lójú táwọn ayélujára wò ó.
0: Ẹ rí sọ.
4: Kí wọ́n mọ̀ lọ pilẹ̀ ogun tuntun fúnra wọn. Ogun kan ogun bẹ́ẹ̀ lára yóò rẹ̀ sílẹ̀ ká má tó lọ fogun kógun o.
0: Ẹ ṣe sá.
4: Ẹ
0: wọ ẹ̀yin ara ilé ẹjọ́ kèmi dojú dé lọ́hùn-ún èmi fẹ́ lọ polówó nǹkan tí mo gbé wá síta mo ń padà bọ̀ ẹ̀kú kalẹ̀.

0: to ba nla nfani lati ma gbo mi ni dede akoko yi mo mo ki oku orire tori pe iroyin ayo kan ile ti o se ola nfani ni mo mude wa fun o ti wo ba tin la kaka lati kowo jo korojo nile aye sugbon to dabe ni wipe gbogbo gbianju re pa bo ni nja si abi di olomokunrin ti eni won ni oto nkan to si fe gbona alumo koroyin to fe gbona ti o ba ofin mu lati korojo mo ti mu royin ayo de fun o bayi o tori wipe ile ise success link project won ti gbe nfani nla lakotunde ele ti o ma se teru tomo nile nigeria la nfani mo ni alejo pataki ninu le agbara pelu mi ni dide akoko yi ele ti o ma salaye fun wa kirufe nfani wo le yan le je nile ise success link project e ma ku dede akoko yi alejo mi ba ndaruko yin ati ile ise te ti wa
1: oruko temi ni mr afolabi lati ile ise success link project
0: success link project iru nfani wo lo wa nbe fun awon eyan nile yi
1: nfani ti o sodo si ile ise success link project ni pe a n show awon eyan ni ona ti won le fi ma generate owo ni de asiko ti a wa yi lala ni ta pa si ofin ijoba tabi ase orilede yi
0: lakoko ta wa yi lorilede nigeria gbogbo wa lamo pe ona kan owoja ki se toro oja ti won tin ta so tata nikan be ni ti ba sise lo office na to ba nife lati wa nkan mi ti o mo doro fun so la nfani seto yi
1: be ni gbogbo eyan pata ni eto yi wa fun ni won ba gba ti a ba so pe a nilo owo lati fi ko nkan mi ti a nse lasiko yi
0: ijo ti e ni ojo ori te eyan ni lati to ko to di pe yo la nfani ati darapo mo ile ise
1: o ni ojo ori ojo ori awon to o na nfani ati wa be o ma bere lati ogun odun lo si oke tori pe ile iko si fun omo ikere rara o wa fun awon ti o wa laarin age 20 years lo si oke ni
0: eto anfani ni ile ise success link gege be ti se nso yi se ki se ona alumo nkoro yin abi ona iloni lowo gba
1: ko ri be rara tori ele je ona ti eyan fi ma ko owo jo ni ona ti ijoba lu ni ote ti o si tun je pe o tapa si ofin orilede bakan na lalai ni tako ofin olorun ba
0: bo wa la se le darapo mo ile ise success link yi
1: ona ti eyan le gba darapo mo ile ise success link pe a fun awon eyan die ni anfani nipa si send atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe ni aipe sugbon tori pe a wa sori eto lasiko yi a ma fun eyan ogbon akoko to ba kokko te atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe laipe
0: ta ba ti fi oruko wa ati adugbo ta n gbe sowo si ile ise success link a je wi pe oro ti dayo fun gbogbo wa na nu ni
1: be ni tori pe awon asoju ile ise wa won ti wa nikale lati pe wa pada lati yin ene fun alekun rere
0: e ba n pe number ta awon eyan lanfani ati foruko won sowo si
2: 08157617956 08157617956
0: ọpọlọpọ àwọn àǹfààní ni wọn ti sọ wípé ó wà ẹ wá darapọ mọ ilé iṣẹ ṣùgbọn tó jẹ wípé nígbà tá a bá débẹ ni wọn sọ wípé ó yá ẹ wá bọ sáàrin ọjà ẹ wá mọ kiri ọjà ṣérúfẹ ẹyìn náà ni tí ó wà nílé iṣẹ success link.
1: rárá o eléyìí ò jẹ mọ nǹkan tó jọ mọ bẹẹ eléyìí ni pé a fẹ́ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà láyé pé wọ́n ṣẹ̀ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ́ títì kò sí nǹkan tó jọ mọ bẹẹ nílé iṣẹ tiwa.
0: ẹ sì sọ wípé kò sẹni tí ò láǹfààní àti darapọ̀ mọ àwọn ẹ̀yà ọlọ́jà tí wọ́n ń tata tèlùbọ́ ta aṣọ sáwọn náà láǹfààní àti darapọ̀ mọ́ lè ṣe
1: sọ́sẹ́sì. gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó nídìí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ́ tó ń ṣe lásìkò yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọ̀nà kan ò wọjà bọ̀ ẹ̀tẹ́yàn bá tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfin orílẹ̀-èdè.
0: bá a bá ti ní àwọn irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí ti iléeṣẹ́ ìgbédani ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lè yàn ó nílò kó tó darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí.
1: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé sẹ́ńtúrì tá a wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
2: 08157617956 08157617956
0: àǹfààní lákọ̀tún níwọ náà ti gbọ́ ìyé láti ilé iṣẹ́ success link project ìwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọrọ̀ ajé torí wípé inú gbìyànjú lọ́lọ́run ti ń lani gbìyànjú lónìí kọ́lọ́run dé gbìyànjú gbogbo wa.

0: lẹ́yìn tí ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá ìjákulẹ̀ pàdé nínú ìdíje wafcon nílé tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè morocco ẹni tó jẹ́ ààrẹ àgbà fún àjọ nff orílẹ̀-èdè wa nàìjíríà lè ní wọ́n mọ̀rọ̀ bóde láti tọrọ àforíjìn lọ́wọ́ gbogbo ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà pátápátá fún ìjákulẹ̀ ilé tí ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ní nìyẹn nínú ìdíje wafcon lásìkò ilé ìta wá wà nǹkan wọ́n ní gbogbo nǹkan tí ikọ̀ super falcons tí àjọ nff bá lè ṣe láti jẹ́ pípé kí ikọ̀ super falcons kí wọ́n tún lè gòkè òkè àgbà padà ó ní àjọ nff ti gùnlé lásìkò ilé ìta wá láti lè jẹ́ kí ikọ̀ super falcons kí wọ́n lè padà sí àyè ibi tí wọ́n ti ń bọ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú káràkátà àti kátàkárà àwọn agbábọ́ọ̀lù oríṣiríṣi nǹkan ló ti ń lọ tí oríṣiríṣi àwọn ikọ̀ tọ́lẹ̀ ti ń sọ̀rọ̀ lórí àwọn agbábọ́ọ̀lù lọ́kan ọ̀jọ̀kan tí wọ́n fẹ́ rà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ nǹkan tó ń lọ lọ́dọ̀ ti àjọ fífà wàhálà míì tún ti sú yọ láàárọ̀ òní nìyẹn ní orí tó níṣe pẹ̀lú wípé àjọ ẹni tó jẹ́ ààrẹ àgbà fún àjọ fífà yẹn Gianni Infantino yóò lọ àbí òní lọ torí pé láàárọ̀ òní gangan ohun lẹni tó jẹ́ ààrẹ àgbà fún orílẹ̀-èdè America Donald Trump ló bọ́ ọ̀tá láti wá sọ̀rọ̀ nípa wípé ìgbésẹ̀ tí ò ní dá rárá òun ni àjọ UEFA àti àjọ kájọ náà lè gbé láti jẹ́ pé kí bàbá Gianni Infantino kó forí àpèrè lẹ̀gẹ́ bí ààrẹ fún àjọ fífà yẹn náà láfi ń kí àwọn atajọ́lùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwọn atajọ́lùfẹ́ ètò ìgé nìyẹn ní ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.9 náà láfi ń kí yín káàbọ̀ sí agbọ̀n mi ìròyìn eré ìdárayá tiwa ilé ìta pè ní ègé Akínkùnmí Dọlápọ̀ lórúkọ tèmi ń jẹ́ the sporting director ká máa wọn àwílé díẹ̀ díẹ̀ kó tó di pé àbọ̀ sí agbọ̀n níbi tá a ti máa ṣe èèyàn náà kíní ọ̀hún torí pé lásìkò ilé ìta wà lórí ọ̀rọ̀ káràkátà àwọn agbábọ́ọ̀lù nínú kan Manchester United àti kan Chelsea nígbà kan rí mo ń sọ̀rọ̀ nípa Romelu Lukaku tó ṣe wípé nínú kan igi agbábọ́ọ̀lù Napoli òun ló ti ń gbá bọ́ọ̀lù ẹ̀ lásìkò tá a pẹ̀lú báwọ̀ ṣe ń lọ òun jọ bí ẹni wípé ọ̀rọ̀ ti wọ̀ tán pátápátá láàrin ikọ̀ Napoli àtàwọn àti ikọ̀ Fenerbahce lórí ọ̀rọ̀ ọmọkùnrin ọ̀hún láti jẹ́ pé kó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Fenerbahce lórílẹ̀-èdè ti Turkey bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ nínú líìgì wọn lórílẹ̀-èdè Turkey ẹ̀ ń bẹ̀ yẹn náà òun jọ bí ẹni wípé wọ́n rí àwọn agbábọ́ọ̀lù kó láti ilẹ̀ Europe dáadáa ní sáà tàwẹ̀ torí pé wọ́n tún sí ń bá Dusan Vlahovic àtàmátàsí fún ikọ̀ Juventus tó jẹ́ pé àdéhùn ti ẹ̀tẹnugbòdò nínú ikọ̀ Juve wọn ọ̀dẹ́ bá fẹ́ kíní ọ̀hún sọ̀rọ̀ wájú wọ́n ti ń bọ́ ọmọkùnrin náà sọ̀rọ̀ lásìkò yìí wípé kóun náà máa bọ̀ nínú ikọ̀ Beşiktaş ó dẹ̀ ń jọ bí ẹni wípé ọ̀rọ̀ ti ń wọ̀ papọ̀ láàrin ikọ̀ ìgbẹ́rọ̀lù Beşiktaş àtàwọn tó ní ṣe pẹ̀lú ti Dusan Vlahovic ní àti ibẹ̀ yẹn ìròyìn kan lu fótóró síta láàárọ̀ òní gangan lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn fún ikọ̀ Arsenal mo ń sọ̀rọ̀ nípa Miles Lewis Skelly àọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù tó ṣe wípé ó ń ṣe dára fún ikọ̀ Arsenal lọ́wọ́ tó dẹ̀ pé àwọn ìròyìn ọ̀hún gbé nígbé wípé ọmọkùnrin ọ̀hún ó ṣeṣe kó lọ darapọ̀ mọ́ ikọ̀ Chelsea àbí ikọ̀ Manchester United lẹ́yìn tí ikọ̀ Arsenal ti gbé Bruno Gomes ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí ọ̀rọ̀ ti jáde láti àwọn ibi tó ti ní kìmí nínú ikọ̀ Arsenal wípé ọmọkùnrin ọ̀hún ò fi inú ikọ̀ ọ̀hún sílẹ̀ o lórí ọ̀rọ̀ wípé ó fẹ́ lọ sínú ikọ̀ kankan wọ́n ní ikọ̀ Arsenal náà ni ó ti gbá bọ́ọ̀lù ẹ̀ ní sáà tó ń bọ́ ẹ̀wọ̀ àwọn ìròyìn yẹn pọ̀ lọ́kàn ọ̀jọ̀ kan ṣùgbọ́n káyọ̀ náà kí ni ọ̀hún dáadáa torí pé nǹkan tá a mú lórí ètò nírọ̀lẹ́ òní ó lọ fà gan ẹ kú rọ̀lẹ́ o.
1: Ridwan Adekunle clever ló kọ mi mo ń kí yín káàbọ̀.
2: Ajigala Adwaya náà kí yín káàbọ̀ sí ètò ìgé.
3: Abin Bola Labi lorúkọ mi Sports Christian kíyìn o.
4: Islami Alájùmọ̀kẹ́ Musari ló kọ tèmi ẹ káàbọ̀ sí àpètò náà.
0: Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí rédíò yín òun náà lẹ lè darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa 32FM949 fẹ́yìn ẹ̀ 32FM949 fẹ́yìn ẹ̀ òun náà lójú òpó tẹ́ fi darapọ̀ mọ́ wa lórí Facebook àbí YouTube yín bẹ́ẹ̀ bá ti wá ń débẹ̀ máa bá wa pín káwọn èlò míì náà lè mọ̀ pé ètò ìgé ó ti ń lọ lọ́wọ́ nìyẹn ní ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32FM 94.9. Sporting Clever
1: Adogun
0: ẹ já bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ yín nírọ̀lẹ́ yìí ká dẹ̀ kó látorí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọ NFF ọjọ́ Sunday ni ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà jápàtì nínú ìdíje WAFCON àárí tíkẹ́ẹ̀tì tó jẹ́ automatic ticket láti lọ kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àárí gbà ṣùgbọ́n lẹ́yìn tí kinní ọ̀hún ṣẹlẹ̀ ọ̀pọ̀ nínú àwọn ọmọ bíi orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń fapá janú wípé ìṣàkóso NFF lásìkò yìí wọn ò tó dá ó yẹ kí wọ́n ti lọ ó yẹ kí wọ́n ṣe gbá ó yẹ kí wọ́n ṣàwò lẹ́ni NFF gbọ́rọ̀ jáde wọ́n tọrọ àforíjìn lọ́wọ́ ẹ̀yìn wọ́n tọrọ àforíjìn lọ́wọ́ crystal wọ́n tọrọ àforíjìn lọ́wọ́ gbogbo wa wípé kí ẹ má bínú pé irúfẹ́ nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ mọ́ wọ́n dẹ̀ bẹ iléeṣẹ́ ààrẹ náà wípé kí àwọn náà má bínú ṣùgbọ́n ibi tí mo ti fẹ́ ka nǹkan ìyọkan mo kàn ní kí n béèrè lọ́wọ́ yín lórí ètò nírọ̀lẹ́ ni wípé ṣé ọ̀nà àbáyọ kankan wà fún eré ìdárayá wa lápapọ̀ kì í ṣe bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìkan torí nínú ìdíje kan tí wọ́n ń gbá tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bóyá bíi lórí amọ̀ ó ní ìdíje kankan tó orílẹ̀-èdè wa nàìjíríà tá a kógojá láti lọ gbá tá a ti kógojá láti inú oṣù kẹfà ọdún tó kọjá àtọkùnrin àtobìnrin nígbà tí ó fi ku ọjọ́ mẹ́wàá tí ìdíje máa bẹ̀rẹ̀ ní NSC ṣẹ̀ṣẹ̀ gbé ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní gba visa fún àwọn
1: akópa
0: fórílẹ̀-èdè nàìjíríà nígbẹ̀yìngbẹ̀yìn visa ò padà bọ̀ sí nàìjíríà ò nílò kópa nínú ìdíje àtọkùnrin àtobìnrin wa same thing ṣẹlẹ̀ boxing wa same thing ṣẹlẹ̀ tennis same thing ṣẹlẹ̀ ní every aspect ti sport wa kí ni ojútùú a mọ̀ pé wàhálà ti wà bọ̀ kí ni solution.
1: ṣe rí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan wá sọ pé pẹ̀lẹ́ òwe gbòjì náà tó bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn emi ba wo pe awon ti awon baba guza ti won ko tora forijin lowo wa pe ka ma binu won nilo lati so anything to ba je pe bi teyan ba tin tiju ni ti e se pe awon aku won modu di bi eja iko bi eja oku eko ko si to na won lati wo pe ibi mo se to yi oda tabi ko da o mo ye ba seri ni nkan bi odun bi meta si merin seyin a soro kan ipe ki government ko intervene soro oro sport papa julo oro football sugba ofin kan wa pe ti ajo FIFA se kale pe eni to ba ti ijobo orile re ba ti dasi o won gbegida won leyin gba yen opolopo awa kan faramo pe eje ka dasi awon kan so be ki ijoba mo dasi oke wa ma bo lati nkan bi odun bi meta si merin seyin yen ifi eye yo kan ti mo le so pa gba o na ni wa fkan ni igba yen leyin igba yen won ta under 20 world cup a o lo under 17 wafu itan gba labele zin je chan gbogbo e patapata leyin se score to kun ni lo gbogbo awon kan yoku bayi aro na ba yo kankan be so ki wa ni nkan to wa sele gan ti government o wule bi intervene ki gbogbo wa wule ka ma wi pe gbogbo ba je ma bo o me ka ma wo bi chad ati san to me a principle ka ma wo yen ka mo pe awa o awa tun le to lowo je gbogbo oro tan so yi inu mi dun pa won na ma wi pe eni to korin ti o du o na fi ti ara re gbo to ba je pe mi ba ni baba tinubu ni o zeze le ti sa o ma wule to wo bo kini omo ta na ti o dejo eje ka na pa ta ba lulu bam bam a se gbe fa ba lulu bam bam a se gbe je eje ka lulu bam bam ko fa ya ka wule se gbe ni logun ka ku lori e so ki ba ni nkan to sele se won ma fi wa komodi ni won fa komodi ni gbogbo oke gbogbo ru ile ba ni si ni se ko je pe agbeni awon obirin ju da pe a le feyin ti bayi kora ta mo bere gbiki lagba ta ti mo pe ba se lo yi won gbe nkan ni joki double six gbe ile aje doba ni a lo ni o se do stop wa sugba awa lo nlo ta awon a ise be awon agankan si gbe giriana gbogbo awon nkan ta awon mesi akide awon gige lo ma jayi awon beto awo cha ti mo ti se le ti mo ti run kini yen bi meje bi mefa bi mejo to ti run le to ti run le fun wa eran to ti pa tan ti de lese to ti dule tekan ni boke o e kan sa ton blade yoku so awon la wa nlo ta si so awon yen na re ti wa nji loju orun won nda ti nkan je mokola nkan je metala jare a ba roye pe eni kan ti gba mewa so awon tutu agbe mewa a ba roye wi pe won so go no gu ana okay o la ni ma ti nje expect pe ki nkan kan ti nasare ti awon super five won yi jade loju opo aye luja ayi mo ri je post gini gan ojo ton se live yen lemi wa nbe
0: so en wo
1: ah mo wo you don't know what it is ka to gbe agba bola wa ni o ye ke press lion o mo pe ah se awon dj sikilele aba won salo ti ni mo wa bayi
2: e gba je
1: o oh no se bi ebi center yo giloruko debora lo wa nbe ati aisa ati omo eleketa ati owo team yen ohun lo wa nbe na kese pe oro wa ni ye bi awon na wa nbe ojo enu lugu gan ni mo wa pe ah irugile le bayi gi lo sele bayi ni camp no to le freestyle a so wi pe je ba lo ka pe se gbe lo so fo se eyan ku fun yin ni sugbe e je ka mo wi pe kini yi ko lo be yen te ba fe sele ba won ebi yin soro ke ba se video call e wa se live sugbe ta ti be wi pe baba madugu na awon no capable yes mo share le mo fe leyin mo fi ti abere ibo gbogbo ojo abata ma n pari wo pe e pe se bu coach nigeria e pe se bu coach on da bayi sempa ta lo awon oyinbo ta so bi ise meji meta gan se a bonu ko ruru bayi ibi to je pe to dudu laye ise da awon okunrin yen ko so lo ro awon okunrin o ti jona daada awon obirin ni ale mo wo bayi gbe awon ile onna ifun ebi ti mi mo tete ta gbe mo le gbe ile pa awon ile onna se ni ibi ti nkan de duro bayi ni pe ki baba se baba tinubu bi kara ba ko tori mo pe bayi na ibo ba se wole elekeji ni ataka ki tori osele ogun eyan ba pada di nke ko ba mo sele won le raye bayi ti kada ba ko to ba pa won na wole to pe joba mi lo wole kan tu gba awon pipu yi kan atenesi o atenefef o kan je ko ni kaluku koko mo lo le na
0: nsc sese gba se ko ti itodu kan
1: o se bi ebi e ki loruko re la lo yi ebi ko mo beti la lo yi e ba won na e ba ra oko loko nu won na wa nbe gba tan jasi keke te fi keke lati fu wa
0: Sporting Crystal
5: atokun
0: mo mo dada wi pe ball ola fese gba orilede Nigeria oye yin afika ba fe so mi oye yin dada
5: onigbagbo
0: sugbon pelu bi ti abade ati iru bi ta ti tira wa de lasiku yi mi o mo boye ri gbo abi e mo dada wi pe pelu go kokan ti ko Super Falcons orilede Nigeria ba mi ninu DJ Wafcon lodun yi $5,000 e bago kan mi
3: mori update
0: yi yes pago $5,000 nigbati DJ Wafcon tan ni odun to koja ani Wafcon to koja to tan a pin $100,000 if awon agba bodu
5: e ti pe sa
0: no won so pe
5: ma ko se ore to to beyen ka se ni ipamo
0: won so pe ma
5: fun country te mo Nigeria se ru kan beyen kan se ka ma fi kun ara campaign
0: won ti fun won na but won so pe awon ti send the CBN in ton so ki Wafcon to bere ni pata won ti send the CBN ko pin but now eh wo ni wo wa mi mo wa drum to se to je oluko ni fun nkan Super Falcons nigba kan ri o so oro kan leyin ti o fi se iko Super Falcons le wi pe ohun so fun ajo NFF wi pe ki won se kan pump owo sinu ball afi se gba awon obirin ohun de se plan odun mewa fun won wi pe iko Super Falcons to bi Julia ka ma celebrate ka ba gba Wafcon lo pe ka lo ma ja si DJ fi agba pe ka ba de tele plan to ohun se laarin odun mewa pe a ma make bo iyan gangan ko ni gun to ogun to wa nle bayi bi se wi pe osu to nbo ni DJ ni won ma dibo idibo won loyan ninu ojo NFF ki le fe fi campaign te fi ma gba se ati pe sasi ko ti to kawule sun ibo iku o lodo awon to ndi ko je ibo te everybody ma ma di abi ko je ibo tawon ti ball la fi se gba ye tan ma ma di jo awon to ndi ibo yi lo
3: bo wish ki ma soro rara lori oro country yi tori aye ko to bo ti gbon mo olooto lu ni kalu oro baba mi se nye mi ni ibi ta wa yi ti mi o ni fi enu lati so mo kan dupe pe Olorun je ki clever saju mi soro
0: nsin mo se mama oko ti si won na nu
3: tori a ti na bole ti ojo ni iyawo yin sagbere won fejo esun yin e so pe kaluko lo le gbesi aye e ngba ti e se mi mo ri fun ara mi e wa ri fun ara yin tan igba e lo mo pe o le so fun pe ke ma binu be ma binu eyin na wa ronu pe ah
0: e je asun moju oja na crystal e je lo soju oja na nigba ta ba de pada lati oju oja ka tu wa ma tesi waju lo yin tun lo ninu ere idaraya wa iko kale

0: ba mi didun lo didun lo san o so e kuro le o mo wo wo yin loju opa ilu jara
1: sai bo ti wu kori o ba sin bo ti wu kori o nina pe gun o ni mari wo
0: ba n ko lebu sayo mi loju opo ti Facebook ba mi e kuro le o mo ma rin yin ke ba se leku eso na bi te wa yin ki ba tin bo mi se e we ja ma lo ọpẹ púpọ lọ gbogbo àwọn tájọ ṣe kínní ìnírọlẹ tí gbọgbọ fi dùn tó fi kán sí ọdún ayọ àjọṣe ni islamia ọlájúmọ kẹbùsàrí ya gbogbo parapara sporting clever nǹkan ò ní ṣẹ̀mí yàn ọ̀gá ẹ̀ bàmí abímbọ́lá mi sporting crystal ẹ̀ ní jábọ́ emmanuel adebanjo chekmosi náà wà nùkulù pẹ̀lú wambi ẹjẹ́ a máa lọ kí á dìde fún ọ̀gá wa ká dìde fún grandpa délé jìnlẹ̀ ọ̀gá ti wọnú studio ẹ̀jẹ̀ máa bá tèmi lọ haruna usman lamójú ẹ̀rọ tó jẹ́ kẹ́ gbọ́ wa normally lápọ̀ ọ̀dọ̀ tìyín bẹ̀yẹn akínkùnmí dọ́lápọ̀ lóòkọ́ tèmi ń jẹ́ yókù otù di láago márùn-ún láàárọ̀ ní ọ̀rọ̀lẹ́ ọ̀la ńgbà tábà tún pàdé ara wa lórí ètò ìgè títí aago márùn-ún ní ọ̀rọ̀lẹ́ ọ̀la tún pàdé yẹn kọ́ ok wọ́n ní mò ń bọ̀ ń bí láàárọ̀ la fún scoreboard yókù da aago mẹ́sàn-án kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ la ire

0: ẹ ti retí ẹ torí ẹ mọ̀ yìí pé ó máa dé.
1: Ìbárí wọn dàgbédé o, ẹ̀rù ojú ọbẹ̀ ẹ mú yàn o.
0: Tó bá dẹ̀ ti dé gbogbo ohun tẹ́ ẹ fẹ́ gan ló máa láòrè ọ̀fẹ́ láti mú wá fún yín ẹ kúrọ̀ lẹ́wọ̀.
1: Ẹ̀rù ojú ọbẹ̀ ẹ mú yàn o.
0: Ṣé dáadáa lẹ́wà?
1: Iṣu parada ó di yan.
0: Ọmọdé ilé yìí mo kí yín, àgbààgbà ilé yìí mo kí yín. Ìlọ́kùnrin ìlóbìnrin. Oyún inú àti ẹ̀dí gbogbo yín pátá, mo sì bá yín lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yẹ jó tú mi ṣe o. Àdáṣe báyìí ni mo mọ, ìbà kò gbọ́dọ̀ ń mọ́.
1: Wọ́n
0: wá wá wá wọ́n rí. Iléeṣẹ́ 32 FM láwà yìí 94.9. Ìkànnì ilé yìí tó gbówóra gidi gan sọ́wọ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run, a ní dààmú, a ní rí wàhálà. Ojú òní tiwa, a ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Lẹ́yìn iṣẹ́ lẹ̀tọ̀ tí mo kán lu agbami ẹ̀yí o. Àtújọ máa gbádùn ara wa fún odidi wákàtí kan ó dé tíntín. Ọmọ yín rèé, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ààyò yín pàdé yín ìmùlẹ̀ yín gangan. Lórí afẹ́fẹ́, Délé Akínbọ̀dé Délé Ìjìnlẹ̀ lọmọ tó ń sọ. How far? Ṣé ẹ wọ́wọ́ díẹ̀ lénìí? Ṣáájé bugbájẹ. Ọlọ́run ọba mi yóò kú kúpún wa lérè. A ní bóníṣẹ́ ṣiṣẹ́, a sì ní báláyé fọwọ́ tí o. Wòmí iṣẹ́ kékeré owó ńlá ni kọ́ mọ̀ jẹ́ tiẹ̀. Ẹ̀yin ẹ̀rọ pọ̀ kẹta lọ́wọ́n kẹ́ ẹ wá fi ajé bora gẹ́gẹ́ bí ẹ fún. Ẹ fàjẹ́ bora ṣẹ́ṣẹ́ bí ẹ fún. Ẹ fọ̀ tún pawó kẹ́ ẹ fẹ̀sì kẹ́ ẹ fi kó owó wọlé. Ogún àtàlẹ́ni àtàlọ́la kó mú kú lọ́rọ̀ títí. Kẹ́ ẹ rajé jẹun gidi gan torí pé bùkátà ti fẹjú. Àsìkò tèmi rèé, ẹjọ́ jù mí ṣe yìí. Ọmọdé yìí àgbàlagbà lé yìí, ọyá ẹjọ́ ojú mi ṣe. Ẹ má jẹ́ ń wà lójú kan, ẹ̀jẹ̀ ń tún gbéra tẹ̀sọ́wọ́ iwájú o. Ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa, ẹ̀yin ọba àti mọ́ ṣe ní gbogbo ọjọ́ ṣẹ́gun
1: báyìí.
0: Mo ń ṣiṣẹ́ lórí ètò yìí lọ́wọ́, mo ń ṣe research kan lọ́wọ́. Kátún gbé ètò ọjọ́ Tuesday yìí gba Another Dimension bí orin Dimensional Fuji Alhaji Àgbáyé. Ẹ jẹ́ ń forí lẹ̀ díẹ̀ kí n máa wo ẹ̀yin.

ẹni lọ wọn ti gbà tó rìn yín jáde mo sì wà ń bá tẹlọ ń gbà yín wọn ní dẹẹkì sọnù kan yẹn náà ń pè ní amìlú jìjìjìjì mo rántí pé owó sẹ́ńsọ̀ mo fi rà á lọ́dún yẹn mi àti ọ̀rẹ́ mi oríyọmí hamsat la lọ́ọ́ rà á lọ́jọ́ òun kó spíkà méjì mi gbé dẹ́ẹ̀kì láàrin olómú mi lọ ibẹ̀ lọ́dọ̀ àwọn kẹ́hìndé àwọn ìyẹn no tẹ̀sì ni wọ́n ń tà ń gbà yẹn ojú rí gan o jọ̀ọ́ mo kọ́kọ́ gbé kinní yẹn dé mi ò lè sùn ṣé wọ́n á sọ fún yín spíkà yẹn sì wà ń lé mi dùn ni nba ti ṣá òṣùpá yìí sí yóò mọ rí gbìgbìgbìgbìgbìgbì ẹsẹ mọ bọyìsì wọn ní ẹbùn ọmọ wa ni mr ọkùdélé ẹjọ náà

0: wọn na bínlẹ̀ sọnù sí mi o mi gan ọ tí mo ti ń jẹ nírọ̀lẹ́ yìí o ní bínlẹ̀ sọnù gbà mí ń bínlẹ̀ ranu gbà tí wọ́n rówó tiẹ̀ ó ń dá náà ni ẹ̀wọ̀n dáyà rẹ̀ jẹ́ ìwọ ń tèmi kí làwọn kàn. Tàtà ń gbowó tẹ̀ ń jẹ síkì ta lè rántí bẹ́ẹ̀ ń tilẹ̀kùn ẹ̀ ń fàyín gbèsè lẹ̀kùn lẹ́yìn ni ẹ̀ ń dé síkì nù yàrá. Àwọn life ta ayé ìgbà ta wà nírú face me and face you ẹni tí kà hapun ẹlùmí máa ń fọṣọ nù yàrá yóò wá santa rántí woman kan tá a jọ ń gbélé inú kitchen ní ti máa ń fọṣọ àìgbàlá mẹlẹ́kùn lé o ẹ bá ní ìyá akíní tó ní ẹ wo ibi tó ti convenient fóònù láìsí ilé ìdádìí rẹ kò ṣe ìpá àjọ ń sanwó lé ni. Bí kẹ́ ẹ mo rántí bàtà máa ń kan kọ́ńbọ̀dù kẹ́ ẹ tó ti bíṣẹ́ ni wọ́n ti já kọ́ńbọ̀dù wọ́n ti gbọ́ bẹ̀ lọ àbí wọ́n ti jẹ́ láàrin. Àlá ìyá ọ̀dà ọlọ́run mọ̀jẹ̀ àtọ̀wò mọ̀. Àbáwọn ilé tó yẹ pé tẹ́ ẹ bá gbà ẹ̀ǹkùlé láti àwọn ilé ìwẹ̀ tó mọ́ fi páànù gbá pọ̀.
1: Tó bá bójú wò wọ́.
0: Lomi ó gbàgbé ọṣẹ. Lomi ó gbàgbé kẹ̀kẹ̀. Wọ́n lè nínú ìmọ̀lẹ́ nìkẹ́ lomi lọ lu kẹ̀kẹ̀ bílẹ̀. Ó fi lu iṣẹ́ kan sára. Yóò àgbẹ̀.
1: Títà mi ká o.
0: Ìwọ́ tó.
1: Àwa bẹ̀rẹ̀ sí. A máa kírun dédé.
0: Ẹlòmí lè gbàgbé orin pákó yóò àfi há. Bẹ̀lẹ́ lèmi ò lo pépà pépà ó ti rọ̀ kó gbé something.
1: Owó tí ó fi ṣe lọ tó bá wọlé olówó tí ó fi ṣe lọ.
0: Yìí gbọ́dọ̀ parọ́ gbogbo experience ni mo ní.
1: Tó bá bójú wò wọ́.
0: Torí pé mo máa ṣe bíi múgò máa ṣe bíi gbin òjà rárá. Mo ń kẹ́kọ̀ọ́ ni.
1: Alẹ́lẹ́ dà mí máa má sùn ṣe bí rọ́dọ̀ dà mí.
0: Ẹ̀yin á máa fojú múgò wò mí pé ìnumọ̀ lélẹ̀ ìkọ̀ mọ́ bó ṣe ń lọ. Èmi ọmọ ojú ìdí ààrẹ rẹ.
1: Tó bá bá yàgò ní kí máa kọ́ ní.
0: Kí ló fẹ́ mọ̀ sọ fúnra wa? Ṣé o mọ̀ sọ fúnra pé ojú ọ̀run náà fi kálá wa ni?
1: Orílẹ̀-èdè.

ẹ rí pé orin máa ń disturb ẹ ní ẹ̀yin wo lẹ ti rí live rí tó ṣùgbọ́n bá ń bọ̀ lórí stage yóò mọ bọ̀ bí ìgbà tó ń lojú ogun ní. Mo máa ń wò pé àbí bọ̀bọ̀ yìí ti gbé sórí kò fẹ́ gbàgbé tó ń compose bọ̀. Wọ́n ti àwọn kòkòrò àwọn dàdé elégbè aláwúsá yóò wá mórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò mọ ibẹ̀ ni ó ti mọ kọ́ wọn lónìí yóò mọ jẹnu báyìí yóò mọ wojú ẹbí gbàtà yẹ pé wọ́n ń gbé. Ẹ̀yin tèmi ní orí TikTok TikTok live délé ìjìnlẹ̀ honorable ìjìnlẹ̀ 86 every Tuesday night a máa pàdé ẹ̀kọ́ ojúlọ́nà ẹ sì lè tẹ̀lé mi lórí Facebook délé akínbọ̀dé ìjìnlẹ̀ délé akínbọ̀dé ìjìnlẹ̀ àbí ìjìnlẹ̀ real life. Mo ní àṣírí olórin tó tó at least yẹ mú láti bí olórin tó tó bí 200 àbí kí n sọ pé entertainer all round entertainer àwọn untold story àwọn tẹ́yà àwọn go mọ̀ pé àṣírí àwọn.

0005-5499. Àwọn ìyá ó ti máa fọ àwọn ìbú gidi. Don't go there, oh, ìwọ ọmọ ìmọ̀ ọmọ. Àwọn gírámà mi ìdájọ́ ẹgbẹ́ wọn ó sokùn mọ́ ọmọ lẹ́sẹ̀. Wọ́n á so mọ́ di bẹ́ẹ̀ dìgbọ́n mọ́ kò ń bá. Ọ̀sẹ̀ méjì tí ọmọ ọmọ bá wá lò lọ́dọ̀ ọ̀hún òbí báyìí. Ah, ìyá ó ti rù. Ìwọ́n wọn gbọ́dọ̀ sọ pé kán mọ̀ wá torí ayọ̀ wọn ni. Àkọ́kọ́ inú wọn mọ ń dùn tí èèyàn bá rí ọmọ ọmọ ẹni èrè ni. Ẹlẹ́ẹ̀kejì kò sí bẹ́ẹ̀ ó ṣe kú ọmọ lọ́dọ̀ girama. Ó ṣe su díẹ̀, ìrẹsì díẹ̀, gaàrí díẹ̀. Mọ̀mọ́ ẹ ságbélé ẹ mú lọ́nà. Ẹ bá sì bímọ bíi mẹ́fà. Ó pé jàjọ lọ. Ṣé wàá tún pè gẹ́ ọmọ rẹ̀ jẹ́ ń gbádùn ṣàwá náà ní pariwo. Ẹ girama ẹ rà fún náà. Ẹ sẹ́ndì owó. Mélòó ni wọ́n? Wọ́n tó mẹ́fà ń bí o. Ẹ rẹ̀ owó ní ìsìn. Gbàmọ́ yàrá méjì tí wàá bá wọn fi ọ̀bẹ gé. Gbogbo ẹ̀ lámọ̀. Irú èmi, mo gbádùn girama. Tọ́lá bá ń fọ̀rún kẹ́ girama mi. Pàtánà girama mi. Pàtánà girama mi sì wà, ọ̀yá ìyá mi sì wà. Bá débẹ̀ báyìí. Bí ṣe ń sè ní ọmọ sùn. Mo tún ti dẹ́ bàbá akíní yóò dùn. Ọkọ mi ò sì jẹ́ búrẹ́dì. Mo yá mu mi, Àbí n sáré bọ̀ tẹ̀bá ní. Ìyá over 90. Ooo, àní mẹ́yìn.

0: e ma gbo wa yo nti o ma pa ile ri e ni sunku.
1: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣe bí ṣe wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32FM lòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni. 32FM ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
2: Jírí ẹ wo ìkànnì adẹ́rìn pòṣónú bíwẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà

Ẹkú ilé làwọn ń kára ilé ẹ̀ka àgbọ̀nlá ń kérò ọ̀nà bóyá kí n má tẹ̀ máa ṣe introduction tó pọ̀ jù ó yẹ kẹ́ ti dá voice ìrídíjú ikọ̀ eléyìí kì í ṣe AI o kì í ṣe artificial intelligence ò lé àgbà fúnra ẹ̀ gangan ló wà níbí ẹkú ilé o ẹ̀ka alẹ́ ṣe láàfíà ni mo bá yín àwọn ọ̀run náà ní kí n máa kí yín o bó ń gbogbo ẹ̀ bó ló ṣe ń lọ síbẹ̀ ṣe ń gbà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lẹ́ ń ré sí àdúrà àìní ré sí àdúrà mọ́ kò ní dé bá yín o ẹ kú lé ni mo kí yín dáadáa ó ti dé o the prophet with the oil of gladness tó ń sọ̀rọ̀ live níbí lókè téńté premier fm oh premier lókè téńté premier gangan láwà ẹ níbẹ̀ la kalẹ̀ sí báyìí ìyẹn 32 fm ìkànnì tó ń feeling the year with laughter ẹ ṣe jáde producer mi ẹ tún máa ń gbé wá díẹ kó tún lè débẹ díẹ ẹ ti gẹ ti ẹ wá yẹn mi ìmọ̀ mo ga bí jésù ni mo ga bí àjíǹde àti iyẹ the same height bàbá mi ga bàbá mi ló ga jù bàbá mi ló ga tán bàbá mi ló ga jù kò sẹ́ni tó ga tó bàbá mi ó pọ̀ nípa ọ̀pọ̀ ní agbára kò sẹ́ni tó dàbí rẹ̀ yájú ọkùnrin ogun a tó fiṣẹ́ ogun rán òran ọmọlájò sọlé dọmọ ó ń bẹ lé ó ń bẹ lájò ọlọ́run àkìkì tán àpèpè tán àyẹ̀yìn tán tẹ́ ẹ rẹkọjá rírí àríró àlá olórúkọ àpèrire olórúkọ àpèrire olórúkọ àpèdáhùn ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọgọrọgọjúgọ bábá àwọn ọ̀rọ̀ ọlọ́run tí ọ̀rọ̀ kò lè tán nínú rẹ̀ torí pé òun gan fúnra ẹ̀ ló dá ọ̀rọ̀ ọlọ́run tí ọ̀rọ̀ máa ń gba àṣẹ lẹ́nu rẹ̀ láti lè ṣe bí ọ̀rọ̀ ọ̀rọ̀ kì í ṣe bí ọ̀rọ̀ láì ṣe pé fún ọ̀rọ̀ ní àṣẹ láti ṣe bí ọ̀rọ̀ gbogbo àṣẹ lọ́wọ́ rẹ̀ ló wà ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àánú lè wà lórí èèyàn kí àánú náà má gba agbára láti ṣiṣẹ́ bí àánú níbikíbi tẹ́ ẹ bá wà ẹ̀yin tẹ̀ ń gbóhùn mi lọ́wọ́ ẹ di ọwọ́ mọ́ orí yín ẹ gbé ọwọ́ sórí yín kẹ́ ẹ sọ pé àánú tó wà lórí mi gba agbára láti máa ṣiṣẹ́ bí àánú torí pé àánú lè wà lórí èèyàn kó má ṣiṣẹ́ bí àánú. Jẹ́kí n tú túdé láì dáadáa kó lè yé inára pé mo mọ ohun tí mò ń sọ ẹ kí ni àǹfààní tẹlifíṣàn tá a gbé sílé tó ṣe jọ̀jọ̀rọ̀ tá a rí náà tán nígbà tá a bá ti rí náà tán tẹlifíṣàn yẹn ò fọ́nkṣàn bí tẹlifíṣàn akàndàbí decoration ṣá kò ní ìwúlò àánú lè wà lórí èèyàn kó má sí agbára fún àánú láti lè ṣe bí àánú níbi tí ibikíbi tẹ bá wà àní ẹ gba ọwọ́ mọ orí yín kẹ sọ pé àánú tó wà lórí mi gba agbára láti máa ṣiṣẹ́ bí àánú ó ṣe pàtàkì gan o ọ̀rọ̀ yẹn ní agbára àdúrà yẹn náà jẹ́ ní agbára pẹ̀lú ọlọ́run ìbàrẹ́ o ọba tó wà pẹ̀lú wòlíì àgbà ọlọ́run tó jẹ́ káwọn ọ̀rẹ́ káwọn èèyàn mi máa nífẹ̀ẹ́ mi sí àìnífẹ̀ẹ́ mi ò mà ní dé bá yín orí ọ̀fẹ́ tí mò ń rí gbà yìí kò mà ní tán torí wípé bí mo ṣe ń jù tẹ̀ ràn òun náà ló jẹ́ kó máa wú mi lórí láti máa tún jù torí tí èèyàn bá jù táwọn èèyàn bá láwọn ò gbà èèyàn ò ní fẹ́ jù mọ́ ẹnìkan ní it's good to be consistent consistency láìsí result yóò padà sún ìyàn náà ni ẹ kí láǹfààní consistency wọn ní encourage ẹ kó lè wà consistent consistency má gbọdọ̀ ní èsì tí ò bá ti sí result consistency gan-an máa rẹ̀ ẹ́ oníkìí ṣàlàyé.

pẹ̀lú orin chief commander Ebenezer Obe eléyìí tó ń kọ yìí ni mo fi ń kí yín pé káàbọ̀ sórí ètò. Báwo ni gbogbo iṣẹ́ yín látàárọ̀? A kú àtàárọ̀, a kú iṣẹ́. A kú ọrọ̀ òlú, a kú fọmọnìyàn ṣe gbogbo. A kú kó le dá àti gbogbo wa ń bá kiri o. Lágbára Ọlọ́run ọba òkè yóò sì dáa, yóò yẹ wá o, kò ní yẹ ẹ́ lẹ̀.

ọlọ́run ọba yìí náà la máa ń yè tá a bá ti dórí ètò. Ọlọ́run ọba yìí náà ńlá máa tẹ̀síwájú láti máa yìn nígbà gbogbo. Ọba mi tọ́lá ẹ̀ pọ̀ títí tó jẹ́ wípé ó lọ salalu bí ilẹ̀ bí ẹni. Ọlọ́run ọba mi tó fọwọ́ tọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ bá lámù tẹ́lẹ̀yìn bẹ̀rẹ̀ àròyé ó lọ́gà mi máa ń nà mọ́ ṣé mo fara egbò gànà lánàá ni. Ọlọ́run tó mú wa lọ láyọ̀ tó mú wa bọ̀ láyọ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń dárúkọ wa nílé àwọn alágbára tó. Ọlọ́run ọba mi tó jẹ́ pé tó bá ní kí nǹkan kan ó ṣe ó kẹni tí ó wà pé kí nǹkan náà má ṣe mọ́. Ọlọ́run yìí la wá ní kó yìn kó gbóṣùbà fún ó wá ń rojú. Ẹlòmíì àti ẹ̀ máa pé gbẹ́rẹ́ tóun sín sí pàkọ́ tóun sín sórí ahọ́n tóun sín sí ihò ti bí ihò tọ̀hún òun ló ń jẹ́ kóun ó lọ láyọ̀ kóun ó bọ̀ láyọ̀. Májọ̀ Ọlọ́run ó gbọ́ irọ́ lòun pa o. Ẹjẹ́ agbára ti Ọlọ́run o. Ẹjẹ́ agbára ti Ọlọ́run o. Ẹjẹ́ agbára ti Ọlọ́run o. Ọlọ́run ọba mi yìí nìkan ni èèyàn ò tó. Bàbá rẹ̀ nìkẹ́ni tó wá lọ fi èèyàn ẹlẹ́ran ara tó lọ fi ṣe ìgbẹ́kẹ̀lé.

ọlọ́run ó ṣe o mo ní ẹjẹ́ agbára ti ọlọ́run èyàn ò tó bàbá ríru ẹni bẹ́ẹ̀ tó lọ fi ẹlẹ́ran ara lásán ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀ bó ní tọ̀hún bá fi jábọ́ látòkè àfàìmọ̀ kì í sí kọ́ọ̀lù ẹ̀ kó má lọ rìn fọ́mọ́ símẹ́ǹtì o ṣùgbọ́n ẹni tó bá fọlọ́run ọba mi tó bá fi ṣe ìgbẹ́kẹ̀lé bó ní tọ̀hún ti ẹ̀ ṣubú fóòmù dẹmùdẹmù báyìí ni ó forí lù nílẹ̀ ti wá rí yàtọ̀ tó wà nù kéèyàn fẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé tàbí kéèyàn súnmọ́ lọ́hùn kó fi ṣe ìgbẹ́kẹ̀lé

ìyẹn la fi ń kí yín pẹ káàbọ̀ sórí ètò àdìtú níléeṣẹ́ rédíò 32 fm nìbàdàn. Àní ìyẹn la tún fi ń kí yín pẹ tún káàbọ̀ sórí ètò lálẹ́ òní o. Ẹbẹ́ bá wò dáadáa ẹ̀rí náà wípé láti ọ̀sẹ̀ tó kọjá láti dágbére fúnra wa lórí ètò yìí tá a wá ń sọ wípé a fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ o a fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ o. Àwa kan sọ bá a ṣe mọ̀ sọ ń gbà náà ṣá. Àwa kan wí bá a ṣe lérò wípé ó tọ́ ó yẹ. Ọlọ́run ọba mi ní ìpìlẹ̀ ohun gbogbo òun náà ló lè ṣe ohun gbogbo òun ló mọ àyọsírí sí dáadáa ohun gbogbo. Bàbá ń dá táìmù fọlọ́run ẹjẹ́ á máa fi kinní yìí sí wípé bó bá wọlá ọlọ́run ọba òkè bẹ́ẹ̀. Tọ́ bó bá wọlá ọlọ́run á tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ o bẹ́ẹ̀ ni ẹjẹ́ á máa wí. Torí èèyàn ò lágbára kan tó lè pè ní tiẹ̀ ọlọ́run ọba mi ló ní gbogbo agbára ní ìkáwọ́.

Ọlẹ́ mo ke yẹn ka lẹ o ìyá mi ọ̀rẹ́ rẹ mo ma ṣí fìlà ẹ kú lé o. Ẹ̀yin ẹyẹ egún ni wọn ti ń balẹ̀ tí ṣe tágẹ́sẹ́. Bẹ́ẹ̀ ni àkàlà balẹ̀ wọn aṣara gíẹ̀mì. Tẹ̀ǹtẹ̀rẹ́ orí ìrókò ìfun akọni ni wọ́n ń wá tí wọ́n ń jẹ ìbáwo kí n tó máa múrin sẹ́nu ìbáwo ìbẹ̀yìn ọ̀gbẹ̀rì. Lẹ́yìn tá a ti júbà Ọlọ́run ọba òkè. Kájúbà àwọn èèyàn náà ló kú torí èèyàn lọ́lọ́run ọba òkè ló gbélé ayé yìí ló gbélé lọ́wọ́. Fún di èyí mo yá mú bàbá lẹ̀ kí n tó múrin awo sẹ́nu o. Ẹ̀yin àgbààgbà nílànà tá a wà yìí mo yá mú bàbá lẹ̀ kí n tó múrin sẹ́nu o. Ẹ̀yin ọ̀gá ọ̀gá nílànà tá a wà yìí mo yá mú bàbá lẹ̀ kí n tó múrin awo sẹ́nu. Ìbà mi wá lọ láti igun sígun láti rọ̀ sírọ̀ Olúfẹ́mi Omila ní ìyànda. Àwọn bàbá wọ́n ti sọ̀rọ̀ náà tán wọ́n ní bí òkè tí bó bá júbà lẹ̀ ilẹ̀ alánú fún. Chief Commander. Ebenezer Emilekun ọmọ Fábíyì Chief Commander. Orin wo làwọn bàbá yìí ni wọn ò tí kọ? Ìlú wo làwọn bàbá yìí ni wọn ò tí lù? Nansa wo làwọn bàbá yìí ni wọn ò tí jù? Gìtá wo làwọn bàbá yìí ni wọn ò tí ta? Ẹ̀ka alẹ́mọdé.

kí àwọn lọ́gà lọ́gà nílé iṣẹ́ rédíò tẹ́tí ń gbọ́ wa yìí 32 FM 94.9 nílùú ìbàdàn gbogbo ẹ̀yìn lọ́gà lọ́gà níkànnì yìí la kí o ní gbogbo ẹ̀ka ẹ̀ka bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wa gm pátápátá peter ọmọ gbogbo àwọn ọ̀gá lẹ́ka lẹ́ka lẹ́ka lẹ́ka àti gbogbo òṣìṣẹ́ ilé iṣẹ́ rédíò 32 FM olúfẹ́mi omi la ní ìyànda gbogbo yín mo kí gbogbo yín mo fẹ́ o n ò lólódì kọ̀ọ̀kan ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ẹ̀ka lẹ́lọ́mọdé ẹ̀ka lẹ́ lágbàlagbà

0: tẹ́tẹ́ nǹkan ṣe stíìzì rẹ.
1: Are you ready?
2: A ṣe la campagne Tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀.
3: 32 FM 94.9 Laughter House Orí-òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM doṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9 Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ. Tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Ìkànnì 32 FM lóṣù páàràn káyé 94.9 lọ bá àwọn kan ni. 32 FM ẹ̀dùnnú kẹfẹ́ yín. Lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
5: You hear that sound? Now the sound of millions put the boot for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

0: conditions there. Oh, drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Ajá àwí lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbàrá àgbòmọ̀mọ̀ tá àwí lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàbò mọ̀lẹ̀. Yímù yímù yímù. Asúre tètè ò ní súre kọjá ilé. Àrìn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Mọ́ gba wọn wè má. Ọ̀gá dírẹ́bà mọ́ sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀bá ìtì ní ọkọ̀ já lọ. Àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Mọ́ gba wọn wè má. Mọ́ sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
2: Àjẹ 24/29 tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kàn tẹ 32FM949 fẹ̀yìn ẹ̀.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yẹ àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
9: Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

0: bá a bá gbé ọkọ̀ délé tá a gbé ọkọ̀ kalẹ̀ tá a bá fẹ́ gbé ọkọ̀ jáde láàárọ̀ a lè ṣe aláìyomi yíyepo àti àwọn nǹkan míì wò lára rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló yẹ ká máa ṣètọ́jú ara wa ká sì máa ṣe àyẹ̀wò lóòrèkóòrè ẹ wá gbọ́ o ilé ìwòsàn ti wó ti gbò tó gba òǹtẹ̀ ìjọba tó ń ti iṣẹ́ àmúlò ẹ̀rọ ayé òde òní tó ń sọ ibi tí àìsàn lúkọ sí láàrẹ ni Farvac International Healing Center ewé àti egbò nílànà àwọn baba ńlá wa ni wọ́n fi ṣe àwòtán àwọn àìsàn gbogbo ewé gbogbo kìkì ogun gbogbo nǹkan tí elédùnmá rẹ̀ dá lónìí ìwúlò wọn pàápàá ewé àti egbò fún ìwúlò ọmọ èèyàn èyí gan ni wọ́n ṣe àmúlò rẹ̀ níléeṣẹ́ Farvac International tó ń ti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé èyí tó ń tú àṣírí ibi tí àrùn sa pamọ́ sí lágọ̀ọ́ ara ẹni ẹ wo tẹ́ ẹ bá dé Farvac International Healing Center wọn ò ní fún ọ ní nǹkan kan láti lò àfi ìgbà tí wọ́n bá tó fi ẹ̀rọ ìgbàlódé ṣe àyẹ̀wò ibi tí àrùn bá lúgọ sí lágọ̀ọ́ ara tí wọ́n sì mọ àrùn tí ń bà ní fínra.
1: Ayé ò ṣe ń dá nìkan gbé ìtàkùn olò ṣe ń dá nìkan fà. Farvac International Healing Center ibi tí wọ́n ti fìlànà ewé àtegbò àti ìgbésẹ̀ àwọn baba ńlá wa. Wọ́n ojúṣe sáwọn ìṣòro tó ń bẹ̀ ìdá fínra ṣàwòtọ́ àwọn ọ̀lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń dáni lágbàálẹ̀. Ohun tá a bá mọ̀ ṣe bí ìdánlórí elédùn à ń fún wọn ṣe ẹ̀gà ni ẹ̀. Yóò ti tọnú òdodo wà tí bàbá Fálérè Ìfagbèrò Agbéfáwọ̀ bí ẹ̀wù. Aláṣẹ àtúndarí Farvac International Healing Center fi ṣiṣẹ́ wọn ni wọ́n fi kágbé ilé ayé nípa rere kágbé dúníyàn jẹ́yìn àtàtà. Tẹ́tẹ́rẹ́ kọ́ ìwọ náà pẹ̀lú àwọn tẹ́lẹ̀dùmarí ti lò wọ́n fún bọ́lọ́wọ́ kókó jàǹjàǹ bí wọ́n ṣe máa fi ohun tó rú ọ lójú bilẹ̀ léèrè.

0: 3346 0069 tabi 0805 551 4020. Bafag International Healing Center, Elidumare ló fún wa ṣe.
1: Bafag International Healing Center ti baba falere ifagbero jẹ aludasire rẹ. Ile-iṣẹ Fafag International ogun kan arun kan ni ko si a fi ogun kan wo igba arun lodo won leto leto ti yangan to mo to ti lana akose mose to moyan lori to si bagba mu ona ni won lo won ti wa lenu ise a n lo ewe ati egbo ki koju awon arun lolokan ojo kan ojo ti pe ona ti jin ọgbọ́n orí wọn kọ́ ọba àmì Edumare ló ń fún wọn ṣe àrùwò ló ń bá ọ fínra tó wá di wọn wọ̀rọ̀pọ̀ fi ṣàdá tó bá fi ó sílẹ̀ lónìí tí yóò tún bí ọwọ́ lọ́la ó wá di fònìkúfọ̀lande bí wọn bá pé kẹ́ ẹ ti ẹsẹ̀ lébo gan-an agbára ọlọ́run ká ní Fafag International Healing Center ẹgbẹ́ o ẹ̀dá ń tọ́jú ni ọlọ́run lolùwòsàn lógo ọlọ́run o ní gbúrò rẹ mọ kò sárùn tí kò gbóògùn torí kò sí nǹkan tí agbára ọlọrun ọka èyí wò jẹ tó ń yọ lẹnu lágbára gẹgẹ bí àrùn òun náà lójútùú wà fún nílànà ewé àti egbò tó ń ti ìmọ ìjìnlẹ ẹrọ ìgbàlódé èyí tí wọn ń ṣe àmúlò fún àyẹwò ara ẹni ìdákọlẹ kòkòrò inú ẹjẹ káka díẹ ká dákẹ ká mọmọ gbóríyìn fáàrùn lórí afẹfẹ tó bá sì jẹ́ pé ojú ọgbẹ́ èyí tó jẹ́ wípé ó kọ̀ kò jiná ni agbára ọlọ́run ká ọlọ́run ti lọ̀ wọ́n fún àwọn àṣeyọrí lórí ìmọ́jútó àrùn lọ́lọ́kan ọ̀jọ̀kan àní ọlọ́run ló ń ṣe é ọkàn fi wọ́n ṣe sábàbí ni nípasẹ̀ lílo ewé àti egbò bọ̀mí kí n pa òun làrùn tú mi láṣìírí kí n fi ọ́ sílẹ̀ làrùn jẹ́ bẹ́yẹn bá wá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ o àìsàn tó ń ṣe ìkọ́ ni yọ gbẹ̀mí rẹ̀ kan sí wọn ní Fafag International Healing Center lónìí gbogbo kòókó jàn-jàn mídìmídì èyí tí ara fẹ́ láti máa jẹ gbogbo rẹ̀ ló ń sodo sí ojú kan tó sì ń ṣadára gún bí omi rẹ̀ sí àgọ́ ara èyí tó wá ń fa sábà bí àwọn àrùn kan àbómi tá a fọkàn sí ṣùgbọ́n ṣá o bẹ́yẹn bá ti gbé ìgbésẹ̀ mójútó ara rẹ̀ ó ti bọ́ lọ́wọ́.

0: lálẹ́ yìí bo ni mò ń lọ. Mo fẹ́ kẹ́ sí àbúrúgà mi dáadáa o ní orúkọ àwọn tí máa ń gbé oúnjẹ fún wa dáadáa pé ẹ bá sí àbúrúgà mi yìí ó ní tó jẹ. TSG Kitchen tí ẹ wà níwájú St. Teresa School. Wọ́n dẹ̀ bá máa ń sí àbúrúgà mi wọn alómìnirámù dáadáa àwọn rédíà ti máa fún wa ní tí wọ́n jẹ. Lálẹ́ ìwọ́n sọ pé ẹ sí àbúrúgà mi yìí o tẹ bá ti sí àárẹ̀ kí n fi orúkọ ìyẹn méjì ránṣẹ́ sí àwọn ní TSG Kitchen. Àgbẹ̀ ló jẹ́ ẹwà níwájú St. Teresa lókè Àdùnbí. Wọ́n ti gbé tìrọ̀lẹ́ ìwà Fẹ́mi àtàwọn èèyàn mi àti jẹ́ abọ́bẹ̀rin ni ẹ gbé ránṣẹ́ sí àárẹ̀ àti bátú ẹ̀. Abọ́bẹ̀rin ni ẹ gbé fún wa àti fọ́jẹ. Ẹ̀yin náà tètè kí ni ẹ ṣe àpúrógírámù ẹ̀wọ̀n ìjọlẹ̀ ẹ má dàgbọ́. Ìṣẹ̀lẹ̀ gbákọ́ mi bẹ̀ yìí ẹ jẹ́ àmúlò. Nítorí pé lórí ètò ilé ilẹ̀ ti gbọ́ lẹ́nu ẹni tó ṣẹlẹ̀ sí gangan. Ẹgbọ́n tẹ̀ ń da iná gara. Ibo là lọ lálẹ́ yìí. Ìlú tá a mọ lọ jù jẹ́ tí ó ṣàánú ìlú gan ni. Ìlú ẹ̀gbá bọ̀ tó ní Abẹ́òkúta. Ìlú ẹ̀gbá ni o. Lọ́lọ́mọ tí máa ń ṣe ìlú gan. Bí wọ́n ṣe máa ń ṣe kọ́ọ̀tì bẹ́ẹ̀ wọ́n ti gbá àwọn gangan bẹ́ẹ̀. Tálẹ́ yìí kèsè kọ́ọ̀tù lọ mú wá. Tẹ́ ẹ ní ètò tálẹ́ yìí yóò ní abala méjì part one part two abala àkọ́kọ́ lẹ́gbọ̀n lálẹ́ yìí. Tọ́lọ́ wá ní ọ̀sẹ̀ tí pọ̀pẹ́ lóògùn ti ọlọ́run ẹ̀ẹ́gbọ̀n abala kejì. Ẹ sábà ẹ bá jẹ́ àkú ẹ lórí ẹ kálí bá mọ́mọ́ bèrè pé ibo dẹ̀ ṣe tó mú wọ́n sọdé wọ́n kẹ́ ẹ gbọ́ dáadáa kẹ́ ẹ dẹ̀ ẹ bá gbọ́ mi dànù ẹ̀dá kan ẹ sí àbúrúkà mi kẹ́ ẹ jẹ́ nǹkan kẹ́ ẹ gbẹ bọ̀. Orí TSG Kitchen bí ẹ bá ti fún àwọn tí a máa ń lọ dọ́wọ́ lọ gba ẹ̀bùn oúnjẹ wọ́n máa ń fún ẹ lówó ọkọ̀ ẹ tí ń bá ní pọ́ sí àbúrúkà wà lẹ́yìn lónìí yóò tún gba 20,000 owó ọkọ̀. Ẹ̀yẹ sáṣe ààrẹ tìyí ni fáwọn èèyàn yín rẹpẹtẹ. Kí wọ́n ẹ kọ́gbọ́n. Mo ní ìlú ẹ̀gbá lálọ lálẹ́ ní Abẹ́òkúta kí lọ ṣẹlẹ̀. Wọ́n ń pín ọmọkùnrin kan ní kọfí. Wọ́n ń pín ọmọkùnrin kan ní Yinka. Ọ̀rọ̀ yín kan lábẹ́ sọ o. Àmọ́ ọkàn lu kọfí náà. Kọfí jẹ́jẹ́ lójókòó rẹ̀ kí Yinka tó kó tiẹ̀ bá. Yinka lọ tẹ̀lé ọ̀gá rẹ̀. Ọmọ àwọn amátò rẹ̀ ni dírífà ọ̀gá rẹ̀ ni. Central Bank ti ṣiṣẹ́ ìyún ọ̀gá rẹ̀. Ọwọ́ adé láti gbé mọ́tò. Òun ni mo wà. Àmọ́ ọ̀gá rẹ̀ àti àwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ wọ́n kúrò kí wọ́n máa lo Yinka lòkulò. Ẹ gbádùn mi wọ́n kúrò kí wọ́n máa lò. Dírífà rẹ̀ gbà fún tòótọ́. Ẹ máa gbọ́ o. Ẹyẹ ọ̀gá tẹ́ ẹ lè mọ́ fi iṣẹ́ kú sí ọmọ ṣẹ́. Àmọ́ owó ẹ̀ ní ìfowókówó rẹ̀ o. Àbẹ́ fi iṣẹ́ kú sí rẹ̀. Ẹ ti gbà dírífà. Tẹ́ ẹ ní kó tún máa gbálẹ̀ inú ilé. Kó tún máa fọ aṣọ. Kó tún máa mọ́ pulẹ̀. Kó tún máa kó tún máa gé kóòkó etí ẹnu etí sọ̀rọ̀ndì. Ọwọ́ aṣọ Yinka. Yinka wá fi lo àwọn èèyàn. Pé èyí sú owó. Ẹ dákun ẹ bá ti kí ni dayé lágara. Torí sẹ́ni Yinka ọwọ́ tẹ Yinka náà torí ọwọ́ náà pé àti ìró òwò gba ọ̀rọ̀ lẹ́nu tiẹ̀ lẹ́yìn. A sì wá mọ́ ọmọ yìí tí wọ́n mú tó kó bá kọfí. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kọfí. O kí mo wí ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kọfí. Ẹ̀wọ̀n ọmọ ìjọ lékẹ́. Kí lọ ka kọfí bí ọ̀rọ̀ yín káàtọ̀gá rẹ̀. Ẹ yá sílẹ̀ kò kẹ́gbẹ́ ọ̀rọ̀ lẹ́nu kọfí. Ìtọ́ ka kọfí níbi ọ̀rọ̀ yín káwọ̀ àti owó ọ̀gá rẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kọfí. Ẹ̀wọ̀n tí ò ṣe kí ni tí ọ̀jọ́ lé àmọ́ ni dáràn tá a bá ń sọ fún pé ẹ wúlò fún òbí yí ẹ̀yìn ọ̀dọ́. Ẹgbẹ́ lẹ́nu kọfí.
1: Ó wà nígbà tá a kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tá a wá dé Abiolawe tá a dé Jọ́ṣọ̀ Amádòjú tì mí ló wá ṣe wà sọ fún mi pé ṣé kọfí ò sọ fún mi.
2: Bẹ́ẹ̀ ayé
1: ẹ̀. Ẹ bọ̀ wá rí bọ̀bọ̀ ilé kan yìí.
2: Báwo ló ṣe dá sí?
1: Ọ̀rẹ́ náà ni wá.
2: O mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
1: Mo mọ̀ tẹ́lẹ̀ bọ̀ ó ti pẹ́ tí mo ti rí. So ọjọ́ yẹn mo wá tún rí again. So ìgbà tí mo wá rí lọ́jọ́ yẹn wá sọ pé àǹfààní gbòǹ ti ń wá mi. Ní pé a ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ. So ó wá nígbà tá a kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ngbata wa di abiola we ta di junction ma do yi ti mi lo wa se wa so fun mi pe se ko fi o so fun mi o ni se ko fi o so fun mi nkan ti o n so fun ko fi ni ma ni ku so nkan fun mi wa ni oga un kan ni pe ohun fe ka lo ba bi ka ko tele are mo ko fun alowo so ba ye ba se wa ni a ma ni ku fi o so fun mi o wa ni okay ma ni o wa ni kin be lo ko fi na nbe kin be lo ko ma be lo ko fi pe wa ni a ni pe a o si para so fun e ma ni e wa ni afa ba ori ori si ma ni ko si wala to ba ti ya so ngba ta ma di okay wa so fun mi pe ma so fun pe ti so fun mi nbe we so fun mi si na wa gba number mi lele kese we gba contact mi e a sa jo wa be yen sa wa ni nbe ki ma wo yo nbe to ba ti di around 9 to 10 nbe a ma move asha wa nbe wa ni kini mo fe mu so o tu wa fun coffee na ni ogogoro
2: ise kini won se logere
1: electrician ni mo se
3: nko to mo to fi juro ise be be se jo ma sise be tele ni
1: dara a jo si bi se be ri
2: kilo ade ti wo gba ni kete to so fun pe
1: a jale iro ko so npe bi a fe lo jale o ko ni ka ko lo ba oga n ka ko lo ale mo nbe ka gba emi te mo pe ibon wa nle mi mo pe o ni bon mi mo we ko fi ni bon lowo so ni ta tin soro yen ki ta bi soro yen ni ko fi so pe a nipa fa sa ka mo se wa lo mo ani ko si wa la npe se ko ni si wa la sa o na de fi mi lokan bale npe ko ni si wa la so bayi wa di be bayi di be ohun lo mo gbo be
2: emi o ta lo mo be
1: yen le fun o ran pe oni driver ohun ohun lo mo gbo ina na tu be emi o de be ri odo ohun ati ko fi o ti jump plan yen tele ke mi to de emi o mo pe o ti plan yen bi mi se de mi ko ni kin wa le fodun ni so bi we ba e de be o sha ni o sha jump wole o fo fence wole
2: alo fo fence
1: lekan lo fo fence wole so bo e fo fence wole nsin o ti ni ki lowo
3: bi de ago melo ni time
1: ni ko bi around 11 to 12 so bo e fo fence wole ba o de si gate yen lati nu a wa wole bo e ma si lekun ba ya ko ri aja ni aja nla so bayi maraja yen bayi muni ah e mo le wole o oni ki ma ka ma wori ka ma wori o ko mo aja yen o den pe o mo oju aja yen so wa mo aja yen lo sinu cage e wa ti o wa lock e wa ni ka wole so ba se wole so bayi wole a sa wole sinu compound o tu mu another key again o tu fi silekun me entrance so bi o ye silekun bayi a ko wole ni a wa nu ile lati nkan bi around 11 yen lati nkan bi 11 yen
2: no ngba te wole se ko se eniyan kokan ninu ile ni aba won kun wa nu ile won mo pe wole
1: ko se anybody ninu ile ba se nlo yen o ti check church o ti ri pe o wa n church
2: yato si ibon kini awon nkan mi sun le tu ko dadi
1: ohun lo o mu amase ninu bag
2: tani
1: yen le kon driver pelu kun a dibe bayi to won pe awon woman yen tu wole o ti lo inu store won o ti lo mada jade so boom I did nkan bi around one after one nkan bi after one so bi awon madam yen awon madam yen boy de ni yen ngba to ma de nsin to ma wole awa di si bi dining room so boy o silekun to wole bayi le kan ko sumo won ni to ma sumo won
2: ki le fi boju
1: ah kin ko kan boju
2: ati loruko ti e na
1: ahmed boy sumo won bayi o bo yan ki o lie down o gba ibon lowo ile so o wa fi control won so boy lie down emi wa pelu baba yen elegese boy bi baba yen se lie down emi ati ko fi lasu asu baba yen lokun lowo so o wa pelu mama yen o ma ti mama yen jo nsoro mi mo gbadajo nso ojo sa jo nsoro jeje jo nsoro jeje so awa wa pada wa ni ke mi wa ba iya yen ko n wa ba baba yen so wa ba baba yen ni pe ko fun wa lowo ni pe gbo lowo wa bi ko gbo jade baba yen wa so pe ohun ni o lowo ni pe omo hun se ku ni bi ka jo ka sanu ni pe ohun ni o lowo so pe ni ko wa so pe ah enu lowo ke kini ko kini pe gbo jade fun ajare so bi o se gbe jota kan yen o ba ko oni kin gun account number mi wa so ma ko kuda account number mi mo ko sibe ni baba wa ni o ma se transfer fun wa
4: chance ilo
1: o le kan wa le kan le n soro o try bank account mi yen so bank account mi yen o lo o lo so bi ko se lo yen o n gba mu account to de yen le kan le kan le kan o wa mu account to le wa ko sinu jota yen so baba yen wa se transfer yen o ko se 200,000 so len to se 200,000 o ti wa ni 200,000 o se ma se 200,000 n gbe owo yen kere o bi o wa tun ni pe baba yen se ni pe baba yen se baba yen wa inu ni ko bi nkan ni ko ma pa yin so baba yen wa tu baba yen wa ni pe omo mi pe abe jo nto lo ni ko ma se je te ba facebook yin ni pe kejo ke ma po hun ka ma po hun so bi baba yen se baba yen wa ni ma se 1 million baba yen ko se 1 million again
2: 1 million
4: o je 1.2
1: wa o je 1.2 wo se so account baba yen ko wa ko ni se transfer mu bi o ti se transfer ata ro so ko le lomo
2: leyin te wa gba 1.2 million lowo baba yen kilo fa te pa ati pe iwa di je ko ye wa pe won ni ninu yara yen leyin ibe le pa se e wa sese gbe lo soke lati lo dano sun bawo lo se je
1: so bi bi a se n ba baba yen so lowo ele ti lo ba yawo yen n gbe ko ba
2: le ma daruko
1: le kan o ti lo ba baba yawo yen n gbe ko ni pe ko ba oko e soro na ko corporate n gbe wo to se yen okay so yan so baba yen n gbe daddy e se ba e ba won sowo baba yen wa fe try another account another bank so mi to ti baba yen ti ta another bank yen ko sha lo sha ko lo so mi le kan se mama owo eni gbe ibapo yen soro mi e fo mama mo iya yen lori ni yen
2: ninu bo ninu yara bi ninu situru ma
1: ninu situru
2: ko ya ba o ni baba se wa ku
1: so bi baba bi ya
2: ma binu o so bi pe di owo baba
1: be ati jowo baba
2: o ni baba ti wa se transfer fun yin abi fun yin le fi phone se transfer baba
1: lo baba a jowo won
2: ele di owo atese ko to kokko so tele do so
1: ni okay a di owo won
2: eh ba o ni won se wa se transfer
1: phone wa lowo baba
2: o si pe le kon fun ara lo se transfer
1: lo se lo baba yen baba yen so fun boye
2: pe pin re o boya tese waju
1: so bi le kan ti pa awaju ti baba yen
2: o se pa yawo
1: le kan ti pa yawo o fo amamo lori sama bi le kan se fo amamo lori ele wa so pe wa is ma fo amamo baba yen lori ni pe nkan to so ko la wa se yi na bi wa do ma se nkan ben wa ni a to si pe baba yen doju o mo npe owo to si baba yen se sinu account yen bi baba yen se loruko baba yen se ha gba ba se ri oruko won so ba ngba to je pe
2: won lo ba won sise
1: o de ma gbo owo osun be o si mo account number yen o wa ni nitori e ni won se pa
2: yawo
1: yawo
2: bawo le se pa oko
1: so ibi ti o ti wa n jag wa so pe won ti dawun npo ma di wahala so bi gbogbo ilo mo be niyen
2: ta lo mo be
1: yen kofi ni pe o ma ku du ni pe ka ku du baba yen na so bi kofi se du baba yen niyen
4: kofi lo du baba
1: yen
2: lo ninu living room na le du si
1: ninu living room
2: bawo lo se wa je pe na se yo loke bawo le se ko won loke lo sun mo
1: so bi ti o ji du baba yen o ko pe die bayi o ni omo e de omo baba yen are ti ni ka ma lo ka ma lo ka ma lo ka ma lo la din kon ti sele so je kon wa ni ah ni pe ohun le fi bi bayi le bayi o
2: yen yara yen le
1: yen bo ye je se pon le bayi ohun le fi be le bayi o so
2: o le mu mo pa ti nu
1: ohun lo wa lo mu mo banta pelu bucket o bo mi si ohun lo nse to npara to nlo to npara time getting low in probably to 4 ni kon yen so money ah iru ijo la be se ijo lo be se gbo re da ni ka ma lo kama lo wa ni omo to wa nule nko so okay bo omo yen se di yen so bo omo yen se di yen o kole kun city room o ri pe everybody o si
2: ilekun
1: ilekun so bo yen lo gba omo yen se lo gba eyin wole ni so ibon to wa lowo kofi o wa fi o wa sumo ni bo yen si lekun o wa ti lekun so bo yen si lekun
2: fun
1: won ni ilekun ilekun kitchen yen bo yen si lekun kitchen yen so wa fi bon yen control won ni pe ko doba le sinu kitchen so wa doba le sinu kitchen so asha mu ele wa pada so do on daddy yen
2: tani ele yen
1: iyan le kan wa pada so daddy yen wa nwo won lo soke so asha di awon ati daddy yen ati mommy yen so awon omo yen awa di won lowo seyin ninu kitchen so ba di won lowo seyin ninu kitchen a so pe wa so pe a n gba omo yen ti loju ohun be ki la le se fun omo wa ni ka ma ku ka lo jump kan si odo
5: ta lo ma ide aye wa
1: iyan le kan tori ohun lo mo mu to wa awo mo ni
2: o le wa to se kokada lele gbede be
1: so moto nkan moto to omo yen gbe wole won la wa pada gbe omo yen sinu boot
6: mo
1: le kan wa ni ah n pe ohun le fi gbogbo nkan ti o sele yun le file be yen so wa wo nu store wa gbe petrol jade so wa fi petrol si inu o sha fi petrol yen do da si gbogbo nu oke yen o da si gbogbo oke yen wa ni lighter lighter so wa wa sale wa wo nu kitchen wa wa lighter so a de ti gbe omo yen e ma ti ko jade lo sinu boot so wa ni ko wa gbe moto yen ka ko gbe lo sita ka gbe sita ninu compound
2: Odo
1: Shano si.
6: Bye.
1: Ayonda.
2: Oni moto yan wa.
1: Moto yan a ti gbe lo si won to gate lodo won abuki kan le bobo osun kan lo sha. Ben.
2: Hello letter.
1: At 130,000.
7: Gbogbo owo to wa lowo yin wa je
8: 1.330.
1: Awon phones won ko. Awon phones won mo adana sun won je. Awon to ku yen wa ku mo ko fun abuki kan abuki yen fun wa ni 70,000
8: melo melo
1: Samsung meji la fun
8: Samsung meji atai
1: fun
8: ko collect ani 70,000
1: o ni o ma fun alowo lo gbo ko ti fun wa la ni gba
2: ni o ni abuki na wa
1: o wa ni to gate eran lo nta to gate ogere remo
8: ni lo ruko ene kan si asipo modun melo ni
1: e omo 29 years old ni mi
8: ni lo ruko
1: Ahmed
8: Ahmed
1: Adetola
8: Amen, that is not allowed.

0: Ẹlú ẹ ta ló.
1: Orúkọ rẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀.
0: Ẹ fún ètò ẹ̀rí ilé wà lágbára lọ.
1: Àmì ní yàrá bi.
0: Ọpẹlẹ yàrá ni ẹ̀lá tó.
1: Ọ̀yá.
0: Ń bọ̀ ni àwọn tún ga sí báyìí náà ni.
1: Ọ̀gá o, ọ̀gá o.
0: Táwọn èèyàn wá ya, tí wọ́n wá ya ìtàbúrú sí kalẹ̀.
1: Ẹ̀yẹ́.
0: Ṣùgbọ́n tí wọ́n wá ṣe iná wá da báyìí ní ìsìnkúrú Ọlọ́run. Wọ́n oorun wọ́n dànù ni, wọ́n pa àwọn náà ni. Ẹni tó fẹ́ fún ẹ lóúnjẹ, ọ̀gá ẹ̀. Àwọn èèyàn ń dán nǹkan wo.
1: Ó ga gan o.
0: Ọlọ́run wá pẹ̀lú ẹ ní ti ọmọ ẹgbẹ́ o.
1: Àmì o, àmì o.
0: Ẹ̀rí ni wọ́n lè gbà rọ̀.
1: Ẹ ṣe burúkú o. Ẹ ṣe o.

ẹni tó jòkó ẹkú àfìdí balẹ̀ níbẹ̀ ń kóró máa sa ìgbà ó kóró máa sa ìgbà kóró máa sa ìgbà ó kóró máa sa ìgbà àfi bí mo dáàse ó dáàse ó dáàse ó kóró máa sa ìgbà akọ́dá ayé mojúbà ó àṣẹ̀dá ayé mojúbà ó mojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí ó kí bá tó pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kọjẹ ọkọ bá pẹ́ kánrin kése aboyún ilé wọn mọ bí wẹ́rẹ́ ẹni tó ti bí òníyàn kú àgán tọwọ́ àlàbò sùn àjíǹde arọ́ máa jẹ́ fún gbogbo wa ó mojúbà gbogbo ìṣẹ̀nṣe lápapọ̀ ìṣẹ̀nṣe ò ní bàjẹ́ o ọyọ́ state ò ní bàjẹ́ gbogbo nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀ adégoróyè igi àdùbí agbéfágorí ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ bá bá wọ̀lú ìbàdàn ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lóje èdè ayùn rẹ ẹ rìn sáàrin ọjà òjé ẹ béèrè bí wọ́n ti ń tẹ́ní ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣàlẹ̀ ojú ṣọ́ọ̀ṣì tó wà ń bàbá àṣàlẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ibẹ̀ lẹ ti sọ̀kalẹ̀ tẹ bá ti gbójú sọ ọ̀kan ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀ ẹ lẹ́ lọ sílé bàbá ìwé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ lè pè mí sí 080-332-601-41 tàbí 080-53-45-92-23 odùfà tẹ́ láǹfààní láti máa gbọ́ lásàálẹ̀ òun náà ni odùfà ìrẹ̀tẹ̀gùn dá ìrẹ̀tẹ̀ lọ́wọ́ ọ̀tún ògùn dá lọ́wọ́ òsì tó ẹ̀ wá tún wà nǹkan fìdílé kẹ́ ẹ mọ̀ bá mi ká lọ. Ìfà ni ìrẹ̀tẹ̀gùn dá awọ ẹ mọ́ lódífà fún ẹ mọ́ wọn ní kẹ́mọ́ orúbọ nítorí ikú ọgbẹ́ bọ orúbọ ogbèrú ó tẹ̀rù ẹ wá wo rúrú ẹ bọ bí ṣe ń gbé ni àrúdá rẹ̀ á sì máa gbé nìyẹn kọpẹ́ kò jinná ẹ wá bá ní la ìkú kan giri. Bẹ́ẹ̀ni ẹmọ àti òkété àwọn méjèèjì ni wọ́n jọ ń ti ìkọ́lé ọ̀run bọ̀ wá sí òde ayé àwọn méjèèjì mú ọkàn kún èjì wọ́n gba ọ̀dọ̀ babaláwo lọ òde ayé táwọn ń lọ yìí àwọn gbó àwọn tọ́ ni àwọn méjèèjì ń dáfá sí wàjà táwọn méjèèjì ọ̀dàfá tọ́pọ́nsún tọ́yẹ̀lá ìrẹ̀tẹ̀gùn dátọ́ jáde fún ẹmọ yìí ìrẹ̀tẹ̀gùn dá yìí náà lọ jáde fún òkété o wọ́n ní káwọn méjèèjì orúbọ ẹmọ kọ̀ jálẹ̀ o ẹmọ lòún gbọ́n bíi ifá ó lòún mọ̀ràn bíi ọ̀pẹ̀lẹ̀ ẹmọ kọ̀ jálẹ̀ o ẹmọ lòún ọ̀lẹ̀ bọ́ọ́rú ẹmọ òrúbọ òkété nìkan ní nbẹ lẹ́yìn tó ń ṣẹbọ̀ òkété gbọ́ rírú ẹbọ rú àṣẹ̀wá àṣẹ̀bọ̀ àwọn méjèèjì ti ìkọ̀lé ọ̀run dé òde ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ tó lódùmarè ràn wọ́n nígbà tó dijọ́ kan èrùn ìjálọ òun sí ejò níbùbá níbi tí ejò ọká wà wíwọ́ tí ejò ọká ń wọ́ bọ̀ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀
tawon iran ja lo ti surubo ejo oka lara gban ti ejo oka fori so ese okete okete ti sele ti e tori npe gba ti babalawo re ti rubo fun ni an ti kilo fun wipe to ba ti wa na le re ko ma fi se ile re mata tori ewu gbogbo ti ba nbo pe ko sora ntori ewu gbogbo lo ka ba ro ri bode pada ninu sa okete ngba ti oro na lo okete ti se ile ti e wi wo ti oka npada wo lo re re ri ri iwo mi ti oka ri toka o tori bo bayi o lo su se ni ija ti oka o lo ja sinu eku oju ibi ti e ma wa lilanu ti oka la enu o gbe e mo minu iho ti oka tori bo ni pelu onira ti irun ja oka ni gbogbo araje gbogbo eti tin gbo mi lasale yi alejo ti o pa wa ni gba alejo oran ni kai mo le tomo tomo gbogbo bi te tin gbo mi e ri bayi iba ma je pokete na rubo ni bi erun ija lo se lo ri si oka ni buba ti oka fi nworu toro toro to koko tori bo isa okete to ba je pokete na lo ba ninu eku oju okete ina lo ka ugbe mi okete wa njo okete wa nyo okete wa yin babalawo awo yin faifa wa yin olodumare oba lorun ngba ti seda re yo lowo oku ta ba da ifa re te gonda ifunyan a so pe ko ntin urubo nitori ewu gbogbo ko ntin omo si gba alejo lasiko to ba da fa iko si urubo aiku
yala o to ba wa lori isoro kan ta bo ba wa lori ipenija kan to ti mo bi ti o ja si ta bo n ba yan fa nkan po ta wa da ifa re tegun dai fun o itumo ti n be na fa re tegun dai na ni pe ko n tin urubo n tori iku gbogbo n to ba le demi eyan le gbodo pe ki ru eni be urubo 256 ni page ifa o odu fa ko kan lo ti duo fun isoro ko kan

0: òkìtì ọ̀gá òṣèkú gidi wọ̀ fọ́baládé ọba lúgán nìkan ló mọyì ọ̀nà tí kán tọ̀ ṣe ti kágbọ́n sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: It's 10 o'clock. Sleep can wait. 1 million naira may not. Open for more with Guinness.

0: kalẹ̀.
1: Ẹ máa rí òwúrẹ́ pẹ́tẹ́ ijó. Ẹ máa rí. Ẹ máa rí òwúrẹ́ pẹ́tẹ́.
0: A kú àṣálẹ́. A kú ọ̀gìnì ìtìlọ́tún lọ́sẹ̀.
1: Ẹ máa rí. Pàmàmà rí ẹ pẹ́tẹ́ ijó. Ẹ máa rí.
0: A kú ọwọ́ fàájì alẹ́ yìí.
1: Wọ́n yẹra wò rẹpẹtẹ.
0: A kú ànáwọ́ síra wa. Ẹ wo pé ṣe ìnáwó sí mi ṣe fún mi lówó yìí. Ẹ fún mi lówó.
1: Ẹ wá wo bèbí oníjó tó yí bèbí tó ń díjú. Mo tún mọ bèbí oníjó kí ló ṣẹlẹ̀ tó ń dájú.
0: Ànáwó ìfẹ́ sí ni.
1: Lọlé mo náà mọ bèbí.
0: Bíyàn bá náwó ìfẹ́ síra ẹni èèyàn á máa appreciate ara ẹ̀yìn.
1: Nínú wípé bèbí oníke.
0: Láì bẹ́yìn ṣe náwó ìfẹ́ sí èmi. Lèmi náà ṣe náwó ìfẹ́ sí yín tí mò ń kín pé ẹ kalẹ̀. Pẹ̀lú ìfẹ́ tòdinú. Ìfẹ́ ìjìnlẹ̀ ní o. Ìfẹ́ tọkàntọkàn. Gẹ́gẹ́ bí alálùbáríkà èèyàn tẹ́yin náà jẹ́. Ẹ wò lèmi náà tí mo tún jẹ́ alálùbáríkà tí mo fi ń kí yín pé kú àṣálẹ́.
1: Bàbá ń bá rí ẹ pẹ́tẹ́ yìí. Ẹ máa rí. Àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò.
0: Wọ́n ní bí ò bá sí àtà àpapọ̀ bí ìlàgbà báyìí lọ́wọ́ ń rí.
1: Ọmọ ọlọ́dún wọ́n yẹra wò.
0: Bákan náà sì ní bí ò bá sí èjìká.
1: Ìfarabalẹ̀ kábídì. Àgbáwo bẹ̀ni mi orí yẹ́ mi òkì kíkan. Pàmùfẹ́ṣọ̀ lórí.
0: Mo la sọ fẹ́ dúró sí.
1: Olúwúrú tó ní ẹ́nsá kan.
0: Bí ò bá wá sé ti ń kọ́ orí awa dàpọ̀ láìgi. Bí ò bá sí ẹ̀yìn kò sí èmi.
1: Ẹ máa ríran wò.
0: Torí pé yín exist ẹ̀yìn tẹjú lólùfẹ́ ìkànnì yìí. Torí pé exist torí pé ń darapọ̀ mọ́ ètò yìí. Òun náà ló jẹ́ kí mi ó máa ṣe kí ni lẹ fi ń rí mi ní gbogbo ìgbà. Àdúrà àti àtìlẹyìn yín òun náà ló jẹ́ kí ẹ máa rí mi ní gbogbo ìgbà. Èmi wá ṣe ládùúrà pé èmi lẹ́ẹ̀mọ rí ẹyin gan náà ni màá máa bá láṣẹ ìdùmarè. Insha Allah bẹ̀lẹ̀ kọ́dúrátọ̀ láì. Nǹkan ò ní ṣẹ̀mí kò ní ṣe tèmi mọ́. Ẹ̀kọ́ alẹ́ lẹ́ẹ̀kan sí mi. Ẹyin màá mi ẹyin bá mi olólùfẹ́. Ẹyin tẹ mọ ọwọ́ ìfẹ́ ẹyin tẹ mọ inú ẹ̀. Ẹyin tẹ mọ bọ́ ṣe ó ti yé eyín tẹ máa ń mọ gbogbo ẹ̀ mọ gbogbo ẹ̀ deep down. Ó ti yé eyín ẹ̀ ní dààmú láyé. As in mo rí reviews, mo rí comments, mo rí messages. Lots of messages lori WhatsApp, lots of calls. Ẹ mọ̀ nǹkan tínú mi fi máa ń dùn torórí mi máa ń wúyí pé mò ń bọ̀ wá sórí ètò ká máa ṣètò ká dẹ̀ máa rí reviews ká máa rí àwọn èèyàn láti pèpè tolóore tẹ́yin kan báyìí mo fẹ́ sọ nǹkan báyìí kẹ́ dẹ̀ máa appreciate pé okay o the fact that pé ẹ ti ń gbọ́ wa ibi tẹ̀ ti ń gbọ́ wa as in the prayers. Mélo lara mi.
1: Àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò rẹpẹtẹ.
0: Ẹni tó ṣe ni lóore lónìí bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó di dandan kí mi náà ó tẹ̀lé. Bẹ́ẹ̀ ni ẹ ṣe mo mọ̀ lóore o. Tolúlọpẹ́ Àdùkẹ́ ọmọ ara tí ń fọ̀rọ̀ dára lágbolé ara lọ́nà ara tèmi ò ní dára lára ara gbogbo etí tó ń gbọ́ mi àtọ́jú tó ń wò mí láṣáálé òní kò ní dára lára. Yunkiyun ke pẹ̀lú Tolúorin ti Nikoni 32FM 94.9. Tó bá yẹ pé yín ṣe ń darapọ̀ mọ́ wa for the very first time. So this is a sexual show for matured couples. Yes, sexual show for mature couples. If you are not mature, ẹ̀yin kọ́ là ń bá wí o. You must be a mature couple. So definitely, because you are mature, that is why this program is here tonight. Ẹ̀dẹ̀ mo bá ṣe máa ń ṣe. Ó ti yá àwọn tèmi. Àwọn tèmi ti mọ owó ẹ̀. Wọ́n ti mẹ́nu ẹ̀. Wọ́n ti mọ bó ṣe ń lọ. Àní jìn sọ́fìn ayé. Ọwọ́ ayé ò ní tẹ̀ wá. Korogodo ayé ò ní lù fún wájú.

0: lori Facebook yen o. O da poro mi o ka yin lara. In ti mo nso e ro pe ko kan yin. Eni to kan lo mo. Mo mo wi pe awon tin toju le kiri, ada ada en wa. Ka mo mi le la, ko le se kini kan, ko le se gbada, ko le sawo. Hmm? Koko mi, ero e tun awon mo nkan tun wa na yin. Awon kan wa to se wi pe won a lo le babalawo nitori pe oko won o ba won lajosepo ni n to se wi pe iwa ti egan ninu ile iwa e o da as in ai mo yo okunrin to ma wa nu ile to ma wo pe pasan ti mo fe se fun e ko ju wi pe ki ma be lajosepo lo kini o wonu ara won ni o ai mo yo obirin to wa nu ile to ye pe ko le bo koja sugbon the only thing to le se na ni wi pe se bi wa so pe o fe lajosepo nigba ti mi ba ti fun e ki lo fe se se bi wa sa ma wo miran ko si wahala ai moye to se wi pe boya ninu iwa ta wu sira wa ni o le je true wi pe boya pe I ni urge for sex o le je true wi pe boya pe out of stress wa wa ma ni re lara ha oko mi tin ba obirin kan sun ta ha o tin se si na nta ha tori e ni ojo ba mi sun tori e ni ojo fo kan mi ah obirin tin fe un emi ni danu a fe ba mi di won e ba nso won sodo hello e kale o
1: e kale ku
0: su ya e kale sa
1: broyin mo ngbo tori mi pa o se so ni
0: be ni sa
1: o se le lodo si mi na
0: eh
1: tori awon to mo so yen ti o ba ti le ari la ti awu di mi na ti o ba di sumo ra ra mo bi ojo meta eso pe mo din mo be so ta ni se yo ko ribe ti yo se bu ya mo se kan be o na gbo won den so mo din ri gun lara ni isin yi mo den je ko mo ye pe o ni bi obirin se mo se sokun ni ori ti yo ko ma wu okunrin lori
0: okunrin lori
1: be ni ile ko ni
0: be ni
1: sugbon ti yo ba di pe e sumo ojo kini ojo kini ah se ni e ti ma se sita
0: ẹyin náà ní jẹ́ kó mọ pẹ́ jù náà ni sà.
1: ẹ mọ pẹ́ jù sọ́bẹ̀lẹ̀ pé ara onígbà tí nǹkan yìí mọ wù wọn sí i.
0: bẹ́ẹ̀ni.
1: ó rí a sọ wá pọ́sibù kí yẹn máa súnmọ́ obìnrin ní gbogbogbà ní tí kò ní àfẹ́tọ̀ ọkùnrin náà ni.
0: Oye mi. A ma lo fúnra wa náà ni kọ́lọ́ọ̀ ṣàánú. A ma wo ṣe fúnra wa náà ni.
1: Kò ní gbàgbọ́. Oye bó ṣe jẹ́.
0: Yes sir. Àárín ẹ mọ nǹkan ẹ wà bá mi dọ́gbọ́n tún bẹ́ẹ̀ ń ṣe ṣó ti yé yín. Díẹ̀ díẹ̀ náà ni bó bá ti rẹ̀ yín ẹ máa jẹ́ kó yé wọn pé ó rẹ̀ yín ni ó ti yé yín. Tó bá ti jẹ́ wípé bóyá àsìkò díẹ̀ bóyá bí ẹ láàrin ọ̀sẹ̀ ẹ ní jẹ́ kó máa tó bí ọjọ́ mẹ́rin síra ẹ mọ̀ pé láàrin ọ̀sẹ̀ 7 days make one week. Nígbà bá ti fi ọjọ́ mẹ́rin tẹ fi pa wọ́n tì ọjọ́ mẹ́ta tó kù o lè jẹ́ ẹ̀kan náà ni ó wà jẹ́ láàrin ọ̀sẹ̀ ẹ mọ̀ ẹ lo obìnrin míì máa wò wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ti yé yín tẹ bá ti ń ṣe bí ẹ̀mẹta lọ́sẹ̀ kò pọ̀ jù ẹ dákun bàbá mi ilé yín ò ní dàrú ẹ bá mi kí ìyá mi dáadáa ẹ ṣe gan ni o ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ẹ ṣe sà yẹ sà.

0: Eja gbe ti bi hello e kale o.
1: Hello e kale my sister.
0: E kale sa o.
1: Or come ni alfa la ma ti da ti ma yan. Ta ka yan jo ba.
0: Amisa.
1: Ta ba lo. Ara yin mo ni gbo gbo ga ni.
0: Ami ami ami ami ma.
1: E de ba ru ka wa ti gbo wa ta n bo yin.
0: Ami.
1: Se ri eto fe n se. E ta won jo gbon ni. Tẹni o bá fẹ́ kẹ́kọ̀ọ́ tẹni o sì fẹ́ gbọ́ atọkùnrin atóbìnrin kò sí tẹni tẹ́ máa yọ tiẹ̀ fún ṣùgbọ́n fẹ́ rí gbogbo ọkùnrin tí o bá ti sojúṣe rẹ̀ ìyàwó béèrè tí o yẹ kó béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tó o náà bá fẹ́ jàǹfààní ìyàwó yìí. Kèsè pégbà tí a bá fẹ́ jàǹfààní ara wa làwọn a máa ṣẹ̀ṣẹ̀ máa fi pẹpẹ fúrú. Àìtọ́ máa ń ránṣẹ́ ìní lọ́ba mi ra nǹkan wá kí n gbọ́ jẹ́ ńbẹ́. Àìtọ́mọ́ránṣẹ́ ni.
0: Àìtọ́mọ́ránṣẹ́.
1: Yes, àìtọ́mọ́ránṣẹ́ ìní tí ọba ìwà lọ́ba mi ra nǹkan wá ní àbọ̀ jẹ́ ńbẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. Tọkùnrin bá gbé ọkùnrin tó mọ̀ pé definitely ìfẹ́ gidi ni àti ohun ìyàwó òfin fẹ́ra wọn. Ọkùnrin bẹ́ẹ̀ bọ̀rọ̀ mọ̀ pé ọmọ ìyá àwọn olólùfẹ́ òun ni obìnrin tó ń fẹ́. Gbogbo ìyá tí ò bá fẹ́ kó di ara rẹ̀ kó yẹ kó fi jẹ́ obìnrin yẹn. Ọkùnrin

0: owó kíni wọn máa tọ́ mẹ́tọ́ rẹ tó jẹ́ pé akágọ̀ nítorí ọ̀jẹ̀gbà kan ṣe fọ́mọ rẹ obìnrin tó bá délé ọkọ tó ọ̀jẹ̀gbà kan ṣe fáǹtì rẹ tó wà ní ọkọ tó ọ̀jẹ̀gbà kó jẹ́ pé ìwọ fún ara rẹ tó bá jóbìnrin kí wọn ò sí rẹ tẹ tó bẹ́ẹ̀ lọ sí fún ìyàwó ìyàwó mi ò gbóde ọbí tó náà bá ti lágbára ni ṣùgbọ́n ìmọ̀ràn mi fáwọn obìnrin kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin má jẹ́ kí àwọn ọkùnrin mi ò ṣàlàyé ọ̀tá ọlọ́run torí pé obìnrin tí ọkọ rẹ̀ bá fẹ́ fún mọ tó wá ń sọ pé dandan ó dìgbà tó bá sanwó ó ti túmọ̀ sí nǹkan míì nínú èdè yorùbá tí gbogbo wa náà sì mọ èdè tó túmọ̀ sí ni torí pé wọ́n máa ń kọ ọkùnrin ni pé olórí ayé ọkùnrin lọ lórí ilé ọkùnrin lọ lórí ilé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ó mọ̀ pé tá ń torí ẹ̀ pọ̀ lórí ilé ni bùkátà orí obìnrin kí ni jẹ́ lórí ilé àìmọye obìnrin ní ìgbà tó wúlò ní olè dọkùnrin ní ìgbà lọ tọ́dẹ̀ ń pera rẹ̀ lórí ilé bùkátà tí ọlọ́run gbé lọ́kùnrin lọ́wọ́ pé ọwọ́ lọ́ gbogbogbò bùkátà rẹ̀ iná ni wọ́n fi ń pe ọkùnrin ní olórí ilé
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin obìnrin ló ní nínú ilé kò níyàwó ilé
1: ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin obìnrin ló ní nínú ilé kò níyàwó ilé ẹ ṣàwo àárín yẹn ọ̀rọ̀ yẹn lọ́gbọ́n dání
0: àárín yẹn náà ẹ jẹ́ kí n sọ tóbìnrin náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ó wà ní ilé ọkọ ni kò sí lábẹ́ ọkọ
1: kò sí lábẹ́ ọkọ
0: bó ṣe rí nìyẹn torí pé kí ni tá a bá ti gbọ́ra wáyé ká mọ̀ pé definitely a tẹ̀lé sọ̀rọ̀ ọlọ́ láàrin ara wa a sì tẹ̀lé sọ̀rọ̀ yẹn àwa fi ìfẹ́ òtítọ́ àwa fi bára wa lò ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò jáde ilé kò ní dágbére fọkọ ọkọ̀ mọbi tíyàwó lọ
1: ẹni ẹlẹ́ni
0: ọkọ̀ mọbi tó lọ ó lọ bíṣẹ́ ni ó lọ ṣaṣẹ́wó ta ni ó
1: kò sí ń tọ̀kàn
0: irú obìnrin bẹ́ẹ̀ ó wà lábẹ́ ọkọ ni kìí ṣe ìyàwó
1: kìí ṣe ìyàwó
0: kìí ṣe ìyàwó bẹ́ẹ̀ sì ni ọkùnrin tó yẹ pé ìwọ náà mọ síyàwó rẹ ń jẹ definitely òun náà lóbìn lé ni kò níyàwó lé bàtà ẹnì kọ̀ọ̀kan wọ̀ níjọba o ká kíyèsára dáadáa Mr. Lawrence, you like to come to my office,
1: brother. Eshe goni, sir. God bless you. Eshe pelula ka yoro yo, inko ni shemi.

kí ipẹ́ ti pọ̀ jù ní ti ẹ̀mọ́ bí tí mo fẹ́ yà sí ẹ jẹ́ sáré ṣe báyìí ẹyin tẹ wà lórí Facebook ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kí n rọ́wọ́ yín lórí Facebook ẹ bá mi ṣe program yìí ẹ bá mi ṣe massively 40-40 times or 30-30 times tẹ bá ti ṣe à tí Facebook bá ti gbé live notification wá má kọrúkọ yín sílẹ̀ má kọrúkọ yín sílẹ̀ fún tíkẹ́ẹ̀tì mi ta tún máa rí gbà bẹ́ẹ̀.

0: Hello, ẹ kalẹ o.
1: Mo gbọ́ program kan láìpẹ́ yìí. Ọmọ gbogbo èèyàn náà ni ó gbọ́ program. Pastor ló ní ọmọ méjì. Nínú ọmọ mẹ́ta tí ọkùnrin ń bí.
0: Pastor ni ọmọ méjì. Nínú ọmọ mẹ́ta tí ọkùnrin ń bí.
1: Nígbà tí wọ́n á gbé pastor wà. Ẹ wá ń bi pastor lérò rí afẹ́fẹ́ pé kí lẹ rí sí. Kanila bi ko wa ni to si mi la flaga mama lori e ma o kanila o ti se wa to ri yo ma ko bi ti iyen to ti ran jade university to tun lo boyi on tun lo ni
0: ato nkan lo ni
1: oko oko na ko lo tun ni
0: wa la de won ti dokunrin sadanwo
1: won ti da sadanwo
0: adanwo ayeraye
1: won wa bi le lori afefe pe gbogbo ẹ máa ti wú ọmọ wá sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ọmọ yóò ti pọ́n ta o yóò ti pọ́ gidi gan wa ní ìtí èṣù ni èṣù náà lẹ́ kúrọ́ ọmọ ẹ̀yìnlé wá wẹ́lú omi ìkúrọ́ ọmọ èṣù náà ní gbogbo nǹkan
0: gbogbo ẹ̀ ní òròrò bàbá mi
1: ẹ kọ́ lọ sá mọ́ jẹ́yìn rádẹ wò ó
0: ọlọ́run bẹ́ẹ̀
1: fọ́ sí kọ́rọ̀ yàrá rẹ̀ kó
0: gbàdúrà
1: fún rẹ̀ èmi tí ayé ti kí n tiẹ̀ wọ mọ́tò kan tiẹ̀ máa wà sùnú ọkọ̀ èmi ti ẹ̀ rétí ẹ̀ ń bá wọn yín rẹ́díò fóònù mi ó kéde tí mo ti ẹ̀ nígbọ́n tí ń wí mọ́ orí mo rétí wọ́n gángan yẹdí ara rẹ wò bóyá rẹ mọ́
0: yẹrẹ wò bóyá mọ́ ẹ ṣe sà. Ta ló wà ń bẹ́ o ẹ̀kalẹ́ sa ẹ̀kalẹ́ sà yẹ sà.
2: Àṣẹ àwọn pásítọ̀ ni wọ́n ti sọ àwọn olùlọ́run ètè ìsọ́nà.
0: Kì í ṣe pásítọ̀ nìkan o ẹ má jẹ́ àbúlẹ̀mọ̀ àwọn pásítọ̀ náà o àwọn tí ń gbéra wa azin awa obìnrin tá ń gbéra wa lọ bá wọn ń kọ́.
2: Gbogbo ọmọbìnrin kan bá mi sọ̀rọ̀ kan lé mi. Ó ní òun lọ sọ́dọ̀ àṣọ́lọ́ obìnrin tó mẹ́rin yìí o wọ́n dá ọkọ̀ ṣọ́ọ̀ṣì ni ó ní kò máa lo ọjọ́ mẹ́ta ní ṣọ́ọ̀ṣì ó ní bẹ̀rẹ̀ lọ́dún mẹ́ta.
0: Ọdún mẹ́ta. Ní ṣọ́ọ̀ṣì.
2: Yẹ̀sọ́ ló mú ọmọ àṣìgbélé ìgbélé ọjọ́ mẹ́ta ó dé ọdún mẹ́ta.
0: Ìgbélé ọjọ́ mẹ́ta di ìgbélé ọdún mẹ́ta.
2: Yẹ̀s obìnrin ló ní ṣọ́ọ̀ṣì yẹn kì í sọkùn ni ó tẹ̀sán ní ṣọ́ọ̀ṣì tá a tún mọ̀ ń sọ yìí.
0: Ẹ̀mí wọn fi sọ́nà fún wọn.
2: Wọ́n fẹ̀mí sọ́nà fún wọn. Gbogbo wọn náà wọn ń tanná wọn jẹ.
0: Wọ́n fẹ̀mí sọ́nà fún wọn. Ẹ̀mí ló náà fi sọ́nà tó fi dọdún mẹ́ta. Kẹ́hìndé Emmanuel, bó ti ń ka àwọn kọ́mẹ̀ntì láti ẹ̀kan. Hello, ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀ sá o.
3: Ẹ jẹ́ pé ètò.
0: Ètò ni Ọlọ́run ló ń bá wa tò.
3: O tún máa pè kí fẹ́ tí mo wọlé o.
0: Yes, sir.
3: Ọ̀rọ̀ tẹ́ ń sọ lérí rédíò lálẹ́ yìí ẹ̀kọ́ ńlá ló ń kọ́ wa o.
0: Bẹ́ẹ̀ni.
3: Torí ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó jẹ́ pé gbogbo ohun tẹ́ ń sọ lérí program yìí ní dàbí léwu. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì wọn ò ní òye àti tó nú ilé wọn. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì bẹ́ẹ̀ tó yẹ pé àti pé kí òun àtọkọ ẹ̀ kí wọ́n lè súnmọ́ra wọn bíi kí èkúté àti lídìí ni kí wọ́n máa jà ní ilé mi.
0: Bẹ́ẹ̀ni.
3: Ọ̀tọ́kùnrin bá ti tíráyì agbára ẹ̀ láti kọ̀rẹ́ẹ̀tì irú obìnrin bẹ́ẹ̀ irú obìnrin bí ọ̀ bá gbọ́ tọkùnrin ọ̀ bá gbégbé tọkùnrin náà bá bẹ̀rẹ̀ sí gbé àwọn ògbésẹ̀ kan tí ò yẹ kó gbé.
0: Bẹ́ẹ̀ni.
3: Ọ̀pọ̀lọpọ̀ ògbésẹ̀ míì tọkùnrin míì bí obìnrin míì ló ń tì í lù. Ọ̀ níbi pé tóbìnrin yẹn tó bá délẹ̀ tẹ́ agbára obìnrin yẹn ní ò ní ka mọ́.
0: Kò ní ka mọ́ o.
3: But kò ní lè sọ pé òun lòun dá problem yẹn lẹ̀. So mo ti máa pè sífẹ́ but mo wọlé but ó dùnmọ́ mi ló bí mo ti wọlé lálẹ́ yìí.
0: Ẹ má bínú èrò máa ń pọ̀ lójú òpó ni.
3: Bẹ́ẹ̀ni.
0: Yes, sir. So
3: à ń gbádùn yín.
0: Ẹ ṣe gbọ́n
3: lọ sá. Ọlọ́run
0: máa
3: fún ìgbèkùn nílẹ̀ yìí.
0: Àmì sá. Láti bo lẹ ti ń pè sá.
3: Adérójú Mórítàlá láti Èrúwà.
0: Láti Èrúwà. Ẹ ṣe gan ni sá. Àkọ́kọ́ tẹ máa pè wọlé rè sá.
3: Bẹ́ẹ̀ni ma.
0: Inú mi dùn o láti Èrúwà. Ẹyin èèyàn bàbá mi nu ní Àyìndé nílùú Èrúwà. aye de ni ni ilu eruwa ni eruwa ton wa ni New York.
3: Okay
0: yes sir e se gan ni o oju oni ti yin e se sir yes sir yes sir e se sir o yes sir yes sir abeyin na ma wa famalade
3: eh ta wa ni o wa laye ati pa pe yin
0: eh eh te ba ma wa e je ki mo o
3: oda pe yin
0: e da kun tori olohun ki fun yin ticket as one of the first caller loni
3: oda
0: ma se ti gbo e se sir yes sir yes sir

0: Hello, ekale.
1: Hello, ma.
0: Ekale, sir. Ekale, ma.
1: Yes, ma. Sha ti tolu ni e.
0: Lagbara Olorun. Eya meje ja sha.
1: Olorun se o mo rin yin pele ni mo te ti si program.
0: Ah, e se gan.
1: Yes, ma. E wo ma. Se ri awon to lo nba pastor. Ta so pe boya won wa wa ko wa nba mi ko kin ri be o. Trust won ba ni. Se ni e di we te ni e bi fin bi e di omo Olorun to to. So eyan a fi oko yen to pe ah. Olùṣàgùtọ̀ mi kì í ṣe
0: ètò
1: gbáǹde ọkọ yẹn ò ní síbẹ̀ bó lè ṣòro ọkọ bẹ́yẹn
0: torí
1: ẹni tí mo ń sọ̀rọ̀ yìí ó ti ṣẹlẹ̀ sẹ́mi rí ìyá àti bàbá mi wọn ò sí papọ̀ so mo ti fi bàbá mi lẹ̀ láti kékeré nígbà wa ya ìyá mi wa mú mi kúrò lọ́dọ̀ bàbá mi mo wá wà pẹ̀lú mo wá dá wà gba tó pẹ́pẹ́pẹ́pẹ́ o how many years mo wá gẹ́ẹ̀sì kọ́ta pẹ̀lú bàbá mi mo ṣá wa sọ fún bàbá mi àwọn iṣẹ́ tí mo ń ṣe bàbá mi wá ní àwọn ń ṣe bàbá ọmọdọ̀ torí pé mo lọ́wọ́ zò fúnra mi so kinní yẹn wá ká mi lára mo wá sukúsukúsukú wọ̀ fún mi wá gbẹ ìyẹn mo wá fi lọ bá founder church gangan pé kọ báyìí ló ṣẹlẹ̀ sí mo ní kí n má wọrí pé àwọn máa mú mi gẹ́gẹ́ bí ọmọ so mo wá ń ṣe bíi pé bàbá mi ni mo ń finú tọ́ wọn ẹni tí bá ṣẹlẹ̀ sí mi máa pè wọn máa bá wọn rojọ́ bí mo flash wọn wá pè mí tó lọ sẹ́yìn tó jẹ́ pé níbọ̀ mi láti máa sọ fún mi pé ṣé pásọ yẹn ti márì ni mo ní wọ́n ti márì àgbàlagbà ni wọ́n ní àpò ṣeéṣe sí mi tí ò bá ṣe bí àwọn bá ní kí n fẹ́ pé
0: wọ́n
1: ní rárá torí wọn ò mọ́ra wọ́n kàn rò pé bóyá young person ni wọ́n á ní rárá o pé àgbàlagbà ni o wọ́n kàn mú mi bí ọmọ àwọn ṣe so wọn ní kí n free mo anytime máa lọ sọfíìsì wọn máa ṣe ẹmí mọ pé wọn ní
0: ọ̀nàdà sí any
1: mind so wọn wá sọ fún mi pé kí ni brown mi mo wá ní mi ò mọ mo kàn máa ra brown ni wọn ní kí fi hàn mo fi inú tọ wọn mo fi hàn wọn.
0: ẹyin bọ bra ẹ wá fi hàn wọn.
1: Rárá mo kàn fi ọ̀wọ́n ni wọ́n ní káwọn wò
0: ó. Ókè pé káwọn wò ó bẹ́ẹ̀ ṣe wọ sára.
1: Mi kàn fi ọ̀wọ́n mi ò mind kì í ṣe pé ó ṣíra lẹ̀ kó
0: ṣíra lẹ̀. Bẹ́ẹ̀ni.
1: So wọ́n ní má bírèdì irun pé ẹ̀ṣẹ̀ ní kinní kan mi dẹ̀ kí n bírèdì irun mo kàn fẹ́ travel gbà yẹn mo wá lo Ghana wíwì ẹ̀ kinní mo á fi ṣe irun mi. Wọ́n ní ẹ̀ṣẹ̀ ní kinní kan àṣẹ wọ́n tún ní ọ̀nà àti tó ọjọ́ kan mo wá lọ bíjì wọn wá rán àbúrò wọn yẹn fẹ́ ṣe wẹ́dì wọn wá ràn pé ó pè mí wá mo wá lọ bá wọn wọn ní kí ni mo fẹ́ ṣe wọn ní mo fẹ́ lọ ra pure water kí n jẹ wọn ní kí n lọ ra pure water àná lálẹ́ yìí mo dẹ̀ ra pure water mi ò dẹ̀ ní anything in mind the next wọ́n kàn ti ilẹ̀kùn wọ́n bá mú kó dáàdì wọn ní kí n máa fọwọ́.
0: Pa
1: mo kàn sáré jáwọ́ mi gbà
0: pé níbo lẹ já sí.
1: Kò yé mi mo jáwọ́ mi gbà pé kí lélẹ̀.
0: Ẹ jẹ́ Jésù.
1: The next wọ́n tì mí sórí bẹ́ẹ̀dì wọ́n ṣe ohun tí wọ́n fẹ́ ṣe sí mi lára. Èmi ò mọ̀ pé.
0: Ṣé wọn fi pa ṣe? Ṣé kì í ṣe pé wọ́n rèpù yín?
1: A ní wọ́n tì mí sí orí
0: tiritika. Wow, that is really.
1: Wọ́n lè ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. Ẹni tó fáńdà nìyẹn, mo finú tọ̀ wọn ni.
0: Mi
1: ò dẹ̀ fọkàn sí pé orúkọ bẹ́yẹn máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Ìgbà tó máa fi yá wọn ṣàǹbí fi ń ṣe mo ti rí pílọ̀ ṣe mo ti ṣe èmi rẹ̀ mọ̀ mi ò kí ń mọ̀ kant wọn wá ní àmì ò tí ì rí o wọn dẹ̀ lọ wá oògùn fúnra wọn fún mi lóògùn àti tó ní workers night vigil mo ń lọ wọn bá pè mí wọn bá fún mi lóògùn pé
0: wọn lọ
1: ẹ kí n lò fún correction kinní kan èmi ò mọ̀ pé mo ti fẹ́ lóyún ìgbà mo máa fi dé fairy period mo kàn rí pé kinní yẹn já pútẹ́pútẹ́ wọ́n á fọwọ́ kú bí ẹ̀kọ́ mo wá sọ fún ẹ̀ka ìjìjọ́ ń ṣiṣẹ́ ọba ní àṣẹ mo láṣepọ̀ mọ́ ní oníṣẹ́ ní ọ̀fẹ́fẹ́ mi ni mo wá ṣàlàyé bó ṣe jẹ́ fún ọba ní oyún nù ó ti bàjẹ́ mọ́ mi lára and I don't know anything. So mo ṣá kíní yẹn wá bí mi
0: ló fẹ́ mi ọ̀fẹ́. Wọ́n mọ menstrual cycle yín níbi tẹ́tí
1: ọ̀dẹ́
0: wọ́n mọ everything àwọn gọ́ǹkà god.
1: Èmi ò mọ̀ so ìgbà tó wá yá mo ṣáà sọ fún wọn pé mi ò pásọ mi fẹ́ràn mi lọ sẹ́kọ̀ọ́ ta tún ní program ní mi ò lọ àwọn yóò tún wá balóò jẹ́ pé ẹni tó máa ń wá tó máa ṣe program to ma se every to wa ni o wa won ni kilo sele bo sa da sa wa da mo afagidi nlo but like pe nsi mo gbo pe baba yen ti ku
0: kapiye
1: won ni ka yin imagine and everybody trusted him but mo fe lo church yen ti mo fe ku ni fama church mi ya o pastor mi kon bi mi pe ah do you be too us to pe kini kan kini kan ko fe fi gbo enu soro fun mi but mi o tete mo wa lo. Okay, I was worried about it. It's because of what happened.
0: Ah, Ramiden Sagiri.
1: Because in Sagiri, sometimes we call me my father because I believe I have a father. Because my auntie will come and take me one day. I said, the passion, pastor, because yeah, and the ballad by Gao, we call conscious. And when you ask, I want to talk to me, so I feel at home. Ni mo pe ni o that thing is wrong iyawo won den gbe be church ni won gbe ka so pe boya tori pe ko si yawo lo be won won se se deyin so do you know how many people have done such things so ba mi ki se fault eyan ba mi ki se fault eyan ka ma blame anybody the only thing
0: I'm not putting blame on them
1: no,
0: what
1: I'm
0: saying
1: telling
0: is
1: you, I'm not telling you I'm just saying we should not blame people but the only thing is pe ko lohun ka ma to wa sona ka jo logbo nu olohun that is only thing ko lohun ma guide wa to ba de ba wa solo ba wa soro ka gbo because sometimes mo ma ba wa soro a ki n gbo take it there recover before that thing happened that day mo wa n bise mo n se cleaning work ni school ngba yen. Do you know God show me something of that such thing?
0: Like beyond me.
1: Like revelation. One few be a poor total before money. I kill and go believe. So if I have this day out, go by myself, I will go to visit that day. Let me alone day and I went. So long, but if you are me, Hawa, could come on to so long, thank you. So ani mama force ti awon eyan gbe lo to pastor gidi wa pastor buruku wa be ta o do no
0: yes.
1: Follow shanu wa
0: amen
1: so sister amen
0: thank you
1: mo mo mo ma daru come to
0: you ọpọlọpọ eyan understand God bless you for this you know me I'm so happy to hear from you thank you so
1: emi mo pe yin lojo kan ti mo so pe I'm 52 come to marry
0: okay te so pe yin ni 52 pe ti marry ti bi mo
1: ben
0: moranti yes ma e se gan God bless you ma
1: yes
0: ma adura yin agba o lagbara olohun
1: wa pelu yin ma le yan ni da oruko Jesus gbogbo rere se ba dawo le a ma yo isi rere awon mo ni oni
0: ami ah neto
1: on be ni shift oruko Jesus la ba e je Jesus e ni ri wahala and this is anything to aye eyan se ti ta ba je oruko Jesus
0: ami
1: ba e je Jesus e ni shift oro te ma so ti o ko ba yi ko ni senu ni jade eyan to ko ni mo na yin oruko Jesus o da ro ma
0: e se gan ni God bless you ma e se gan yes ma

0: ṣáńtò. Báńtò ṣẹlẹ̀ ni pé wọ́n á ní kristi tó jẹ́ òfin ọlọ́run yẹn gangan. Ìtọ́ ń fà á nìyẹn. Ó ń dárúkú fún kó sọ́wọ́. Bébì sí ni ẹ̀ yóò mọ òtítọ́.
1: Bẹ́ẹ̀ni òtítọ́ sì sọ ní di òní yóò sọ yín di òmìnira.
0: Òtítọ́ yẹn làwọn èèyàn láàbù. Àìgbọràn yẹn láti inú ọgbà ilé ẹ̀mí ó sì ń bá wa
1: jáde sí yín o. Láti ṣe bá kú náà.

0: Am bani, mă, da, mă.
1: Ha, țicot. Hello? Nu țicot.
0: Hello?
1: Ok, hello. Ah, hello, sa.
0: Hello, ecuiti.
1: E calesa.
0: E calesa.
1: Ah, e crolesa.
0: E crolesa, ecuiti.
1: Yes, sa. E show, e show goni, sa.
0: Mo go program yi.
1: Bene, sa.
0: Lo bishe. Kabiyesi e fun mummy wa yi lebu mummy wa to se to se program yi e fun lebu because omo bani mi
1: bene
0: se ba pe Samuel
1: bene e se goni sa e se awon eyan look forward to that e se goni thank you so much se mo pe mo so fun yin lekan wi pe a se look forward to some tickets ton fe ra fa awon eyan so àwọn ni wọ́n ni pé àwọn fẹ́ fún àwọn torí wọ́n ra ticket fáwọn èèyàn ní last year so àwọn ni wọ́n ní àwọn fẹ́ ra ticket fún àwọn ènìyàn a dẹ̀ ṣe ń retí lágbára ọlọ́run tó bá ti dé gbogbo àwọn tí mò ń mú orúkọ wọn àtàwọn tó wà lórí facebook tí mo ṣarúkọ wọn lẹ̀ tí mo ti kọrúkọ wọn lẹ̀ àwọn kan wà tán ti send message sí mi lórí sms tí wọ́n jẹ́ ń sún mi wọ́n jẹ́ ń sùn gbogbo ẹ̀ pátápátá ni màá ṣe kì í wá ṣe wípé mo mọ̀ wípé kìí ṣe gbogbo èèyàn pátápátá ni ó kárí o bọ gbogbo bí tá a bá pin dé lágbára ọlọ́run ọlọ́run á fàlùbáríkà sí ẹ ṣe gan sa ọlọ́run á bá mi dúró tì yín ẹ kéré òkú délé lágbára ọlọ́run ẹ ṣe sá. Oh God. Hello. Hello. Daddy. Mo ń gbádùn ọ̀rọ̀ tí dádì tó ń pè lẹ́ẹ̀kan yẹn. Wọ́n gbádùn ọ̀rọ̀ wọn lọ kó tó di pé láàyìn yẹn court. Dádì ẹjọ́ tẹ bá sì lè pè láàrin ìṣẹ́jú kan sí méjì ẹjọ́ tẹ bá rí. Hello, ẹ ti wọlé. Hello. Hello, ẹ kalẹ̀ o. Hello, ẹ ti wọlé.
0: Dadi
1: God bless you sir
0: Ọlọrun yin lọwọ
1: Ami sir Ami sir Ami Ami
0: nto sele mi e iru mama yen ni se ri pe bi o se n soro lo iwa to tin lo church la se je ki lo wa lo nko nbe
1: Sunday
0: school lo nko
1: ẹ̀kọ́
0: wo lo nko omi to wo do kan ni daily nígbà tó ti ṣerú yẹn ṣe tó bá lè sọ pé bàbá kì í ṣèṣe ọlọ́run
1: jẹ́
0: ara ẹ̀ wálẹ̀.
1: Dádì ṣe rí ní point yẹn sà ní point yẹn ṣe rí n tó ṣẹlẹ̀ sí wọn yẹn kì í ṣe n táwọn lérò pó máa ṣẹlẹ̀ ṣe mo kéèyàn ti fọkàn tó yàn tí wọn pé dádì and daughter you know the kind of relationship tó yẹ pé dádì and daughter lè mú pé ọmọ mú ẹ gẹ́gẹ́ bí ọmọ ṣe mo èèyàn ò lè believe wípé irú sin yẹn máa ṣẹlẹ̀ láéláé ṣe mo tó fi ń di wípé wọn ń béèrè wípé pé size ke kí bra wọn àbí nkankan irú ẹ mọ normal daddy and daughter yẹn máa wò pé ẹni tó nífẹ̀ẹ́ mi dáadáa tó mú mi lọ́mọ gangan tán yányán ó ti yé yín so ó ṣeé ṣe so ní point yẹn tírú kinní yẹn ti ṣẹlẹ̀ intention tó wà lé ọkàn ẹni yẹn ni wípé in tó wà ní ọkàn ẹ̀ tó fẹ́ ṣe ló fẹ́ ṣe.

0: ẹni
1: ká ní ìgbọràn bẹẹ ni
0: ọlọrun ní jẹjẹ yan
1: àmì
0: ẹkọ ti gbọràn ń jẹ yẹn ni kó má lọ ṣùgbọn ẹ rí i pé ó ní òun ṣe àìgbọràn.
1: Wọ́n wọn fura ni wọn ò ní fura ni.
0: Ǹjọ́ ń pa wá kú ní àkókò tá a wà yìí àìgbọràn ni.
1: Tó
0: tá a bá gbọ́ràn tá a fi agbára ọlọ́run sínú ayé wa yóò máa tọ́ wa tó jẹ́ pé àwọn
1: ìgbésẹ̀ ti pé. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe sà àmì àmì sà àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì ẹ ṣe gan ni God bless you sir.
0: Ọláoluwa láti ológun ẹrú.
1: Ẹ ṣe gan ni sà. God bless you sir. Yes sir. Yes sir. Yes sir. 11:54 p.m. Kehinde Emmanuel, Mr. Kehinde Emmanuel láti orí Facebook. Ẹ jọ ẹ drop number yín. You have your ticket here. Mo ti korúkọ yín lẹ̀ síbí báyìí láti last upper week. Ẹ jọ ẹ bá mi fi ticket yín sílẹ̀. Ẹ jọ nítorí Ọlọ́run. Àbí ẹ bá mi fi orúkọ number yín sílẹ̀ jàre. Ẹ bá mi fi number yín sílẹ̀ so that ẹ kọ number yín síbẹ̀ so that màá rí màá lè kọ number yín sí orí sórí ticket yín. Ta tún ni ta ni mo tún fẹ́ Charles Olami pọ̀ sí you have a ticket yẹ. Mo ní ticket fún yín láti last upper week. Yes. Rashidat Aderintan lára àwọn top fan mi ní mọ́mì tẹ bá máa ráyè wá ẹjọ́ jẹ́ kí n mọ̀ bóyá kẹ message mi lórí messenger mi Tolú Lọ́pẹ́ Títí Layọ̀ Tolú Òrìntẹ ìyẹn lórí messenger tẹfí máa bá mi sọ̀rọ̀ lórí messenger Facebook mi is Tolú Lọ́pẹ́ Títí Layọ̀ Tolú Òrìntẹ tàbí kẹ̀kẹ́ message kẹ WhatsApp mi sórí 0708160-3019 ẹ mẹ́sẹ̀gì mi síbẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ bóyá ẹ máa wá ẹ̀yin tẹ fẹ́ reach mi náà 0708160-3019 àwọn ẹlòmíì a máa sọ wípé ẹ àti Tolú àwọn pé yín ẹ gbé ẹ ṣe gbádá ẹ ráyè àtẹ̀ǹtì wa ẹ ní bínú ẹ já mọ fomi lóra wa bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé kò sẹ́ni tó jẹ́ robot èmi lè ṣe robot ó ti yé yín omi àtẹ̀jẹ̀ kan náà níjọ́ ń rànù lára wa èrò máa ń pọ̀ lé mi lórí so at times èmi gan máa ń mo máa ń pẹ́ra díẹ̀ fáwọn kọ́ọ̀tì kọ̀ọ̀kan ó ti yé yín a mọ̀ fi làákàyè gbé díẹ̀ díẹ̀ náà ni but notwithstanding gbogbo èèyàn ni mo máa attend sí oní olónìí mo ti wà lórí WhatsApp yẹn lónìí tí mo ti attend táwọn èèyàn gidi gan níbẹ̀ so ẹ fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ join Tolú Òrìntẹ fans club tí ẹ tí send the request yín ẹ send orúkọ yín àti nọ́mbà yín ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé you will be loyal ẹ dẹ̀ ní kọjá ààyè yín bó bá kọjá yìí ẹyin fọlọ́pàá gbé ọ ń wọ ọkàn ó ti yé yín this one is strictly for matured souls if you are not mature please don't text me for Tolú Òrìntẹ fans forum ẹ jọ nítorí Tọlọ́run tíkẹ́ẹ̀tì ẹ̀yin tẹ bá nídi tíkẹ́ẹ̀tì tẹ mọ̀ yìí pé yes you are coming tẹ dẹ̀ mọ̀ pé tó sí lẹ́wà and you are really coming ẹ jọ ẹ text me so àwọn tá a bá máa mú a máa mú wọn God bless you. God bless your soul. Ojú òní tì wá lágbára Ọlọ́run. Ojú òní tì wá. Okay, Kehinde Emmanuel. Okay, I just saw your number now. Okay. Ẹṣe Adéwálé Tọ̀yíbòjò. Adéwálé Tọ̀yíbòjò please your this thing your number ẹ̀kọ́ number yín sílẹ̀ síbẹ̀ Adéwálé Tọ̀yíbòjò so you have your ticket here ẹjọ́ ẹ jẹ́ kí number yín wà ń bẹ̀ so that màá lè follow ẹ̀ láti bẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tí ẹ mọ̀ wípé you have a lot of things you're going through and you can always confide in me please you can always confide in me ele keep a secret yin pelu mi nobody te ba fe kin so lori afefe I will never o ti ye yin please always call me ejeka soro let's sort some things out 0708160-3019 0708160-3019 0549 strictly WhatsApp. Strictly WhatsApp. A journey to return on. And don't forget, I'm a marriage counselor. I do counseling for a living. Ekpe mi si church yin, ekpe mi si apero yin, ka ba won obirin soro, ka ba won church members soro, o ti yin ka se seminar. So I am always affordable. O ti yin, this is what I do for a living and some other things. Thank you, God bless you. Emi ati Usmanu de lani lajo wa an se kini lajo wa nile agbara nbi lataro. Thank you so much. God bless you. Till next week, I love you all. Udaro.

ni n ò ní yé búramúramù méjì méjì àsúnrí ò sí lọ́jà àgbó ìkànnì tí ó ṣe bíi 32fm sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀ 32fm 94.9.

0: àwọn ègún.
1: Those guys,
0: awaye mo serere.
1: They are making us to prosper in life.
0: Oluwa o.
1: Ègún awaye mo serere.
0: They are not letting us prosper in life.
1: Májẹ̀mú awaye mo serere.
0: Prosper of prosperity in life.
1: Májẹ̀mú awaye mo rogolo.
0: Prosper of Christ in glory.
1: Májẹ̀mú awaye wa seru.
0: Prosper of coming here to be
1: saved. Májẹ̀mú fojú rogo mo lo.
0: Prosper of single man.
1: Màlá lo sa.
0: Ẹ̀mí mímọ́.
1: Ẹ̀dẹ̀ bẹ̀lúwa. Ẹ̀kẹ̀dẹ̀ jìràbá. Ẹ̀sẹ̀ nẹ́tẹ̀. Ẹ̀gẹ̀bẹ̀ lu àjà. Àrọ̀gọ̀sá ta. Májẹ̀mú yẹn máa bàjẹ́.
0: Ẹ̀jẹ̀ àti
1: sùn máa bàjẹ́. Máa bàjẹ́. Wọ́n ti ọ̀ síbi kan.
0: Máa bá sọ́wọ́ ẹ̀sán.
1: O rí nàrí ta.
0: You cannot see outside.
1: Wọ́n àjọ gbé rí.
0: Jẹ̀dọ́lẹ̀
1: tìrìtì. Wọ́n di àwọn ọmọ rẹ̀.
0: Ẹ̀ báyìí tọ́jú.
1: Wọ́n àjọ náà wọ́n
0: sọ. Jẹ̀dọ́lẹ̀ jà

0: bọ́ọ̀sì owó yẹn síbi ilé yẹn.
1: bẹ́ẹ̀ni sà. Kò máa ń tọrọ jẹtẹlẹ o. Bẹ́ẹ̀ni sọ. Ní ìsìn ní kí n máa fún yàn báyìí. Kí n máa fún yàn ni. Ẹgbà ẹgbà lọ́tún ẹgbà ló sì ní ìsìn.
0: Àwọn èèyàn ti gbẹnu sí lọ́dọ̀ tí náà. Ayayayayi. Ẹ mọ̀ pé àgbàna lọ́lọ́kọ́kọ́ mú kó láyé. If you're a drunkard, you can't have savings. Wà tó mọ̀ sojú àánú tí ó yẹ kó ṣe, wà á dẹ̀ máa lùsì àwọn èèyàn gidi. Níwò yí ọ̀la.
1: Orúkọ Jésù.
0: Irú ìbùkún tó ti rírí. Sàmí abàmílẹ̀kan ayọ̀ ń dẹ̀ fún ẹ.
1: Amen.
0: Baba, congrats.